0: bẹ̀lẹ̀ ewúrẹ́ tó máa bọ̀ ọkọ̀ ọ̀rọ̀ mi fún ọ̀rọ̀ àgbà àyà látọ́tọ̀. Nígbà tó ṣẹlẹ̀ tán ojú rẹ̀ yá. Irú rẹ̀ nìyẹn nì tó bá jẹ́ pé ọkọ̀ rẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ lóòótọ́ kó sì dé ẹni stress ọmọ yẹn tó bá kúrò fọ́tíṣe go back to the your father kó sì darí ìjì ní tó bá yìí darí ìjì kó máa sọ̀npa ẹ̀ máa rárá torí tó bá tún sọ pa rẹ̀ ọgbẹ́ ọ̀nà ni yóò jẹ́ fún obìnrin yẹn. Torí mo ti sọ sórí tèmi fún mi ká just letter ni mo kà lásán letter ẹ̀ mo kà lásán mo wá kíìpù letter yẹn kíìpù yẹn tí mo kíìpù yẹn ló dùn nínú pé ṣé mo sì tún gbé sọ́kàn mi for almost 20 years. Ṣé ọgbẹ́ ọkàn bẹ́ẹ̀ náà ni máa ń rárá ọkùnrin náà ọgbẹ́ ọkàn ni yóò jẹ́ àmọ́ kó forget and forgive gẹ́gẹ́ bí màtá torí àwọn ò lè pé kó fi í lẹ̀ ó sì ṣe kó jẹ́ pé ó nífẹ̀ẹ́ rẹ̀ ó sì ṣe kó jẹ́ pé obìnrin yẹn kò fẹ́ ṣe é àmọ́ nítorí ń dà láàmú ọkàn ní ìwọ́mì lásán ni síbi ń ṣe é tó gbàdéwé bó lọ máa ń ṣe á tọ́ ọdún mẹ́wàá tí wọn ò ti tí ìbí míì tó láti ìbí tẹ̀sán ẹnu bọ́dọ̀ bọ́ wọn lè gún sí i láti fi títí.
1: Hello sir, ẹ̀ka ilé sir. Yes sir. Yìí tó ní ẹ ẹ sà. Ẹgbọ́n sókè dáadáa sà. Láti. Okay sà. Kọ́ máa lè pọ̀ nù lé.
2: Tony.

0: Hello, sir.
1: Hey,
0: Carlos, sir.
1: Yes.
0: Yes, sir, daddy. Okay.
1: Baba lọkùnrin ò nífẹ̀ẹ́ rẹ̀ tí ò bá fi ọkùnrin ò lẹ́ẹ̀kọ́ sẹ́yìn pé orí ewu lórí ọkọ ìyàwó wà sá. Mo fẹ́ kẹ́ ẹ mọ o. Torí pé gbogbo tá a sọ ní ìyàwó ọba tún papà lọ sọ fún ọmọkùnrin tó dé òun gaga pé kí ìṣẹ̀lẹ̀ sí ìṣẹ̀lẹ̀ nínú ilé àwọn rẹ̀. Kò sì sí tí ọmọkùnrin fẹ́ sí bí ó ṣe gbẹ̀mí ọkọ ni ó máa wá ká. Wọ́n ní tó bá kọ wájú sí ọkọ ta, tó bá kẹ́yìn sí ọkọ ta, tó bá kù wọ ẹnìkan. Ọlọ́run jẹ́ agbọ́nlé ayọ̀.

0: Hello, Daddy.
1: Hello, Adilata.
0: Hello, sir.
1: Labadi Adilata.
0: What's your daddy? Odo yin lo ti ko to mi to che o odo yin ni o odo yin ni daddy mi o odo yin ni sa ya tun mi pe sa o e mo binu hello
1: hello
0: sa yes sir
1: okunrin e ko ye ko se dele yen ko ye ko lo fara ya fun yawo e ye ko fi suru ko watch e ko ti e wo awon ise si ko yo le ri abi abi apere ti o ba wa ri o ye ko lo lose yen ijo to wa ma nde ko ma de ngba to omo ku lo to fara ya omo je ti sofofo asiri titu se lo ye ko de ni time ti o ki de ko ko da kan wale ko fi ka won ewu ẹni tó sọ fún yẹn kó sọ fún pé bí ọjọ́ wo ni ẹni yẹn máa ń wá sásìkò wo kán bá sọ táìmù kán bá ṣọ kán sọ àsìkò báyìí ló máa ń wá ijọ́ báyìí ló máa ń sábà wájú lọ́sẹ̀ ẹ mọ̀ aṣọ mú akọ̀dé ni akọ̀délé ni adẹ̀pa lóòótọ́ àṣírí ti tú báyìí ná wọ́n bá ṣírí ṣe tú yìí bá a bá ní kó lọ sọ fáwọn fún ìyá ìyàwó ẹ̀yàn fẹjọ́ kàsùnkà ni ó kúkú wọn náà torí ó ti wà nú ewu ìtìyẹn fi ń bẹ yẹn tó sì rò pé bóyá ẹbẹ ló ń bẹ yẹn yóò ti máa gba bòmíì n tí ó máa fi nù ú dáàmú tí ó fi nù ú tí ò fi ní sọ kankan mọ tí ò fi gbé e kúrò lójú kó má sọ di bẹ̀wù dání tí ò kọ́ ṣọ́ra dáadáa ìgbésẹ̀ tó bá yẹ kó gbé láàrin yẹn kó mọ̀ ọ́ bí oúnjẹ ni ò ní jẹ tó bá dé ni o bí ìbálòpọ̀ tí ó ń fi sára fún díẹ̀ torí nǹkan méjì yẹn ṣe pàtàkì tí ó ṣọ́ra fún tí ó fi mọ ọ̀nà tí ó gbégbà torí tó ní tèmi ní tèmi èmi ò lè sọ pé kò fẹ́ mọ́ tó kó ṣọ́ra fún ni tó ti rí bẹ́ẹ̀ yẹn tó ti ń bẹ̀bẹ̀ tọmọdé ti táṣìírí kò sọ̀rọ̀ ńbẹ̀ ní tèmi o gẹ́gẹ́ bí ọkùnrin ní tèmi adébọ̀wálé lèmi ń sọ ọ èmi ò lè gbà mọ́ tàbí kó máa lọ ni torí ikú ń dẹ̀dẹ̀ ń dẹkú ni tó ń bá sọ pé òun òkè òun darí ìyàwó pẹ̀lú nǹkan tó ṣe sọkùnrin tìta lọ́hùn máa fojú rẹ wò ó kò sí ìgbésẹ̀ tí ò lè wáyé o ṣe bẹ́yàn ló léyàwó ẹ̀ ní mọ́gò pé kó lọ lù ú tí ìbáṣepọ̀ náà yọ ìní sì ń lù lóòótọ́ tó ń kú dànù tó sì ní mọ tó pa á tálẹ̀ ó sì lé ọkọ ní mọ́gùn lára ìyàwó ẹ̀ tí ó sì kú lóòótọ́ tó o ní kó ṣọ́ra ẹ̀ pé ó wà ní kó kẹ́rù ẹ̀ kó tètè wá láti ṣe kó lè dáadáa the best bet nìyẹn èmi wí yẹn ló dáná dúró báyìí o ẹlòmíì lè ráyè láti
0: bẹ́ẹ̀mí èṣù ni o bí ẹ̀mẹ́kẹ́mi ni o bóyá láti ilẹ̀ náà ni o kò yé mi pẹ̀lú àwọn obìnrin yìí àwọn obìnrin míì wà tó jẹ́ pé kọ́lọ́hun kó sàánú ni bí ìgbà pé ajá gbé oríkè ní wọn dànù ni kí la kàtẹ́ fẹ́ sọ lé ayé ìgbà dàgbà náà kí la fẹ́ sọ lé ayé ìdá. nítorí tiwa kọ́mọ. nítorí sọlé ayé ìdá gan kò yé èèyàn. nítorí ọmọ. lórí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ yìí. àwọn bàbá wa. kò ní bàjẹ́ lẹ́tọ̀. ẹ ti rí ayé wa o ọlọ́run gbọ́ ẹ ti rí ayé wa. bàbá mi fìdí jì rèé. hello. hello sir.
2: kò sí nítorí òrí o.
0: ok.
2: wọ́n ní ẹ̀sìn tatatata ó kú ìyẹn ní ìyẹn ló sọnù kò sí tó yóò rí rí ní sùúrù lọ láyé ó ti wà tipẹ́tipẹ́ náà wọ́n yá ní pẹ́ẹ́sì rẹ̀ kan bá wà jẹ́ ní wọ́n máa ṣe é ó pè yẹ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ bàbá wa wọ́n máa mújú nìkú bẹ̀ torí yẹ pé ó lè jẹ́ alágbára kan ní báyàwó wọn ṣe wọn ní fọ́ọ̀mù wọ́n mújú nìkú rẹ̀ dáhùn ìkéyìí náà rí rí lóṣìṣìṣìṣì alágbára ló ń báyàwó wọn ṣe wọ́n mújú nìkú bẹ̀ kan ṣẹlẹ̀ ní mọ́dà mi mo sàn kò mọ́ máa ń bi mọ́dà mi pé fáà ní kí ni ṣe ń ṣẹlẹ̀ àti bàbá yìí ní máa ń rí wọ́n mi ní bàbá ò fẹ́ kí ọ̀dàríwò ni kí n ṣe pé mo máa ń rí ìyá pẹ̀lú bàbá ìyàwó wa pẹ̀lú bàbá yìí tó ní kí n fà fílẹ̀ so wọ́n máa ń mọ̀ ó ti wà tipẹ́ ọkàn yẹ pé àwọn máa ń fọgbọ́n ṣe ní ìṣe lọ́wọ́ adé tọrọ fọ́kálé ní tí ó ṣe yẹ kó bẹ́ẹ̀ náà ẹ jẹ́ kí n tàmọ́lẹ̀ sí ìta aṣọ táwọn tẹ̀sílẹ̀ pé n sọ bí ìṣẹ́jú méjì kan ṣé ẹ rí bí ẹni ìta ní kan sí yẹn. Hello.
0: Hello sir. Hello sir. Hello sir.
2: Ọ̀rẹ́ mi kan tó lọ sí ibì kan láti lọ ṣàyẹ̀wò ara rẹ̀ ọ̀yá wa ṣàyẹ̀wò kankan. Ara rẹ̀ lọ bá lọ nígbà wọn ó gbé kọ̀ǹpútà yóò bá janlẹ̀. Wọ́n lọ mọ tó nínú ilé wọn ni wọ̀kọ́ lò ní. Ibẹ̀ yẹn ti sọ fún. Ibẹ̀ yẹn ti sọ fún pé ìwọ kọ́ lo ní dà ẹ̀ láàmú torí pé ìfàyàlú àyà pẹ̀lú ìyàwó ààrẹ àtẹnumọ̀ bíi àti ìwọ tí wọ́n tó ń dé tó ń fàyàlù ní ń kó bá ìgbésí ayé rẹ̀ kò sóògùn àfi kó lọ yanjú àárín yẹn ibẹ̀ yẹn ti sọ fún pé gbogbo tó bí ìwọ kọ́ lo ní kí sọmọ rẹ̀ so bẹ́ẹ̀ bàbá ti sọ bàbá kọ́ wájú sí kóta tó dẹ́gbẹ̀ pàkọ́ ní bí ẹni kó bọ́ síta kó lọ wájì tí wọ́n tẹ́tò bọ̀ àárọ̀ ló dá o wálé ògún bíi láti fi títì.
0: Ẹ ṣe o. Hello sir.
3: Bẹ́ẹ̀ni àwọn èèyàn wa.
0: Bẹ́ẹ̀ni.
3: Ẹ má sì fi sọlé nù ó ti sàpò yàkọ̀.
0: Ok.
3: Tó bá jẹ́ pé ẹni yẹn ó jẹ́ ọmọ Yorùbá ní kí àwọn bàbá wa fi sún obìnrin ní òsè. Ìlú kankan làwọn bàbá wa fi sún obìnrin. Kò sí ọkùnrin náà tí ó gorí ẹ̀ jẹ́ bá ti sí nǹkan yẹn.
0: Sẹ́yìn mọ̀ ṣe é mọ̀.
3: Àìsàn ni òjò ń darúkọ mi.
0: Ọ̀dọ̀ ẹ̀wọ́n ti dọ̀kọ̀ ẹ̀wọ́n ti lọ ẹ̀wọ́n ti pa o ẹ̀wọ́n ti pẹ̀ ẹ̀jẹ̀ kọ́ nọ́mbà ayé lẹ̀.
3: Àwọn ọmọ mi wọ́n ti sọ lẹ́nu ló ń jẹ́ kí bàbá wọn máa jẹ wọ́n.
0: Ọmọ ẹlẹ́ sá. Ẹ̀lọ́. Ọjọ́ ìdáwà mo ti kọ́ nọ́mbà yín lẹ̀.
3: Ẹ̀lọ́. Ẹ̀lọ́ ọjọ́ ìdáwà mo ti kọ́ nọ́mbà yín lẹ̀. Ẹ̀lọ́ ọjọ́ ìdáwà mo ti kọ́ nọ́mbà yín lẹ̀. Ẹ̀lọ́ ọjọ́ ìdáwà mo ti kọ́ nọ́mbà
0: yín
3: lẹ̀. Ẹ̀kọ́jà kéèyàn sọ lẹ́nu. Ẹyin ọmọ Yorùbá ìjà tí òjò yóò ti mọ̀ wá jẹyìn ẹ̀ mọ̀ wá gbọ̀n káàkiri ó ní bí wọ́n gbọ̀n kiri níjẹ́ fi ń sọ obìnrin wà bẹ́ẹ̀ ìṣemọ́gbọ̀n lásán.
0: Ìṣemọ́gbọ̀n. Ìṣemọ́gbọ̀n.
3: Ìṣemọ́gbọ̀n.
0: Àmì àmì àmì sà ó dà sà ẹ ṣe.
4: Ṣé kò ní bàjẹ́
0: o? Hello baba lórílẹ̀ owó.
5: Hello baba.
0: Hello sa hello sa.
5: Ẹ máa gbọ́ o. Ìka méjì.
0: Ok.
5: Kì í wọ òwú ẹ̀sìn.
0: Ìka méjì kì í wọ ìlú ẹ̀sìn.
5: Ìka méjì wọ òwú ẹ̀sìn. Arolùsọ́kànù.
0: Arolùsọ́kànù.
5: Olùsọ́kànù olùsọ́kànù yẹn. Ẹlẹ́ẹ̀kejì tẹ̀sẹ̀ ń pariwo DNHS tẹ̀ ń pariwo.
0: Bẹ́ẹ̀ni.
5: Ẹ̀jẹ̀ táwọn dókítà lọ rà lára ara fámílì ẹ̀ táwọn kú lẹ́jẹ̀ wọn ti gbà.
0: Ẹ̀rọ o.
5: Ẹ̀jẹ̀ yóò ṣe wá ṣiṣẹ́ fún wọn. Ẹgbẹ́ kọ́kọ́ ìwọ àrí àwọn èdè dókítà o. Mo ń bèèrè lọ́wọ́ yín. Alẹ́ Èkó ṣe ń fara àbànà lẹ́jẹ̀ tí ń ṣiṣẹ́.
0: Ẹyin.
5: Ṣáàjì wá ń pariwo DNA.
0: Ẹ̀mú ó ti wo ẹ̀jẹ̀ rẹ̀. what bia e bia e kini ka positive ni bia kini ka positive yen na na si fun eje
5: o positive e te no jeje to wa pe ti o ba yawo eso se bi mo to wa pe kankan na le nko ki won fe la ku onu re to so fun nko ni omo da ku le bi lo pelu opa ara wa gan eke ya di gbolugi ejo jarin un ah olo mo ya si jara e ma ti si jara ogbon o si ogbon ibo ba so be lo si jara o si agbaku gbogbo gbin okun na lo si jara o da oran olo mo ya si jara ko lo ja ri ti are ni pe ni o da ni si awon mo to kun laye kitikiti ni si o ja wo ni nta to gidi mo bayi so de pe opa mewa o to wo ho won ẹni tó bá kún mọ́ lọ́wọ́ náà wọ́n sọ pé lónìí nígbà bá wá bímọ lọ́mọ wà bí ìdìbò lógi ẹ wà mọ pé kì í ṣẹ́jẹ rẹ̀ ìṣe yíngbó ló ti rẹ́jẹ̀ tó fi kún tẹ̀ tó fi dọ́mọ ẹ ọwọ́ ọlọ́ọ̀tọ̀ mọ́lẹ̀ ayé tí wàá kọ́ sáànù wa ní o agunlé ayọ̀.
0: Amen.

Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn tó ń gbọ́ mi ní wákàtí láàárọ̀ yìí tó jẹ́ ọjọ́ Thursday ọjọ́ tó ní agbára mo gbàdúrà níbikíbi tó ti ń gbọ́ mi àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀ àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀ lórúkọ Jésù ayé ò ní jalè ẹ̀mí rẹ̀ gbogbo ẹni tó ń sàmí láàárọ̀ yìí àmì tó fi mọ̀ pé ọlọ́run ló dá ọ àmì tó fi mọ̀ pọ́lọ́run wà láàyè àmì tó fi mọ̀ pọ́lọ́run lè gbé èèyàn dìde àmì yẹn ó pọ̀ sí ọ láàárọ̀ ẹnìkan ń sàmì ẹni tó yẹ kó mọ̀ tó gòó fi jáde ó yẹ pàdé ara yín mo ní mo

0: meni to ye ki mo mu mi meni to ye ki mo ki ma ba mo Matthew awon eyan mo president mo Obama mo mo Clinton Matthew mo mo Trump mo mo governor mo mo president so gba nkan kan be eni kan be bo ba mo gbogbo aye to ba ti mo Matthew o mayan lati o ni lo agbara lati mayan o ya ko ba ni aye ta le ni ti bo nso yi to ye ko mo to ti mo iwe Johannes 17 verse 3 ni sa Johannes 17 e gbo n to so ni verse 3 iya ni pe kun na
1: ki won ki o le mo
0: iwo nikan olorun otito ati Jesu Kristi eni ti iwo ran Matthew kan le mo Kristi eni to ran o nikan olorun otito iwe Philippi chapter 3 ona to wa soro ni verse 10 to ba mo gogo eyan to ti mo Kristi brother nkan ku to ti mo o ki emi ko le mo oni ki emi ko le mo ati agbara ajinde re ati alabapin ninu iya Kristi nigbati mo ba gba fun iku re Matthew se wo ti mo iwe Johannes chapter 10 verse 4 ona wa tun won pe ma gbo n to so nigbati o si mu awon agbutan ti e jade o si waju won awon agbutan to leyin mo ma ohun re gbogbo eyin soldier of Christ patapata odo Monday oni ipade soldier of Christ ni ori oke no mo wo ni ilu apatere awon wo la n pe ni soldier of Christ number 1 gbogbo eyin te gba fun Christi gege bi oluwa ati olugbala gbogbo eyin te mo pe te ba ni idojuko oruko Christi to fun yin lati yanju ogun na number 1 awon iranse olorun ma n farahan ninu ipade yen gbogbo won de ma n wa lori oke number 2 gbogbo eni to fe ri woli to de fe tete ri won ni ọjọ Monday yen emi ki ku lori oke lọjọ Monday ori oke no mo wo nilu apatere pe moto re ko ma bo sibe lati iwo road te ba ti de iwo road e wo moto to nlo si oye deji e wa so kale ni apatere ori oke no mo wo ni lagelu e ba ti so kale ni apatere e ti gori oke e kan bere baba eke 47 gbogbo aye lo ti mo be aro ọjọ Monday ma bo agbo mẹsan si agbogbo méjìlá o ma ní agbára lórúkọ Jésù yóò dara fún ọ ohun tó ń là kọjá yẹn o borí ẹ o láǹfààní àti rí mi èmi àti ẹ ó jọ sọ̀rọ̀ a ó dẹ̀jọ gbàdúrà papọ̀ ọ̀rọ̀ rẹ yóò dẹ̀ di testimony Jésù olúwa Matthew ṣé wọ́n mọ̀ so mo rẹ̀ ìgbọ́ wá sí 1 John chapter 2 mo like ibẹ̀ yẹn gan verse 3 4 John chapter 2 verse 3 nípa èyí la mọ̀ pé àwa mọ̀ bá a bá ti ń pa òfin rẹ̀ mọ́ ṣé wọ́n mọ̀ agbára láti mọ̀ ó yá kó balẹ̀ ayé rẹ̀ ìgbọ́ wá dé John chapter 14 ibẹ̀ yẹn ló ti parí ọ̀rọ̀ ní verse 6 John chapter 14 verse 6 Jésù wí fún pé èmi gángan ní ọ̀nà àtòtítọ́ àti iye ẹni tó bá fẹ́ dọ́dọ̀ bàbá bí ò ṣe nípasẹ̀ mi Matthew so ti mọ̀ ó ń lọ̀nà ó ń lòtítọ́ ó ń nìyẹn tó o bá ń gbọ́ mi lójoojúmọ́ tó o ti mọ̀ ó ń ní ọ̀nà kúrò nínú àìsàn ó ní ọ̀nà kúrò nínú failure ó ní ọ̀nà kúrò nínú ègún òdílé ó ní ọ̀nà òtítọ́ iye kò sẹ́nikẹ́ni tó fẹ́ déwájú bàbá bí ò bá ṣe nípa rẹ̀ ẹni tó ń gbọ́ mi lónìí agbára láti mọ̀ ó yà kó balẹ̀ ayé rẹ̀ Matthew onímọ̀ntọ́ ṣe pẹpẹrẹ òtún wu àbíbẹ̀kọ ní challenge láàárọ̀ yìí nìbàdàn ẹ̀yìn tẹ̀ ń bọ̀ láàárọ̀ yìí aago méje ṣaago 10:30 lónìí ìwọ náà tètè dé ohun tá à ń ṣe lọ́wọ́ à ń tú orí sílẹ̀ lọ́wọ́ deliverance.

gbogbo ìran rẹ báyìí ni ó rí fún ọ ìwọ kọ ló sẹ ṣùgbọn ẹni tó jalè ní ẹ ṣe pé fún wọn wá sọ pé gbogbo ìran rẹ ṣe bí gíàsì ebo ń lọ sẹ kí ló ka gbogbo ìran rẹ èpè yẹn ó dẹ bọ sórí ìran rẹ ó dẹ ń jà lọ ẹnìkan ṣàmì gbogbo ntáyé ti sọ sí ẹlẹdàá rẹ tó fi dá ọ dúró láàárọ yìí ayérayé yìí dànù orí ẹ mo fi sọ pé kí n fẹ nìkan hàn ẹni tí ń jẹ jésù olùgbà láti mi ó rà mí padà ó sàánú mi ó ní mo fi ń kọni fún ọ pé mú mi mẹni tó yẹ kí n mọ mú mi mẹni tó yẹ kí n mọ ó mú mi mẹni tó yẹ kí n mọ.

0: /FM 105.5.
1: Bẹ́ẹ̀ni láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásán. Ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ ní tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀. Àpọ́sù Dr. S.M. Mustafa J.P. Bàbá ṣe bí ọba pẹ̀lú Pastor Mrs. Eunice Mustafa. Màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè Israel àti Jordan pẹ̀lú ìpàdé àdúrà
2: gbàrà mi fún mi.
1: Special Mega Crusade ọjọ́ 12 sí ọjọ́ 19 oṣù kẹwàá ọdún 2026 nínú àjò ẹ̀mí máa wáyé o. Pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè Israel àti Jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa. Ẹ ti mọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ Seed of Christ. Bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì YouFit Fly tó bá súnmọ́. Ẹ mọ̀ pé YouFit Fly lọ̀gá àgbà fún hotel reservations, hotel booking, tó fi mọ́ airport transfer. Fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280. Ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Israel àti Jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba. Ìrètí ẹ náà yóò tù ọ́ lọ́wọ́. Má gbẹ̀yìn o.

sórí ele asa fífi nkan sofo bẹẹni asa burúkú ni culture of waste kò ní ma o asa wọn ni o le jogún ẹ lára bàbá ẹ o le jogún ẹ lára àyà ẹ tó bá rí 1 million lédè o ma dàbẹ kó má ṣiṣẹ mọ ìkan tí o yẹ kó rà ló ma lọ rà o n ti gbà tó bá waste owó yẹn tán pátá kò sí nkan téèyàn rà tí ò wúlò but ó ní nkan tí ọrọ yẹn kàn wọn kì í rántí nkan tí ọrọ wọn kàn a máa waste owó yẹn a máa waste owó yẹn in fact tó bá ní láti àpò kan lé èyí alábọyá ohun tó jẹ wà léyìn gbàgolo kan gbàgolo mi ni kó má give mi ni kó má give sorí giving ọ̀tọ̀ waste ọ̀tọ̀ nígbà tí ẹnìkan tó wá fún mi ní tó wá bá mi pé òun fẹ́ gbé mọ́tò òun fún mi òun wá wò dáadáa kí ló ló fẹ́ se ó lóun fẹ́ so mọ́tò òun kí ló so mọ́tò ẹ̀ fún mọ́tò mélòó ló ní ó lẹ́yọ kan náà ni ó wá fẹ́ so ẹ̀ ó dẹ̀ ń gbaṣẹ́ ha tó fẹ́ so yìí ò pè ẹ̀ bó o bá so ẹ̀ fún mi èyí lè gúrú mọ́tò yìí mọ́ lọ so ẹ̀ fún àwọn ìránṣẹ́ ọlọ́run tí ò tí ì lọ́kọ̀ so wọ́n á lè gùn àbí wọ́n kan míì tó so ó lọ so mọ́tò yẹn lóòótọ́ o láti 3 years kò tí ì ra mọ́tò mi ẹ̀mí búburú ni in tó bá kàn lèèyàn máa ń ṣe ìmí onílé àádẹ́ ta ilé yẹn kí ló fẹ́ fi ṣe òun fẹ́ travel ló yìí bó iṣẹ́ tó ń ṣe tó fi kọ́lé gidi iṣẹ́ yẹn ò jọ lójúmọ́ olóòfẹ́ lọ sílùú òyìnbó wàá lọ bẹ̀rẹ̀ ní skua one wàá ẹsẹ̀ wàá lọ rẹ́ẹ̀tì ilé wọ́n tó ti kọ́lé tọ́ ọ ní mọ́tò tọ́ ọ níyàwó tọ́ ọ lọ́mọṣẹ́ tọ́ ọ ń pàṣẹ tọ́ ọ ń kọjú èèyàn kí ló ń lé ẹ ẹ̀mí búburú yìí ni ẹ̀nà wọn sókè mo láyé o ó kù sọ́wọ́ ẹ sọ pé olúwa ẹ̀mí àfi kan sọ

0: emi o da o emi o da o emi a ma pele mi arungun be ni emi arungun emi a fi nkan sofo nigba to ba ni nkan ti emi e ba le to be tin ta to ko fe se kini kan o fe so e de alai ni kan ye mo ni won to ti rale o ti kole o mi a to je o de wa tale o tamoto o vi ra ticket lo si lu me se won so fe pelu to ti serere yen se lu eni kalukuro ni ile ti e awon mi a lo le oba won de serere nbe won struggle lo ni but e won struggle lo position eni bi se o de o fe so e di alive me won se to wa lo ba pase fun e ibi to lo gbogbo eyan te ti si mi mo so tele bi won ba de so be gbogbo emi waste here o ye jada in the name of Jesus
1: amen
0: ba mi gba mi gba mi gba mi mo nto ba ni 500 naira pinu ati fun ori lo ni o ni nkan kan to fe se loruko oluwa o ti aye ti fowo ra lowo e o ya ra pada
1: amen
0: o gote ti ra lowo mo e o wo to fe saloni o ya oro fi ra pada
1: amen
0: oluwa ra pada
1: amen
0: in the name of Jesus
1: amen
0: aye madide
1: amen
0: so mo pa awon emi kan ma bayan gbenule a ma soro npa e awon emi buburu ni wa wa nule bo to ni mo ini awon oro tan fun yin a o se pataki ise agbara ni won mo nse ka to bo sibe mo fe so nipa eri meji ikan sele logun ma so chocho logun ma so ikan sele ni ajegunle ni ose kan na iyan ma fe kokoko gbo ma gbadura le a wa bo se mi buburu tejo gberun le
2: maria asoke
3: kini to lu ase fun yin
2: ah olorun se nto da fun mi lodo baba se bi oba eh oyun odun meji abo ti nguka lato yo lo ti de le baba ni ma bo wogbo ma so olorun kan je lo gbo ma so
3: oyo lo mo yin gbe
2: oyo ni gbe atoko ti mo lo ni osegun mo lo lorin danwo lojo awon alafa ni lorin
3: to n won abayo
2: be ni lo gbo ma so ina osi bi ologun ti te tori ija iwo fo olorun igbo ya lani ka ba ni ki lo ni so se se bi oba mo si wa so ro mi dayo na se fun mi o se baba mi to ko gbowo lẹyìn omi mi ò rògbọ́rọ̀ rọ́rọ́
3: oṣù mélòó lóyún yẹn olóòlù wọn
2: ọdún méjì àbọ̀
4: ọdún méjì àbọ̀
3: lóyún ọmọ ẹlòmí
2: bẹẹni
3: báwo lọ́dún wá sí ètò gẹ́gbẹ́ ṣọ́ọ̀dù tí
4: wọ́n fi ọ̀tọ̀ yọ́ láti wá sí bíbí mẹ́mi ni wàá júwe bíbí fún wa
3: bàtàdé
4: pásítọ̀ sọ yìí pé lébímọ ní ìjọ àlàmísì tí mo wá mo lọ dìjọ sunday lọrin lọmọ yóò tó wáyé
3: wọ́n wá ní tó
4: yí mọ́ni kí n lu aago
2: ìgbà
4: òmùkànlá
3: ó dẹ̀ ìyípo
2: tolútolú bẹ́ẹ̀
3: lẹ́yìn ìyípo ńkọ́
4: lẹ́yìn ìyípo náà ni mọ́ni ká ro mi
2: àkíyèsí
4: tí mo wá ní pé ká rà wọ́n wọ́n ní tó bá ti dìjọ sunday kí n wá pé ìjọ sunday ni ìyanu ìṣẹ̀lẹ̀ yìí
3: kí ló wá ṣẹlẹ̀ jẹ́ sunday
4: ìjọ sunday ni aago kan lọmọ yìí wáyé
3: ọjọ́ sunday ẹnu bí ọmọ o
2: lẹ́
3: somebody shout
2: hallelujah
3: ẹ wá sọ mọ́lẹ̀ ní sọ̀rọ̀ mi dayọ̀
2: sọ̀rọ̀ mi dayọ̀
3: oh hallelujah
5: mo ti lẹ́rìí o ọlọ́run baba ṣe bí ọba ẹ ṣe mo rọwọ́ agbára yín nínú iṣẹ́ ìyanu tọ́lọ́run gbé fún yín èmi láti fa ọ̀làdàpọ̀ ni mo sọ láti ìjọ ajégúnlẹ̀ branch àbúrò mi tó ti lóyún fún ọdún méjì àti àbọ̀ ọpẹ́ òróró fún wa níjọ sunday òróró méjì tó kú fún wa òun ni mo fún àmọ́ mo dúpẹ́ ní ìjọ bàbá ṣe bí ọba ọlọ́run jẹ́ wa agbára rẹ̀ lọ́n pè mí pé ó ti bímọ ọ̀hún dẹ̀ fàdẹ̀ gbẹ̀bí ẹ̀ ìkọ́kọ́ ṣe ìyá wà láyé ọmọ wà lálàáfíà ọlọ́run ẹ̀ ṣe o ọlọ́run bàbá ṣe bí ọba ọlọ́run máa ṣagbára yín dọ̀tún.
0: ẹ sọ pé olúwa tú èmi náà lẹ àbí ẹrí òróró agbára ọlọ́run wọn ni kò yí ilé ọlọ́run ká nígbà mọ́kànlá ọ̀lẹ́ bímọ ẹ̀ lẹ́nu ṣùgbọ́n ní ọjọ́ sunday lóbi ọmọ náà so ọdẹ wà ní ògbómọ̀sọ ìsàlẹ̀ àfọ̀n ibẹ̀ ń tọ́jú wa wà lọ́gbọ̀mọ̀sọ ọjọ́ sunday kí ló ń ṣe tó nípa ó gbọ́dọ̀ farahàn bẹ́ẹ̀ iṣẹ́ agbára ń ṣẹlẹ̀ mo sọ fún ẹ ní ajégúnlẹ̀ the same week ó tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà so ó wà lẹ́kọ̀ọ́ ó dẹ̀ ń gbọ́ mi sà ẹ̀ náwó sí mi sà mo pa láṣẹ ayé rẹ dìde in the name of Jesus. Adororo le awon alufa wa lori fun ise mi ati iyanu to ba ti gbo pe church se bi obalele lo sibe awon iko olohun to wa nbe ororo ti nbe lori mi ta da le mi lori lati oke o na la da le won lori e tewo si mi atu asile
1: amen
0: atu asile
1: amen
0: awon anjonu ika te jo nbele e jade
1: amen
0: su a ki foju ri won e gbo ti mama yi
6: Adi e kale sa mo ti le ri o Olorun baba se bi o ba ti da mi lare o se mi longo mo wa ni o pe mo wa o mo dupe lowo Olorun baba se bi o ba mo mo ri mi wa lati apre gba mo ni Olorun baba se bi o ba longo mo dupe gidigidi fun to se fun mi akoko ri mi pe ba se therapy mi want ti mo so re maje ni mi ba ti mo dele Wa mu ko ro ro ye wa ta so mi ngbo mi kanu wa ta so wa fi mu e o ti mo so mo ri pe awon alejo kan ti o da wa ni a mu kan bo ngbo yin ti wa ti wa wa nu ile ni ti le se bi mo se sile ko mo na ita ita ita gbo awon alejo yin de bota ni mo ni e jo le ti wa bi o wa wo ju ara won wa je alejo oko ataya tomo tu ja awon alejo ika ni mo ni eyin wa bi oya o sa se ilekun o bota mo alami e mo yan Olorun logun eri mele keji mo fi ororo yen ti mo ni gbona mo fi weni o ni a se le o eri mele keji ni wi pe mo eyin bi baba se so fun wa mo eyin mo se pelu ororo yen wa wa je mo praise gan wa je bi mo se je wa ri pe ninu alami mama yen wa ko awon ire beni pe kon ti gba ire yen lowo ni ti pe ti pe ati temi ati ti gbogbo awon omo mi mo de ko pada si mi lowo mo yin Olorun logo oru yen na mo se je rile lori ile o mo to wa dupe lowo Olorun omo mi kon ti lo fun bi 4 years ta rira ṣùgbọ́n nígbà tí bàbá mi dáwọ́ lé ní nǹkan bíi oṣù nígbà táwa náà 50 days fasting and prayer ẹ tí bàbá ṣe ń bọ̀ láti gòdò báyìí mi ti wà ní camp gbogbo a ṣe kúnlẹ̀ báyìí ó kọ́ gbọ́wọ́ ní fọ́tò yẹn ni àti kúrò lórí bí mo ṣe ń jókòó báyìí kò pé 30 minutes lọ́mọ yẹn bẹ̀rẹ̀ sí ní pè mí níbo lè wà mú mi ni wọ́n ní mo wà ní camp after yẹn a ṣá sọ̀rọ̀ inú arúgbẹ ṣùgbọ́n o wa o pada wale o foju mejeji re mo yin Olorun logo mo yin Olorun se bi oba Olorun baba se bi oba se mi lore
0: eh gbogbo ase ibode ni yara to nsun ah mo pase ni oruko Jesus o ye jade
1: amen
0: e jade
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ah o ma ni agbara sa ni ile anu leni aya kadaka a se so to ni agbara gbogbo àwọn ikọ̀ ọlọ́run wọ̀nyí ibi tá ti ń gbàgbára nìyẹn gbogbo ló máa wà ń bẹ̀ nọmba 63 goriola oh my god tọ́ bá ti wà lájẹ́gúnlẹ̀ kò sí ẹni tí ò máa goriola nọmba 63 bẹ́ẹ̀ chọ́ọ̀chù wa wà àwọn iṣẹ́ agbára ń ṣẹlẹ̀ láwọn branches wa káàkiri gbogbo testimony kan ní fọ̀ oh my god ẹgbọ́n sọ yín sá lórúkọ jésù ayé rẹ dìde muna ye ready de muna ye ready de in the name of Jesus favore ye muso keke gbadu asi abi ko mu phone e mo ra se wonu e ibi ta ta ogo re si loruko Jesus ara pada in the name of Jesus wa da se bi oba Jesus oluwa wa gbogbo lojo bi oni oni wedding anniversary mo gbadu afun yin loruko o ya lo ra lo ba owo olorun ati ase re agbara lati orun wa loruko jesus ya ko sure fun
1: amen
0: kaye ko fo
1: amen
0: ko ra adugba
1: amen
0: igbeyawo re ko ni daru
1: amen
0: happy birthday and happy wedding anniversary loruko jesus o ma ra adugba
1: amen
0: wa de se bi oba
1: amen
0: jesus oluwa wa
1: amen
0: je ki celebrant ti o wa nbi alaba babalola happy birthday to you ati mrs bamidele happy birthday to you loruko jesus e ma ra anugba
1: amen
0: wa de se bi oba
1: amen
0: mo re ti e lati ale yi to ba ti di ago mefa laaro so mo pe ase kan lo ba le omo yen o yi po nigba mo kan la o ni tumo be gege la se la ro la a ma yi po ni le anu o wa agbara olorun gboro sele o gboro ri ame ise agbara olorun loruko jesu o ma ra anu ba mo bless apere agbo mo ri bo nu bo e je jesu o ye agbara
1: amen.

0: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama
4: tàbí LND, NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry.
3: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijẹ́mà Àgbádo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.

0: kú bàbá a kàn rìn látàárọ ni ó ti sún mi igbó gan la ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin
2: fọkànbalẹ̀
1: ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́.
2: Ó yà wò ó
1: òun rè é
2: òun rè é.
0: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń là láàánì? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fò ń tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
4: Ẹ àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
5: Olóró ìsebẹ̀ ni mo fẹ́ ra jàre.
4: Olóró àbúrò tí olórúkọ kẹ̀.
5: Owó rẹ̀ kò wọ́n rárá.
4: Ó sì máa ń gbádùn rẹ̀.
5: A mọ̀ pé
4: rántí pé ìfà máa fani lápò ìyá o.
5: Ọ̀rọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
4: Olóró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olóró ìsebẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
5: Olóró ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
4: Bẹ́ẹ̀ni o parọ́.
5: Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká.
4: O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olóró náà se.
5: Òótọ́ ló sọ. Ó ṣe wọ̀n rẹ̀ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olóró ìsebẹ̀ Devon Kings ni olóró ìsebẹ̀ tó dára.
4: Ó dára bẹ́ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
6: Splash FM 105.5

0: àdìdì ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Rọ́rọ́ wa o, ẹ jẹ́ fún mi níláàjì ìgò. Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ̀ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
3: Dem say monkey smart, na because the tree near. But now monkey will jump past the eye they quick see.
4: Don't call me auntie.
3: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make eye see you. Everybody come show themselves.
5: Yes sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the bass boats they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream if you day road. Headline sponsor Bet Power. GoTV. Love it.
6: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like a Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no come out after 3 days, I beg go see your doctor or physician.
7: Ẹ kú ilé o. Ebi ń pa kà á sí nǹkan sí mi la.
8: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o.
7: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sokutu o. Kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
8: Bẹ́ẹ̀ ni ìyá mi. Golden Penny Noodles ló lè ṣe.
9: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
7: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe ṣe é yìí.
8: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
9: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
10: Bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbẹ̀dánwò àti lọ́jà lórí tábìlì kan ni ọmọlúàbí. Ẹ̀yin olólùfẹ́ wa ní àti ayélujára ní àgbáyé àti ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa lórí rédíò yín. A gbé òṣùbà káre fún yín. Ọyá ẹ jẹ́ ká ṣe kinní ọ̀hún, ẹ darapọ̀ mọ́ wa ní àti ayélujára. Ojú òpó Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní tọ̀nà Spash FM 105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín ẹ jẹ́ kí o máa gbéra ní ìbámu o. Pẹ̀lú àwọn ìròyìn tá a bá ṣe àtúntunú ẹ̀sẹ̀ ti gbọ̀ yín. Wàyí ó dá ẹ jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ kan ọ̀tún jẹ́ ká rí gbọ́ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àfi sùúrù o. Ìmí ìtúnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò ń ká wọn lé ní 2 million lọ jẹ́ pé àwọn kòkòrò amójúwò bàìbàì ó ń yọ wọn lẹ́nu. Tẹ́ ẹ rí báyìí, a gbé yín débẹ̀ yẹn náà. A gbọ́dọ̀ mọ kí ni àwọn tá a gbọ́dọ̀ máa jẹ tàbí àwọn nǹkan tí a gbọ́dọ̀ yẹra fún. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà ló ti ṣe àlàyé àwí ìyọnu rẹ̀ ọ̀ pẹ̀lú àwọn ìlànà ìgbáradì rẹ̀ léyìí tí ó sì gbà ní ọdún 5 gbáko wípé bá a bá ní pé ká wò wá. Àwọn ìlànà ọ̀hún ni ó túbọ̀ mú kí ẹ̀ka ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kó jíire kó sì lè dúró wamuwamu. Nígbà tíjọba àpapọ̀ lẹ́yìn ṣe àlàyé ọ̀rọ̀ léyìí tó ṣe àgbékalẹ̀ àwọn àgbààgbààgbà ṣàǹkóṣàǹkó lẹ́lẹ́kanjẹ̀ka iléeṣẹ́ ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà léyìí tó sì ń ṣàlàyé iṣẹ́ ọ̀hún sórí tábìlì wọn wípé ọjọ́ mọ́kànlé ẹ̀yin ò ní 90 ó náà ní ń bẹ lórí tábìlì o kálukú ó yá ẹ lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ tán ẹ lọ ṣe àkọsílẹ̀ rẹ̀ tẹ́ ẹ bá ṣe àkọsílẹ̀ rẹ̀ tán ẹgbẹ́ àjọ tákí ó yá kẹ́ ẹ wá padà jábọ̀ rẹ̀ eléyìí tí ó sì jẹ́ pé yóò di àmúlò fún ìlànà ìsọdọ̀tun ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Kódà àwọn ìgbìmọ̀ ọ̀hún náà la gbọ́ wípé kálukú wọn ó náà ní ọníṣẹ́ ṣe ò láti lè rí dájú wípé àwọn ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó ti ń dúnkòkò lájà mẹ́tọ́ ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni ajẹjú ayé ẹ̀ awọ kú òtúrutu ó pòórá dànù kúrò ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà. Nínú gbólóhùn ẹni tó jẹ́ akọ̀wé ìjọba àpapọ̀ lẹ́yìn ẹ̀yẹ Sẹ́nẹ̀tọ̀ George Akume nígbà tó ń ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ ọ̀hún lana loruko are Bola Ahmed Tinubu GCFR nibe na lo ti sepele ma wi yan nu re o be pe ina ti jodori koko nitori na owo ko gbodo pe ni sakeke oni papa pa gbogbo eyin agbagba lele kanje keto abole Nigeria awa yin ri be la pe yin jo a pe yin jo lasan a pe yin ke le sise takun takun ni oni ise ohun ti wa ya bayi e lo se awon ilana iwadi alagbara e ko jopo wa e yo jabo afun ni adorun ojo 90 days nu oni te ba ti wa jabo re ise ohun ko yo le di amulo fun ilana isodotun eto abo ni orilede Nigeria eyin na le na wo gan iwe iroyin the nation lo ko oju iwe akoko lo ti sare wole o pada temi lade ara o soju iwe iketa iwe iroyin na
4: to je kemi o lo si agbon mi oselu lati ara oro eleyi to njade lenu eni to ti figba kan ri je igbakeje are orilede yi Atiku Abubakar ati are Bola Ahmed Tinubu oni Atiku Abubakar na lo ti pe ijoba apapo orilede yi nija o lati se iwadi re ki won si lo kon si wo ohun lo si ile ejo to ba je wipe awon eri nje mi so kan kan wa nle eleyi ti oni wipe ohun lowo ninu esun owo kan eleyi ti se bilionu 15 dollars naira eleyi tan lo wa fun akanse ina oba lasiko to wa nipo Atiku ohun na si lo je oludije dupo are labe egbe oselu African Democratic Congress ADC ninu egbe ninu eto idibo eleyi to nbo lodun 2027 ohun na lo si na ka lebo se isejoba are Bola Ahmed Tinubu wipe nse lo tun lo soro nipa awon esun to ti pe awon esun atijo wipe won dari eleyi na lo si nse lati fi dari awon eyan kuro ninu ibere kan to se pataki eleyi to ohun bi isejoba re wipe awon owo eleyi ti won kojo ti won ri ko papo latara wiwo gile owo ori owo ori asele ori epo eleyi ta mo si subsidy wipe ohun lohun bere wipe sugbon ohun ti isejoba Tinubu to tun wa hu jade ye ohun na lo se lati le je ki awon eyan ki won gboju kuro ninu ibere to se pataki yi o Atiku ninu atejade to fi lede ni ojoro to jeyo latodo eni ti se oluranlowo pataki fun lori ibara alu soro Frank Shaibu na lo si so wipe mimo tun lo mu awon esun yi jade eleyi to ni se pelu ise akanse inu oba ati tita awon nkan eleyi to je ti ijoba apapo orilede yi olohun na ni lati se oju awon eyan kuro lori ibere pataki eleyi to nsokunfa owon gogo nkan ati bi aye se nira fun opolopo awon omo orilede Nigeria oni te ba gbagbe wipe isejoba are Olusegun Obasanjo ohun na ni won ni o na owo eleyi to to bilionu 16 dollars eleyi to si ti je oro kan gboge eleyi to njaran ni ilegbe ma soju sofin agba ile ye ni kete ti isejoba Olusegun Obasanjo to tenu bodo ni odun 2007 bakan na si ni Atiku so olohun ti so lopolopo igba wipe ki won gbe ohun yewo ki won se iwadi ohun olodun 2007 lohun kuro nipo be si ni ohun tin gbe igbe aye ohun lati ri wipe ohun tako awon ijoba eleyi to ba wa ni ipo agbara to ba wa je wipe looto le ni awon eri wipe ohun ji owo ilu kilode ti ijoba kankan ko ti wo ohun lo si ile ejo tabi ko mu awon eri ide oniso na ki won mu jade o oni ko ti peju o e se iwadi mi e mu awon eri ide oniso jade e wo mi lo si ile ejo to ba je wipe eni ejo to fi ese mule oni sugbon ka kan ma pariwo ka kan ma palanta lai si eri ide oniso oni eyun ko ko le ejo gege bo se so sugbon ile ise are na nko awon na fesi pada fun Atiku wipe ohun to so ohun ti Atiku so papa julo nipa owo ori asele epo ohun na ni o njade latenu eni ti o ti e mo nkan to so oni tori wipe ko loye nkan to so bi ti wo mo gege bi eni ti se oludamoran pataki fun are lori eto iroyin ati ato gbogbo bayo onanuga bo se so ninu atejade to fi lede ni ojoro eleyi ti won pe akuru re wipe Atiku na ni ko mo nto so lori oro wo asele ori epo gege bi ekunrere iroyin ohun bo se se ngere ara se oju iwe keji iwe iroyin the punch to jade fun to oro ti toni
10: wa yo da e je ka tun lo sori oro miran eleyi to nse lalaye bi pe ayajo odun olokun fun ti odun ti a wa nibe ti se odun egbewo odun oko o le mefa leyi to je pe eka ti egbe osilu APC won se agbateru e won ni eja mo pe egbe osilu ti e to le waju ni orilede Nigeria ninu gbigbosuba kare eyan fun awon eko ti won se agbateru elana ti odun olokun fun ti odun ti a wa nibe leyi to si je pe o waye eyan oni gbaju gbaja eti okun gborogboro e to wa ni adebojo ni ipinle ti eko ninu gboro ati atejade egbe e to je ti opc new era nebe ta ti ri otunba razak arogundade balogun e to ko won sodi lati lo se gbogbo ilana jubo na le to si wure fun ipinle eko omo bibi ile nigeria lokun ati obirin pataki julo gbogbo tokun tobin to je omo bibi ile yoruba patapata kolorun oba ko gba iwure na waye abala keji ohun na ni je ka ri gbo wi pe ile ise are ni orilede Nigeria ti se alaye oro eyin si e ti gbo en to fi igba kan ri lo daula gege bi igba keji are ni orilede ye Alhaji Atiku Abubakar nepo oro kan eleyi to gbe bota bombo lasiko ipolongo e pe ewo baba ni ka so be ba phone lanfani ohun akoko e to won akoko mo se fun omo orilede Nigeria ni wi pe owo iranwe epo bentiro ohun akoko da pada na leye osoka nigba ti le se orilede yi wa nse alaye oro re o pe awo bi abani pe ka so wa bo sita bombo wa se alaye re wa se afomo re je ko ye awon ara ilu yeke yeke ogbon wo lo fe da ona wo le fe gbegba bawo le se fe to to n gbogbo to fi ni dojubole fun orilede Nigeria eni to hun da re ile ni moran pataki lori awon eto iroyin ati ilana to gbogbon bayi ona nuga na lo salaye oro hun bi pe nigbati atiku eni to se alaye oro re nigbati n se afiwi akawi ati awon ilana re bi akoko na bi ba bere pe kini ilana afojusun hun o ore wo le gbe lowo te fe san orilede Nigeria owo iranwe epo bentiro tolohun ohun o so pe o ti pada won ni edakun ero fi awon ero ogbologbo bayi loju aye gbangba awon ta mo pe ko le sese ti o le sele ka ma taralu won ni edakun o awon na wa nta igba keje are ngba kan ri ohun Atiku Abubakar loji ni eyo si bombo e wa salaye ona wo le fe gbegba ogbon wo le fe fi se oju wi akoko ewe iroyin the nation.
11: Babe, why are you frowning for me now?
12: Mama, make noodles for me.
11: Hey, this woman. Okay, how do you want it?
12: I want it as it is hot. Let it burst my brain.
11: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
13: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
14: Chai, my hairdo. Oh, God, landlord. Why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test? Yes, see result, oh. Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am. Thank you, Oga Luta. I don't dey can't pay.
15: Luta, brand of Artemeta and Lumifantrin, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

0: tó a káàbọ̀ padà àti fún tẹ̀dọ̀ ìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM kọ́lọ̀ elédùmarè kó máa ṣọ́ wa gbogbo orílẹ̀-èdè òun náà ló ní ohun kan àbí méjì eléyìí tó ń kojú ẹ̀yin náà wo eléyìí tó wa tó ṣẹlẹ̀ ní Nepal ní China
1: ó
0: ní agbára gidi gan ni
1: ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà wá báyìí tí wọ́n mọ ibi tán wà ó
0: bẹ́ẹ̀ ni
1: elédùmarè
0: kó ṣàánú wa
1: àwa
0: sí gbogbo àwọn tó ní ṣe pẹ̀lú àwọn ìjàmbá òjijì báyìí a ṣe ń dúpẹ́ wípé elédùmarè kò jẹ́ káwa mọ́ rí àwọn irú nǹkan bá
1: hàn
0: àmọ́ eléyìí tó ń bá wa náà fínra ńkọ́
1: òun
0: náà tó yàn lọ́tọ̀ elédùmarè kò ṣàánú gbogbo wa tó ìròyìn eléyìí náà ló ń jáde láti akata ẹni tí ṣe aṣòfin tó ń ṣojú ẹkùn ìdìbò gúúsù ní ìpínlẹ̀ borno ali ndume ó ti sọ̀rọ̀ síta ó ní wípé ààrẹ bọ́lá ahmed tinubu náà ni kò ní àwọn èèyàn tó kúnjú òṣùwọ̀n kò ní àwọn èèyàn tó kájú ẹ̀ ní ìṣèjọba rẹ̀ o eléyìí náà ló sì ń sọ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí wọ́n ṣe fún o gẹ́gẹ́ bí ndume ṣe wí ó ní wípé àwọn yìí tí wọ́n kájú ẹ̀ tí wọ́n kúnjú òṣùwọ̀n yìí tí wọ́n wà nínú ìṣèjọba rẹ̀ tinubu náà sì ni wọ́n mọ tẹ̀síwájú láti máa já a kulẹ̀ bí ìgbésẹ̀ kan kò bá wáyé lórí wọn ó ní wípé ẹ̀yin náà wò ó látara ọ̀rọ̀ tó ń sọ òun náà ló jẹ yọ o nípa bí wọ́n ṣe ń ṣe àwárí àwọn àjọ tó jẹ́ ayédèrú tó fi mọ́ eléyìí tí í ṣe àjọ kan tó ní wípé òun ń lọ́wọ́ sí ìdàgbàsókè àti àgbélárugẹ láàrin orílẹ̀-èdè yìí àti àwọn ilẹ̀ òkèrè tó sì ní wípé lábẹ́ àkóso iléeṣẹ́ ààrẹ òun náà ni àjọ yìí wà o ṣùgbọ́n o tó jẹ́ ayédèrú onítẹ̀ bá gbàgbé wípé ayédèrú àjọ míì eléyìí tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ṣàwárí òun náà ni wọ́n rí lábẹ́ iléeṣẹ́ ẹni tí ṣe akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà níbi tí eyín òní george akume ni aṣòfin yìí o náà ló wá bu ẹnu àtẹ́ lò ó wípé ààrẹ bọ́lá tinubu náà ló ń fààyè gba àwọn aríjẹ nímọ̀dàrú láti máa kún nínú ìṣèjọba rẹ̀ láti máa ṣiṣẹ́ lábẹ́ ìṣèjọba rẹ̀ ó ní bẹ́ẹ̀ sì ni bí wọ́n ṣe wà ń bẹ̀ hàn náà ni wọ́n mọ ṣokùnfà iléeṣẹ́ àmójútó tó mọyan lórí wọ́n bá sì ṣe ń ṣe léyìí náà ni wọ́n tún máa dojú ti ìṣèjọba rẹ̀ bọ́lá ahmed tinubu ó ní gbogbo àwọn tó ń bá ṣiṣẹ́ náà ni wọn ò kúnjú òṣùwọ̀n ìwé ìròyìn daily post
1: òun
0: ló gbé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà.
1: Wọ́n yóò dá ẹjẹ́ ká a lọ sórí ọ̀rọ̀ kan ọ̀tí ọ̀jọ̀gbọ́n Yusuf Usman ẹni tó ti lọ dáwùlárí gẹ́gẹ́ bí alága nígbà kan rí fún àjọ ètò orí sí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìlànà àdójútòfò lẹ́ka ètò ìlera ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹni tó ti wá rọ tikẹrẹ tíkẹrẹ àwọn olùdìbò lápá ti àríwá orílẹ̀-èdè nàìjíríà láti rí dájú pé wọ́n kó ẹ̀kọ́ kan eléyìí tó dúró tọ́ nínú ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀sùn eléyìí tó wáyé léyìí tó sì jẹ́ wípé àwọn èèyàn pín ọ̀rọ̀ ọ̀hún káàkiri gbólóhùn tí wọ́n sì ń ṣàlàyé ni wípé ètò ìdìbò ìpínlẹ̀ ọ̀sùn ó ní ẹ̀gbọ́ àárọ̀ yín ni o ẹ̀yin èèyàn ti àríwá orílẹ̀-èdè nàìjíríà ẹ má tààbò ẹ mọ́ra bò nítorí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta owó orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ̀rún kan owó orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ̀rún méjì owó orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ̀rún márùn-ún owó orílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ̀rún mẹ́wàá owó orílẹ̀-èdè nàìjíríà ó ní kódà ń bi tí sọ́mọ́ǹtì bá ti dolẹ̀ o àmì àti ẹ̀ máa pín bí ẹgbẹ̀rún lọ́nà ogún ó ní ẹjẹ́ mọ̀ pé ọjọ́ ọ̀la yín ló yín rìn ọjọ́ ọ̀la àrọ́mọdọ́mọ yín òun náà lè ṣe bẹ́ẹ̀ tẹ́ gbé ka orí gbàùn nígbà tí ó tẹ̀síwájú nínú àtúntò rẹ̀ ó ní bí abánika wò wá ìdàgbàsókè lágbo òṣèlú àti ibi tí ọwọ́ òṣèlú tó dé dúró ó ní ẹjẹ́ mọ̀ wípé bí ẹ bá mọ tá ń pè ní agbára ìbò ó ní ẹ ṣe àgbéyẹ̀wò ètò ìdìbò tó wáyé eyín ní ìpínlẹ̀ ọ̀sùn nígbà tí usman ẹni tó tẹ̀síwájú lásìkò tó ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà níbẹ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ pé gbogbo ọ̀nà ló ń fi dúró tó ń tako ìlànà ká máa ra ìbò tàbí ká máa ta ìbò lẹ́yìn náà ló wá rọ gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò pátá pé ẹ̀gbọ́ bí wọ́n bá ti yàn yín sọwọ́ láti lọ́ọ́ rẹ̀ tọpinpin ètò ìdìbò níbikíbi tó bá wà láti mú kí ètò ìdìbò ń kọ́ lọ nírọ̀wọ́ àti ìrọsẹ̀ ó ló dá a bẹ́ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá ta ìbò tàbí ra ìbò ẹgbẹ́ wọn lè bára jógàn ó ní ọ̀tọ́ bẹ́ẹ̀ ń o àtó bẹ́ẹ̀ yín náà ni o gbogbo ẹ̀yìn adarí inú ẹ̀sìn ẹ jọ̀wọ́ jàre ẹ mọ̀ sọ́sí etí bọ gbogbo àwọn alátẹ̀lẹ́yìn yín àwọn ọmọ ọ̀jọ́ yín e mo salaye fun won bi e wo e mo tabo yin e mo ra bo yin iya aye raye lo fi nje ni nigba ti o pare atotonu re o ni ejo mo pe bi abanika opinle osun awon osise leto abo to le ni egberun lona ogbon niye o na ni nbe nbe o ni gbogbo egbogbo epata ke na lo fa won fe daruba awon araalu ti o dibo kaya won ja ole kaduku na nsoro ipe a ejo ntori olohun se ke se pe a fe daruba wa baye ebo la fe di o awo jagun o ibo la fe di o awo jagun o oni be won bota won se ise ti won won dibo gege be ara ilu oni eleyi un ibo ti o si berunu ibo ti o si berubojo ibo to ni igboya lokan awon igboya ti owo olera awon igboya ti eru oleba oni irufe eleyi gan o ona ni idani loju omo orilede Nigeria to ba duro tan fun idagba soke orilede Nigeria ona awon eyan rere ipinle osun won gba kenikeni o deru ba kayode won o won duro gbagba won si debo won tori wipe eto won ni gege bi omo orilede Nigeria iwe iroyin Daily Post lo je ari gbo eyin na le na won gan o ke le ka so we waju o
0: to won ni ijoba apapo orilede yi na lo ti kede re wipe owo akoko oko eleyi to je wipe ina oba ni o mo lo eleyi to se ileri re fun awon osise oba gege bi ara eto re lati mu agbega deba agbegbe to mo toni toni ti o si tun mu adiku deba owo eleyi ta nwo oko ohun na ni wo yo mo te won lowo o laipe ojo gege bi eni ti se oludari agba fun ajo eleyi to nri si eto oko ati idagbasoke re nile yi Joseph Osanipin na lo soro yi o leyin to se ipade po pelu are Bola Tinubu ni ile are ni ilu Abuja Osanipin o na lo soro wipe a di kiko awon oko yi fun awon ti won je osisoba na ni o nje ibere awon eto ijoba lati mu amugboro deba a ti deba lilu oko eleyi to je wipe o nlo ina oba ati mumu idagbasoke deba awon ohun igbaye gbadun eleyi ta nilo ati lati fi se atileyin fun ayika eleyi to dun lo ati le lati le ma je ki awon eyan ki won ri oko yi lo to je wipe ina oba ohun na ni o ma lo jakejado orilede Nigeria won ni gege bo se so fun awon akoroyin wipe loni eyin na ti le gbo e si ti le rika ninu awon iroyin wipe owo akoko awon oko to nlo ina oba eleyi ti are to se ileri fun awon osise oba nile ye na ni yo te won lowo loni o be si ni gbogbo awon oko na nko ohun na lo je eleyi ti o ma lo ina monomono gege bi oga agbajo na se wi o tun soro wipe ijoba apapo ile ye na lo ti ko awon oko yi fun awon ile eko giga fasiti toto bi merindinlogun jakejado orilede yi o lati fi le se atileyin fun idagbasoke na ati sisamulo oko eleyi to nlo ina manamana iwe iroyin The Punch lo gbe ekunrere iroyin
1: oda bayi o eje ka lo sakata ijoba ibile ti ariwa ibadan le ti an se lalaye baye lati akosile to di abuwolu en to je alaga o eyun honorable oluwaseun olufade nigbati alaga ijoba ibile ariwa ibadan e sa won se alaye o pe bi abanika wo wa lati ijoba ibile ibadan north local government won ni eja mo pe oro kan lo bota oro ohun bota to oba bomi tutu soka awon ntaja eyun ninu gbajugbaja oja bodija nilu ibadan won ni se ri o awon ari yeye so oro na ti olotito ninu e to se alaye fa awon ntaja nbe pe a e mo je mo mu won wo won ti se tan won wo ibudo taja yin danu ni o ni ewu ayo selu ni o isejoba tohun ilana dari ohun ko ti le ni on ko ohun to jo be lati le dagbale tabi awon ilana kan to je pe ko ni di ase kan ti o ni di ka mo la dagbale lati ba nkan je mo awon araalu lara ninu gboro en to je alaga ijoba ibile ti ariwa nilu ti ibadan honorable oluwaseun olufade tí gbogbo èyàn mọ̀ sí ọ̀nàlà 1 wọn ni ọ̀nàlà gbọ́rọ̀ bọ́ta bọ́ńbọ́ ó sì lànà òun ọ̀rọ̀ bọ́ta ó di kótó léyìí tó wá ń ṣe àpèjúwe gbogbo àwọn ọ̀rọ̀ àhẹ́gẹ́ sọ́hun gẹ́gẹ́ bí ayò òṣèlú eléyìí tó burú pátá porongodo nígbà tí ó tẹ̀síwájú nínú àkọsílẹ̀ ọ̀hún ó ní ẹjẹ́ mọ̀ wípé àwọn èèyàn tí wọ́n kárí òkè tí wọ́n kárí bọnú tí wọ́n sì ń ṣàlàyé pé wọ́n wo bí a ti ń tajà kí la fẹ́ mọ̀ jẹ mọ́ wọ́n lọ́kàn wọn lórí igi o wọ́n ti sọ ẹ̀wà náà máa ń pariwo pé ẹ̀yin tó rí igi iṣẹ́ ti gbá o wọ́n ní ẹ̀ ń bọ̀ àwo ibùdó tàjà wọn ó ní ẹjẹ́ mọ̀ pé àwọn ti sọ ẹ̀wà wọn náà tó gbàsọ ẹ̀rọ lọ o tí wọ́n ṣàlàyé pé ẹ báyìí ń lọ gbogbo ẹ̀ ń bí ẹ̀ ń lọ yẹ fún ẹ̀ ń lọ gbogbo rẹ̀ ń yẹ ẹ̀ ń rèlùbọ̀ wọ́n wọ gbogbo bí ẹ ti ń tajà yìí ọ̀nà náà tó gbéra tán ọba tó dìso epo ó ní gbogbo wọn ní wá kárí bọnú sí wá pé bíríkótó tí ẹ wà ń ṣàlàyé pé ṣerú èyí wá dáa kí la ṣe fálága tí ó fi àwo bí a ti ń jẹun alága ìjọba ìbílẹ̀ ti àríwá ó náà ní ó ń ṣàlàyé ọ̀rọ̀ ìyẹn ọ̀nàrẹ́bù olúwaṣẹ́hùn olúfadé wọn ní kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ o gbogbo tí wọ́n sọ fún yín yìí wọ́n fẹ́ dẹ́rù bà yín ni ayò òṣèlú ni wọ́n fẹ́ ba nǹkan jẹ́ ni wọ́n ní ṣùgbọ́n sá ọ̀rọ̀ tá a bá ti gbọ́ ọ lẹ́nu akópa ẹgbàgbọ́ wípé odi ọ̀run nírúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti jáde alága ni ẹgbẹ́ o wọ́n sọ àhẹ́hẹ́ sọ wọ́n sọ àhẹ́hẹ́ sọ gẹ́gẹ́ bí alága fúnjọba ìbílẹ̀ ti àríwá ìbàdàn ọ̀nàrẹ́bù olúwaṣẹ́hùn olúfadé ọ̀nà la ṣàlàyé pé kò sí gbèsè bẹ́ẹ̀ kò sákọọ́lẹ̀ bẹ́ẹ̀ kò tiẹ̀ sí èròǹgbà bẹ́ẹ̀ láti wú ọjà kankan láti wú ibùdó tàjà kankan ìbá àjórí igi èso ẹ̀wà èso ẹ̀rọ èso epo ẹ mọ bá iṣẹ́ òòjọ́ tiyín lọ kó ń gbogbo kó sì mọ ṣeré bẹ́ẹ̀ kọ́ mọ mú yẹs nígbà tí alága wa pàṣẹ ọ fún àwọn òṣìṣẹ́ rẹ̀ pé ọ́yá kí wọ́n lọ rí ṣe àbẹ̀wò sínú gbajúgbajù ọjà náà bẹ́ẹ̀ ni ó tàkùrọ̀sọ pẹ̀lú àwọn òǹtajà ń bẹ wípé ẹ dákun torí ìtọ́lọ́hún ẹjẹ́ àgbà láfíà láàyè wọn ni ẹjẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ yìí àpèlówì ọmọ ṣe bí ọmọ ńlá ronú wọn ni kó dá àwọn òṣìṣẹ́ ìjọba eléyìí tí wọn ṣe bẹ́ẹ̀ tí wọn lọ pé ó yá ẹjẹ́ ká ṣèpàdé àlàáfíà pẹ̀lú wọn wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹtajà míì gan kọ́kọ́ gbójú agan sí wọn pé kí lẹ fẹ́ ṣe ẹ fẹ́ bẹ̀rẹ̀ ṣe yín àbí ó ní ẹjẹ́ mọ̀ pé fúnra mú ni máwòrán mú ṣe ọwọ́ ẹ ni ó lọ jáǹtì rẹ̀ ní àti ayélujára nígbà ni alága wa ń ṣàlàyé wípé gbogbo àwọn ọrùn nǹkan báyìí ẹ gbọ́ ẹ mọ̀jà mọ̀ síra wa gbọ́ ẹ jẹ́ ká máa gba àlàáfíà láàyè nígbà tí alága tí ó parí gbólóhùn rẹ̀ títí ń bá bọ̀ ó ní ìjọba ìbílẹ̀ ti àríwá ìbàdàn kò sí ohunkóhun tó nílò nípa pé afẹ́ owó yàrá àtàjẹ ẹnikẹ́ni ó ní bí ẹ kò bá gbàgbé ẹ̀rí wípé ìṣèjọba gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé òun náà ló ti ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀yá kálukú o ẹ mọ̀ bá iṣẹ́ yín lọ a sì fẹ́ mú ayé lera fún ẹnikẹ́ni ó ní látàrí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí kárakáta yín kó mọ tẹ̀síwájú ẹnu ọjà bódìjà nílùú ìbàdàn tí fún tẹdọnú fún ti àárọ̀ òní o.
0: ìjọ lọ sọ́dọ̀ àgbà wo.
2: wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. ìtọ́wò ẹ̀kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Gbìngbìn ni kẹ ọ̀rọ̀. Akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run. Àgbàlagbà àti gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà múnígbà tọrọ gbanigbangba láwùjọ àwọn àgbààgbà. Gbanigbani alágbára ti gbanilọ́wọ́ alágbára ti fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sápátá málágbádá lọ́rùn málágbádá ṣubúya kata ń di ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà. Ilé ìta àgbìn tó ta ka gbangba sí gbangba wálíà. Yíká àgbáńlá ayé tẹ ti ń láǹfààní àti gbọ́ wa lónìí. A kì í kú dédé àkókò yìí o. A sì kì í káàbọ̀ sákọ̀tún ètò. Àdìtú níkànnì ti Splash 105.5 Ìbàdàn. Túnde Ọláwo lolóòótọ́ ètò yìí. Desmond Adégbòyega tọ́fà dó sápò ńlá mojú ẹ̀rọ ti ń bẹ fún sáà ta wà yìí. Ẹ wò ó yóò lágbára pọ̀ lónìí kọjá kà sí nǹkan. Àyá àjẹjọ kọ́là ń forin àtayé rọ wá wá o wá máa ń bẹ̀bẹ̀ tí dẹ̀sí bá ń wá kàn. Àṣekéṣekéṣe ńlá rí láyá àjẹjọ àṣekáàṣà kàṣà bàbá kéṣekéṣe èsì ń bọ̀ lẹ́yìn ẹ̀. A jẹ́ pé gbà tí àwọn bàbá yìí ń kọrin àtayé rọ wá wá a máa ń bẹ̀bẹ̀. A jẹ́ pé nǹkan kan ò tiẹ̀ tí ì ṣẹlẹ̀ ńgbà náà. A jẹ́ pé èéfín lásán ni wọ́n ń rí iná gangan ò tí ì bẹ̀rẹ̀ sí ní iṣẹ́. Ìbéèrè tèmi ni pé ńgbà táwa tá a wà ní generation yẹn bá ní nǹkan bá ti pẹmẹ. Àwọn generation ti ń bọ̀ lẹ́yìn tiwa ń kọ́ bó o ní nǹkan ó ṣe rí ná. Áńgẹ́lì tó fẹ́ fọn ìpè tó ní blue rẹ̀ báyìí torí kiní ọ̀hún ti fẹ́ ó ti fẹ́ nísùúrù náà má ti blue ẹ̀ nísùúrù nísùúrù má ti blue ẹ̀ já kọ́kọ́ yanjú kiní yìí ná. Bóyá ìgbà tá a bá ṣètò tán lónìí ó ṣeéṣe káwọn èèyàn ronú pùwàdà kí wọ́n sì yí padà kú òun iṣẹ́ ẹbí wọn kọ́ má jẹ́ páńgẹ́lì màláìkà àti olódùmarè tẹ́ ẹ sọwọ́ pé yọ́ fọn ìpè kọ́ má jẹ́ pé yọ́ padà búlò rẹ̀ tí gbogbo wa wà á wòlẹ̀ padà sọ́dọ̀ olódùmarè torí mi tí ayé yìí wá gbé dé dúró báyìí ẹ ti mọ kéèyàn ó ṣiṣẹ́ ìwádìí tán kéèyàn máa wá jí kó jíláago kan kó jíláago méjì òru ni kì í ṣọ̀sán o kó jíláago mẹ́ta kó máa wò pé ṣé nǹkan tí mo ṣèwádìí yìí ṣé reality náà sì ni kíní àbí kéèyàn tún máa wá pe ẹlòmíì pé ẹ̀lò ẹ̀dákun ṣé a ṣì wà láyé àbí ojú àlá la wà. Ǹjẹ́ ìgbọ́ láàárọ̀ tòní ẹ wò ó eléèbó sọ pé ọ́ knock me off my feet gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ oníròyìn oníṣẹ́ ìwádìí àtọpinpin tọ́lágbà. Ṣé wọn arí bikọ́lá ló kọ mi the special one èmi lò torí ijókòó ní agbádá lámìlẹ̀gbẹ̀ níwájú olódùmarè ọmọ ajípo lówó ọpẹ́ tatata iná ń jó ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tuntun ẹ káàbọ̀ lẹ́ẹ̀ka sí o. Ìlú Ìbàdàn ti wá dì báyìí ẹ̀yin ará amúlòkọ ẹ̀lẹ́ o. Èmi ò mọ̀ pé wọ́n ti ń pààrọ̀ ọmọ báyìí o. Pààrọ̀ ọmọ ọ̀yá wọ́n sì gbé e lọ fẹ́ni tí ó tọ́jú rẹ̀ pé dákun bá ń tọ́jú ọmọ yìí o bọ́sà abẹ́rẹ́ ló fún ni bọ́sà gbó ló sì fún ni orúkọ nípa wọ́n ń ṣètọ́jú ọmọ kéékèèké dẹ sí nígbà tí ìyá ọmọ padà wàá gbọ́mọ. Wọ́n ti pààrọ̀ ọmọ ọmọ lọ́wọ́ ọmọ títí ẹ̀ gangan wọ́n ti pa ẹ ti hà wọ́n ṣẹlẹ̀ nù nígbà wọ́n pa ọmọ títí ẹ̀ wọ́n wá lọ rèé jí ọmọ gbé ní ṣọ́ọ̀ṣì tí wọ́n ti ń ṣe àjọ̀dún nínà léńdé nálédé ńbàdàn yìí náà ni ẹ̀yìn ara nálédé ẹ̀ tún máa gbọ́ mi ẹ̀yìn ara bòdè wọ́n ní wọ́n wá jọmọ gbé ń bòdè náà ẹ̀yìn ara ọjà bòdè ẹ̀ máa gbọ́ mi ẹ̀yìn ara ọ̀yọ́ wọ́n ní wọ́n wá jọmọ gbé lọ́yọ̀ náà tó fi dé dẹ́ẹ̀tà wọ́n láwọn nọ́ọ̀sì náà jọ ń kò lábò lọ ọsibítù bá ní wọ́n jọ ìyún ni pé wọ́n jọ iṣẹ́ papọ̀. Bí ìyàwó èèyàn ọba bímọ báyìí kí bàbá ọmọ náà dúró tì lọ́rùn ni o eléyìí ti kò ní pé ọmọ yìí kẹ́nìkan ọ̀rọ̀ ìyàwó tó gbọ́mọ bàfọ́sùn kọ́ la fẹ́ sọ lónìí ìyá gan lè máa tọ́jú ọmọ tó rò pé òun lòun bínú fúnra ara òun kọ́ má jọ ọmọ tiẹ̀. Ilé ayé tó tó ẹrú ń bà wá o ayé òun dàbí nǹkan bí ayé yìí dorí sí ẹ wò ó ọmọ nàìjíríà ti ń gbọmẹ lákòókò yìí. Àwọn òbí bíi mẹ́fà ni wọ́n pàdé níléeṣẹ́ ọlọ́pàá tó jẹ́ pé wọ́n ti gbọ́mọ míì fún wọn wọ́n sì pa ọmọ tiwọn ẹni tí ń ra páàtì ọmọ náà láì ṣe spare part ọkọ̀ wọ́n pè yún un légún òun náà ń bẹ lọ́nà amúlòkọ won polokada kan ni constable eyan ara muloko solohun sogo tejo lokada se mo constable se mo ore nti alago tin be lari yo lona amuloko kini o won ti yiwo mo lowo bayi o eje nti e kokko kesi amonana ki amona o si waju wa la eto to ni e wo yo lagba po koja ka si nkan o ipinle osun awon eni eleni tu won rin ajo won ni dpo ni kire o si yinbo kawo ibon lo re bayan lori ori fo patapata ha omo nigeria e wo amona ma bona ngba bi ngba ba siwaju wa a wa tele oloyin tori eto to ni ha ha ha ha ma ba mona

0: ẹ̀yin àgbààgbà ti ń bẹ lóde ilẹ̀ yìí ká tiẹ̀ tó wá sílùú ìbàdàn. Nígbà àwọn gbọ́mọ fún ìyá tọmọ tí ìyá sì ń tọ́jú ọmọ. Ìbejì làwọn ọmọ ọ̀hún o, ìkan nínú wọn ló sìkì. Bẹ́ẹ̀ náà bá rí píkítọ̀ ọmọ yìí, bóyá èèyàn ò tiẹ̀ dá ọmọ yàtọ̀ síra wọn. Bàbá ọmọ tí wọ́n jí gbé nítorí ọ̀rọ̀ yìí bàbá ya wèrè tí wọ́n fi wá rìpléèsì ọmọ mi. Páìtọ̀ ìjọ tí wọ́n ti ń ṣe àjọ̀dún ẹ̀ rí tí wọ́n jọmọ gbé ńgbà tí wọ́n ń ṣe sínú ṣọ́ ẹ̀yìn páìtọ̀ ẹ̀súnmọ́ tòsí o. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ làásìgbò ńláàsìgbò wàhálà tẹ̀ mọ́sẹ̀ ẹ̀ ní jìyà rẹ̀ o. Páìtọ̀ náà ṣẹ̀wọ̀n. Gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí, ẹ̀ ní jẹ̀yà oníyà. Làásìgbò tẹ̀ mọ́wọ́ ẹ̀ṣẹ̀ tẹ̀ dá ẹ̀ ní jìyà rẹ̀ láṣẹ lọ́wọ́ Ọlọ́run Lódùmarè. Ẹja kọ́kọ́ mú láti ìpínlẹ̀ Ọ̀ṣun ná. Mo ti máa ń sọ fún gbogbo wa pé àwọn olóṣèlú tí wọ́n ṣe kànrìnkànrìn, wọ́n níbi wọ́n ti pàdé síwájú ètò ìdìbò lẹ́yìn ètò ìdìbò tí wọ́n jọ jà mọ̀lá papọ̀, ṣùgbọ́n ṣe láwọn tí wọ́n fún ní ₦3-₂, àwọn ni wọ́n máa para wọ́n pakupa lẹ́yìn olóṣèlú. Ní kété tí wọ́n dìbò tán, tí wọ́n sì ní Adémọ́lá Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìlọ́wọlé o gẹ́gẹ́ bíi gómìnà fún sáà ẹlẹ́ẹ̀kejì, jẹ́jẹ́ mọ̀ pé àwọn òṣìṣẹ́ NURTW àwọn tó wà nípa pé à ń ṣèṣàkóso ọkọ̀ èrò wọ́n bá tún kójà bọ́ta, wọ́n fẹ́ gba gáráàjì kì í ṣe àgbà àkọ́kọ́ rẹ̀ o. Bẹ́ẹ̀ bá rántí dáadáa nípínlẹ̀ Ọ̀yọ́ náà ń fẹ́ dárúkọ àwọn tọ́jẹ́ sànmọ̀rí nípa àwọn NURTW ọ̀hún tí máa ń jà nígbà náà. Kí la tẹ̀ ń wí náà, tẹ́ ẹ gbàgbé eléwé ọmọ ni. Nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ gbàgbé ẹ̀yìn àti bẹ́ẹ̀ lọ. Wọ́n bá fìjà pẹ́ta pé igun kan ni ọgbà gáráàjì, igun kan ni ọgbà gáráàjì. Wọ́n bẹ̀rẹ̀ ìjà ọ̀hún ọlágbà pọ̀. Àwọn ọlọ́pàá náà bá kó ìbọn bọ́ta pé ẹ ní dàlú yìí rú. Mo rò pé bí táwọn ọlọ́pàá ti ń yìnbọn kẹ̀kẹ̀kẹ̀ sáwọn náà wà professional tó ni. Ẹ wo ìbọn bá àwọn èèyàn tí wà nínú mọ́tò tí wọ́n sì ń rìn àjò tó fẹ́ gba ìkirè kọjá. A lè má láǹfààní àti gbé fídíò ọkùnrin gangan torí bí èèyàn bá rí i, kódà kéèyàn láyà bíi kìnìún nígbà tó rí èèyàn ẹgbẹ́ rẹ tí wọ́n sì ti ìbọn sì tu orí ẹ̀ka báyìí. Àyàyàn kọ̀ọ̀kọ́ já pìrì náà dẹ́sí já lọ sílùú kiri já gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ká wa tó lò fọ́nrán lórí ìkànnì Facebook ẹ̀kú kalẹ̀.
1: Ẹ̀jọ̀ nítorí ọlọ́ gbogbo ìjọba ọmọ Nàìjíríà, ẹ̀jọ̀ nítorí ọlọ́ ẹ mẹ́jẹ pa èèyàn wa níkiri, ẹni tó ń tíráwù jẹjẹjẹjẹ rẹ̀ ẹ mẹ́jẹ yìnbọn pa, ẹni tó ń tíráwù jẹ́ ọmọ kankan tí wọ́n ń ṣe tó ń lọ jẹjẹjẹ rẹ̀ ẹ mẹ́jẹ yìnbọn pa, wọ́n ṣe pa bọ́ọ̀dà wa nítorí ọlọ́ ẹ mẹ́jẹ pa ẹgbẹ́ mi dànù, ẹ mẹ́jẹ pa ẹgbẹ́ mi dànù nítorí ọlọ́ ẹ mẹ́jẹ pa ẹgbẹ́ mi. Ìjọba dìde o, ẹ̀jẹ̀ náà ṣẹlẹ̀ dàlẹ́ yìí o, ẹ mẹ́jẹ yìnbọn mọ́ lórí, ẹni tó ń tíráwù jẹjẹjẹ rẹ̀ wò kan, ẹni tó ń tíráwù jẹjẹjẹ rẹ̀ wọ́n ló pàṣẹ pa.
0: Mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
2: Ojúpa.

0: mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹ̀yin àgbààgbà tí ń bẹ́ńlẹ̀ yìí, ó yẹ máa bọ̀ lórí ìkànnì Facebook jẹ́ ń tiẹ̀ kọ́kọ́ lọ́yọ̀ kaná kó tó di pa àtọ́sẹ́ka ìpolówó ọjà. Nbí ọ̀rọ̀ ọ̀hún ti gbé ṣẹlẹ̀ gangan ń tọ́kọ́kọ́ fa à ń yìnbọn mọ́ra ẹni. Njọ́ táwọn ẹgbẹ́ ọlọ́kọ̀ọ́ bóde lisi ọ̀gbọ́dọ̀ sun wọn lákòókò tá a ní lónìí ó ké púpọ̀ ń tá a sì kó wa lágbára pọ̀. Já balẹ̀ sípínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ nílùú Òkèrè bá ń gbé fọ́nrán àkọ́kọ́ sí. Nbí ọ̀rọ̀ ọ̀hún ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rí o, táwọn ogun tí a fẹ́ tẹ́ ẹ fẹ́ rí fídíò wọn yìí tí wọ́n láwọn fẹ́ gba gáráàjì lọ́wọ́ àwọn ogun míì. Nbí ọ̀rọ̀ ti gbé bẹ̀rẹ̀ ẹ́ẹ̀rí ibi tí àwọn ọlọ́pàá náà ti kó bọ̀bọ̀ tatíbọ̀ ń dún kẹ̀kẹ̀kẹ̀kẹ̀. Àwa ti sọ ẹyẹ kan mọ́bẹ̀ tí ń ṣe fídíò látojú ọ̀run tẹ́nìkankan ò lè rí. Ẹyọ làgbà pọ̀ lónìí. Ìyún kọ́ ló gbé sí o, fídíò àkọ́kọ́ gangan ló gbé sí. Nbí orí ẹ̀ pé ọmọ ṣẹ́ pọ̀ òun rèé o, ọmọ Nàìjíríà. Nbí wàhálà òun ti gbé bẹ̀rẹ̀ rèé o. Àdá ni wọ́n fi ń halẹ̀ yóò àti ìbọn gbogbo ẹ̀ ni wọ́n kó dání yìí. Bí wàhálà ti gbé bẹ̀rẹ̀ rèé o. Ibi tó fẹ́ gbà rèé, wọ́n ń pe bẹ̀yìn náírà ń kọ́ bọ̀. Wọ́n ti lé àwọn tó wà ní gáràjì ń kú, wọ́n fẹ́ gba gáràjì. Ṣé ẹ rí báyìí? Nbí wàhálà ti gbé bẹ̀rẹ̀ rèé. Àgbà gáràjì, àgbà gáràjì. Ó di pa àwọn tí wọ́n rìnrìn àjò ní ìlú. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fìbọn tú wọn lórí. Mátì ìjà lò kọjá fídíò eléyìí jí ń kọ́kọ́ polówó ọjà náà ń bá wá ti ẹka ìpolówó ọjà débí kíní ọ̀hún ṣe ṣẹlẹ̀ gan-an. Àwọn ọlọ́pàá ti ń yìnbọn fọ́nrán wọn ń bẹ lọ́wọ́ wa. Àwọn èèyàn tí ìyàwó tí wọ́n pa ọkọ ẹ̀ lójú ẹ̀. Ẹ já polówó ọjà ẹ kú kalẹ̀.
2: Rọ́rọ́ wa o,
3: ẹ jẹ́ fún mi níláàjì ìgò.
2: Arábìnrin, ẹ ṣì ń ra àbúrò òróró ni, ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró pàwá ọ̀ìlì ni mò ń rà. Pàápàá jùlọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé pàwá ọ̀ìlì tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
4: Àpò pélébé òróró 90 ml pàwá ọ̀ìlì tuntun 300 naira péré ni, owó rẹ̀ ò sì fani lápò ìyá.

0: akọdu o si mu certificate e o si kori abuja o lo fi han are bola ahmed tinubu tin gbenu egbe oselu apc awon ti wa je alatele egbe oselu apc ati akọdu won kodura won on para won en to je gomina ninu egbe oselu akọdu ati are ninu egbe oselu apc won wa labuja ti won fa turkey ya e si ja ronu e si ja pe aro ati odo fi inu wa ka si se ile toto ha a ni lanfani ati mupe lakoko yi o ngbo ba di akoko ta gba ipe sugbon e ma bo lori kanne facebook o e ba n share to yi enikokan e share bi 50-50 ha e wa ja wa si pinle oyo e wa ja pada si ilu ibadan e wa ja menule eto mi laaro toni iya abeji kan be lagbegbe amuloko to bibeji lodun 2022 taya ati kande ejire oye la ki wirinwirin loju ologun loju orogun ejiworo loju yare ikanu awon ibeji yi taiwo to pupa daada ara ri owa ya lati bi omo osu merin ko le joko daada egun re osa bati ikeji mu iya sa e mo pe ya ah iya iya omo ku oro omo o iya sa n gbianju ati gbe kaakiri ile gba ile awo ozibitu nkan kan nbe ni gbogbo owo ta si koda iya lohun bere si ni toro owo lori radio pe e saanu e ma jomo ohun o ku imi ti n gbe kaakiri won sa gbe kaakiri fun bi osu mefa omo yo gbadun o enikan lo wa ni a e mo ore nti alagbo ni ti n be lari yo lamuloko o se se ko ba yin wo san pe isi agbo ni ta n sosun sagbo nkan kan mo se won ba lo re ke si ore nti alagbo won o mo pe allegedly pe oto ni se ti ore nti se iko fi agbo ati osun e boju ni won ni o san wa si ile awon pe omo ohun si ni egbo bi meji ni bi ori bayi lapatun lapasi o wa si ile won o yomo wo n toju e o ni won kokko san 10,000 owo consultation ti won fi bi awon iya lere ke se consultation pe o ti ye yin e ti pe be check fupa won fi bi awon imo pa awon iya na ma n gbowo bayi pe e wa bi wa lere nkan won nigba to si di bi ojo keji o pada wa pe awon iya ti ni ka won go ahead isa n wa le won n toju omo nigba to di ose keji asasiko ti n wa le won ti n toju omo o ni won o ko foto igba tomo wa kekere bi osu merin nkan nkan ki won o ko foto e bota aso fe ji omo mi igbe ti o fi wa replace omo ti won ni e ti ha e gbo won rin laaro yi nigba ti o fi di bi ose keji o ba o ro po ti omo ji gbe ngba na o ba ni ah eyin adie to hun so mole adie dudu o ye ka die hun ti ku komo yi e ba le san sugbon ngba ti adie o ti ku won gbe omo yi lati le ti won wa si office to hun ti nbe lari yo be ba ti de bus stop ariyo bayi lapa otun bi ta won ni olokada ma nduo si e ti ri ile officer meji bayi to doju ko titi ile officer akoko ni odo ore nte alagbo won ba gbe lo sodo e iko yo omo nigeria nigba ti edo wo san o ba pe won aro omo ti ya o ah won ba pada lo aso ti jo mo mi igbe to jo omo yi bi mumu e ri picture awon mejeji ah iya mo san wo pe ah omo yi eyin ti nbe lanu omo tohun eyin ti e ti pe omo ti ohun wa pada te gbe fohun te lomo ohun yi eyin meji ni nbe lenu ti e iya won ni ore nte ba dide nle o ba wonu le agbara lo ngba ti e pada de biribiri bayi loju ri mu bo bo lagutan wo yo bale labalaba fi wogbo oro ti oke te ba bale so baye ni le gbo ah won ni bi ya se do bo se do lundunu iya o ba le bere bere mo osa gbomo fun omo re nu ma gbe lo asomo ti e tara re ya to gbe wa o ti pa eh ewo e je nse nu mi ndede sibi e ja gbalaye desi ja bale samuloko oro yi lagba po o e farabale gbo mi laaro yi e ku kale
1: omo yin awon si pa awon ti pa be ti omo ti won gbe fun yin oun yo leyin enikan ni ayan yo lo le nde nation byzantine side odun eri pe awon gbogbo gba to hun fi so fun wa ko hun fe ba toju omo hun o ti ri omo to jo omo wa to pupa be yo wa lo ma je omo gbe o gbe omo ni oyo o gbe omo ni data o gbe omo ni oja budi nigba ti mo de gan so ti mo wo fun pelu cap ti mo de fun mo ba je lati fi confess to so fun mi pe ori eto to bi yen etutu lawon teni be etutu aye ni pe ki n lo sin aso yen pe eje aba eje asi gbogbo asi bo se po omo to ti kun omo sinu ibi ti o ti lo ta awon aso yen lo fi nu eje to fi confess wa o de dan pe ngba to ri pe mo tun ise mi mo tun fe ja si ohun lo tun fi wonu ile agbara awon lo lati lo tun fi nkan banu pada tori mo tin so pe e tu papas ide omo yi e si eyin omo yi to to omo yi pupa sugbe si eyin e ni ti omo bolo se fe to se le petu si mi tori mo jiya o jiya pupo iya je mi operation mo fi bi won lati osu merin mi ti ni simi titi disi mo gba owo lori radio nitori omo yi
2: gba won tojo npa yan na gbogbo ti wa ni station tojo npa awon omo ti jo nta spare part awon omo tan ba ti pa ni won wa gbogbo na awon lopa ti mu gbogbo wa ni station
3: adetu mewa n sele ni duniya
0: ẹyẹ àgbààgbà tẹ ń gbọ wa ọdà ẹja ṣe báyìí ẹ bá ń sílẹkùn yàrá yìí sílẹ fún ìyá ọmọ yìí gangan kọ wá ṣàlàyé ó yẹ máa bọ lórí ìkànnì facebook ẹyin ará amúlòkọ lágbègbè tí ìyá yìí ń gbé tẹ ẹ bá ṣàkíyèsí pé ẹ rí táìwò mọ ẹyìn wọn lu ọmọ fúnra wọn ò nǹkan kan ò sọmọ o òre ń tẹ́ tí wọ́n ní kọ́ bá wọn tọ́jú ọmọ tiwọn gangan ó ti pa ọmọ tiwọn ọmọ ọlọ́mọ ló gbé fún wọn in replacement kèèyẹ́ yìí náà bí torí àìṣe mọ̀ ó lè dọ̀lá báyìí kí burújí dé fún bàbá yìí kọ́ wá ní àti wí ebi ọmọ kejì àpadà àṣàdédé rí mọ́nà ní nǹkan kan àti gbọ́n nǹkan kan torí ẹnu ayé lẹ́bọ́ o wọ́n yẹ bá ń sílẹ̀kúnlẹ̀ fún ìyá yìí dẹ́sí já ìyá ọmọ yìí fẹ́ wọlé ọ fẹ́ sọ̀rọ̀ lísì ọyá aṣọ ti yí ọba ń mòye sọ̀rọ̀ ohun já lọ bẹ̀.
1: nígbà tí mo dé gan aṣọ tí mo wọ̀ fún pẹ̀lú cap tí mo dé fún mo bá jẹ láti fi confess tó sọ fún mi pé usman aminat ọmọ ni.
4: ok àdúgbò ọlàwáyé.
1: ìdí ọ̀sán tàyí sun fọ.
4: ní amúlòkọ.
1: lámúlòkọ.
4: ok ẹ bá wa ṣàlàyé ìgbà àkókò tẹ lóyún ìgbà tẹ bímọ nǹkan tó ṣẹlẹ̀ oṣù mélòó kí ló ṣẹlẹ̀ bá ló ṣẹlẹ̀.
1: mo lóyún 2022 mo dẹ̀ bímọ 2023 august 11. mo bímọ sí hospital tó wà ní arímọ mo bí ìbejì obìnrin méjì pẹ̀lú cs. nígbà tí mo ṣàgbé àwọn ọmọ yẹn délé after 5 days ni wọ́n discharge wa àṣẹlémi mo délé àwọn ọmọ yẹn pé 4 months kan máa jókòó ṣàyédé ni mo rí sí orí ọmọ kan nínú wọn táíwò orí ẹ̀wú àdẹ̀gbé lọ sí hospital padà wọ́n kọ oògùn fún wa after hospital ó ní confusion àròṣẹ lọ sáde ọyọ mo lo 3 months ládé ọyọ after 3 months mo gbé wá sílé àti gbé káàkiri mo dẹ̀ gbé sínú ilé mi ìmọ̀ ibi tá a fẹ́ gbé lọ mọ́ ní ọjọ́ kan woman kan wá ọlọ́pàá ìdíàró ó dẹ̀ dáhùn pé òun mọ ẹni tí ó lè ṣerú iṣẹ́ báyìí pé ó máa ń ṣerú iṣẹ́ yẹn ó dẹ̀ mú mi lọ síbẹ̀ láríyọ ó kọ́kọ́ ní kí n má sọ fọkọ mi pé kí n lọ wá owó yá mo dẹ̀ ní kó síbi tí mo ti fẹ́ rówó àwa sọ fún wọn dádì wa wá ní kẹ́ni yẹn wá pé ṣé yóò ṣe ó dẹ̀ lóhun máa ṣe pé òun máa gba 200,000 wọ́n dẹ̀ ní tó bá ṣe tààrọ̀ mo bá yá àwọn fún ní 100,000 owó ọpẹ́ nígbà tó dẹ̀ di ọjọ́ yẹn mo ti ń kọ́kọ́ ń gbìyànjú ẹ̀ nínú ilé ọ̀dọ̀ wa ó dẹ̀ ó ṣáà ní ká máa gbé wọ ní ọ́fíìsì òun
4: oríńté
1: lorúkọ rẹ̀ tí wọ́n ń pè oríńté alágbó ọlọ́sùn nígbà tá a dẹ̀ gbé dé ọ́fíìsì ẹ̀ ó ní kí n lọ máa sọ wá nílé kí n tóó dé ó ní àárọ̀ ọmọ ti yá.
4: bí oṣù mélòó làwọn ọmọ yìí wà nígbà tó ọmọ yìí bẹ̀rẹ̀ sí ní sick.
1: wọ́n wà 4 months nígbà tó sick nígbà tá a fi mọ oríńté wọ́n wà ní ọdún kan ó wà ní ọdún kan àti oṣù mẹ́ta.
4: ẹ ti gbé e káàkiri láàrin oṣù mẹ́rin sí ọdún kan àti oṣù mẹ́ta.
1: bẹ́ẹ̀ni òṣìbìtì mi ti gbé dé ìgbà tí mo ti gbé káàkiri gbé àkìtì mi gbé kámọ́ náà ni mo pàdé wúmà ọlọ́pàá yẹn lẹ́gbẹ̀ẹ́ ilé ọ̀dọ̀ wa tó wá sọ pé òun mọ ẹnìkan tó lè ṣe tó mú wa. nígbà tá a dẹ̀ gbé tó ní kí n gbé sílẹ̀ pé kí n lọ mú nǹkan wá nílé tí mo dé tó láàárọ̀ ọmọ ti yá mo wo orí ọmọ yẹn wò mo ní kán 2 pampers ẹ̀ yà sọ́mọ mi dẹ̀ nílé báwo lọ mo ṣe wa mo ní à eyín tó wà lẹ́nu ọmọ yẹn eyín yẹn pọ̀ mo ní à eyín eléyìí ó ní à àwọn ti ká gbogbo ẹ̀ àwọn ṣẹ́ra padà fún ni àwọn fẹ́ yẹ bẹ́ẹ̀ yẹ ni ipe kon so wa aye ni nbe nbe igba kan mo to da mo ni mi ilu ti meji fo won mi o ni a alohun lohun lu ngba ta won se ra pada fun bo so wa di ana ta wa ni sas o ni awon fi nkan banu pe bi mo se bere ta won ti ni pe se ti fe ja awon lo fi nkan awon wonu ile agbara awon fi nkan senu ipe ni mi fi pada bere nkan kan won sa gbo omo fun wa lojo kije an toju omo titi fun odun meji sayede ni mo ra won sas to wa ni alleged ta to se alejo monday asare alejo monday
4: leyin odun meji
1: leyin odun meji mo kon di lalejo ni alejo monday mo ba ri awon olopa won ba ni lati sas ni dugbe mo ni ki lo sele won lo mo to de n te gbe fun yin da mi o de n te gbo fun mi won ni omo to ba yin toju nko mo de gbe bodi won ni o ye pase ye ma so ni moto mo ni a e je kin pe oko mi mo de pe won ni kin lo wo re n te ninu moto mo de de ninu moto re n te ki lo sele o ni tori mi ori mo lati igba to ti toju omo wa yin mi o foju kan mo mo de ri tan an ko pe ki lo sele o ni omo yin awon si pa omo yin awon si pa omo yin awon si pa
3: me wa n sele ni duniya
1: awon si pa be ti omo ti won gbe fun yin o n yo leyin enikan ni ayan yo lo le nde ni church bi tan ti side odun eri pe awon gbogbo gba tohun fi so fun wa ko won fe ba toju omo won o ti ri omo to jo omo wa to pupa be pe igba tohun to ri omo to pupa be pe ni ohun to so fun wa pe o ya ka gbe wa sibe yin
4: okay o ti n wa sibi wa o ti n wa sile yin
1: wa sile wa ti en yo ti o gbe lo o wa fun ya bi ose meji
4: ti o
1: gbo omo yen lo
4: won fi time yen o fi n
1: wa olohun fi n wa omo to jo omo yen to pupa be san pe ninu awon twins temi bi ikan dudu ikan pupa lati baby so ye yan wa nigba to ti ri bayen to ti ri gbogbo photo baby won o wa won omo to pupa bayen nigba to tun wa sera pada yen ton mu ololawa awon alabe ipe kan ja won awon mejeje o tun ni kin gbe keni na wa won ja won bayi fun awon mejeje lati je pe ngbo ti ri pe mi ja won to boya ko mo to ji bi o le jo mi o de da won ni e ma gbo omo yen jade fun boya bi odun meji e ma post e ma ya photo fun e ma se gbogbo tawo mo pe kan lo mo ma le ba ri omo eni o sawa je pe awon to se iruse yen fun won po omo mefa oni won gba ni akate ni ijo yen awon gbe awon bi akanda ba awon mo torun yoruba duro tara ni ba ya wa won wa npa won won ta won fa awon to nra party yo wa lo ma je omo gbe o gbe omo ni oyo o gbe omo ni delta o gbe omo ni oja abudi gbogbo awon to sa lo mo yen won ti gba omo won awon ti o gba omo won gbogbo omo to gba mefa fa yen bo la won se pa won awon si àwọn ti tàwọn fún àwọn tó ń ra
4: pàtì
1: èèyàn.
3: mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà. àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: nígbà tí mo dé ga aṣọ tí mo wọ̀ fún pẹ̀lú kẹ́ẹ̀pù tí mo dé fún mo bá jẹ́ láti fi confit tó sọ fún mi pé orí ẹ̀ tó tóbi yẹn ètùtù làwọn tẹ́ni bẹ́ẹ̀ ètùtù ayé ni pe ki n lo sin aso yen pe eje abe eje ati gbogbo ase bo se po omo to ti kun omo sinu ibi ti o ti lo ta awon aso yen lo fi nu eje to fi confuse wa
5: se won ma ri bi ka lo ina jo gire o sa ina to ri le feju toto
4: commissioner
1: o de da pe ngba to ri pe mo tun ise mi mo tun fe ja si ohun lo tun fi wonu ile agbara awon lo lati lo tun fi nkan banu pada tori mo tin so pe ẹ tú pápá ìdí ọmọ yìí ẹ sí ẹyìn ọmọ yìí tó tọ ọmọ yìí pupa ṣùgbọ́n ẹ sí ẹyìn ẹ jẹ́ kí n wò ó torí mo ṣáàhún sọ pé sọmọ mi lélẹ́yìn
4: ọmọ ṣe mọ́
1: sọmọ yìí ọmọ ṣe mọ́ tó ti wá rí pé gbọ́dọ̀ mi lọ́mọ yẹn ti rákòrò ló ti pa ó ń rákòrò náà fi gbé fún mi ọ̀dọ̀ mi lọ́mọ ti padà rẹ̀ ṣe pé ó nọ́mà káwò pé ọmọ tí ó ṣe gbàdùn kò lè sáré rìn báyìí kejì ẹ̀ ṣùgbọ́n sísọ sí eyín báyẹn tó fi confuse wa ni pé ó gbé ọmọ tí ó ń rákòrò tó jẹ pé ẹ lè tètè mọ pé ẹ mọ ọmọ tó rẹ láti pa sọdún karùn ìjọ tó rẹ kò lè ṣáyé dìde kó máa rìn ọmọ yẹn kọkọ ń rákòrò ń gbóyà ó ń dìde ilé wa ló ti dìde ló ti rìn ìdí tó tún confuse mi ni pé eyín mẹta ni mo bá lókè mo bá méjì nísàlẹ mo tún sọ fún ní gbogbo eyín yẹn ti ká dànù nígbà àwọn sọ pé táwọn bá ti ṣẹlẹ padà yẹn àwọn máa ká gbogbo eyín yẹn dànù kó máa ṣẹwàá wù gidi gbogbo nǹkan tí tó ṣe fún wa tí ò jẹ kí àṣírí yẹn tètè tù tó bá jẹ pé bó ṣe jẹ pé pupa ni taiwo tèmi tẹ pé ọmọ tó gbé fún mi ṣe pọ ọmọ pupa dẹyìn ọmọ tó gbé díẹ náà ló fi padà jọmọ yẹn lọ àwọn yẹn gan ẹ lè mọ tẹ bá tún láwọn méjèèjì tẹlifọ́tò wọn bá ṣe wà august 11 ni mo sì bẹ́ẹ̀ dé fún wọn August 11 ni mo se birthday fun won fun mejeji between inches ton ba fe ran so fun won gan soko to enikan ma ju kan lo die even do won jo mo won so ara won to lo mo yen na ti ba keni temi na won na ti tobi
4: se ra won obi ti won lawon lo mo yen lana
1: won ni obi ti o lo mo yen pe oko re o ti ro meta o nbe lolodo tori case o mo yen pe tori ye lo sajod ni won fi gbo mo leyin o de ti le ya re bo sita ya re wa ni bi to ti so mo do lo olonje church ibi ti ya re lo oga church yen won mu fun ose eyin sinu cell fun osu meta osu meta
4: pastor
1: church
4: won ti mole
1: won ti mole
4: won jo mo gbe church
1: tori won jo mo gbe church church yen ni won wa lo lana ni won church ibi to ti bi omo inu re nte mu won lo ti won ti wa gbe awon yawo pastor wa won wa injile won wa lati won wa iye omo yen kaakiri latana awon omo ile omo alaini iya ni won ko gbo omo mefe fa yen lo awon ti parents won tin yoju won fo mo le won lowo
4: omo mefa
1: ben
4: ni won ti ri bayi
1: ni won ti ri bayi to won to wa to wa si police station
4: awon mefa ti o je omo ti o gba lowo awon to je mefa o ti pa gbo won
1: o ti pa mefe fa o so pon ti pa gbo won o lo ti pa gbo won sugbon obi omo yen won ni won ti wa lo won wa ni ka duro de lana sugbon dadi wa da pe ti omo yen ba ri wa to ba se gba lowo mi lojo lale ojo yen lo ti pa ro me mi taiwo nko gba ti mo de dele na kain de na bere pe taiwo nko gba ti wa so pe taiwo ti mo to simi do latana e ba ti wa bi de pe taiwo ko yo ni o ti ku eni ko eni o to yo mi lenu mo omo yen na re pa yo me mi mo se so kale leyin lale ojo yen police station taiwo e kain de da na mo kan omo awon to ntoju omo yen won de ti gbe lo mi ori mo lati ale je ta yen won de ni won ti ri ya re pe be ka pade lagu mewa ni leni ni fas ni se mo bo lo se be to se le pe si mi tori mo jiya o jiya pupo iya je mi o pese ni mo fi bi won lati osu meri mi ti ni si mi titi disi mo gba owo lori radio nitori omo yi nigba te nikan ni ki n gbe wa si ilu sey nigba ti mo gbe kaakiri to tun fi ra koro to tun fi rin even though nigba ti ara omo yen ya kabiyesi eyan ba kabiyesi akure níbi rédíò yẹn o náà fún mi lówó ó bèrè lọ́wọ́ mi wá pé ọmọ tí wọ́n sẹ́ǹdì fọ́tò ẹ̀ sáwọn yìí ṣódẹ́ gbàdùn ṣódẹ́ yè mo sọ fún wọn gbà yẹn tó yẹ tí wọ́n kí mi tí mi wọ́n tó ìsọ ọmọ mi náà gbé fún mi.
4: ṣàkọlẹ ṣàkọbí yín náà ọmọ yìí.
1: kò kí ṣàkọbí mi mo ti bí ọkùnrin mẹta kí n tó bí àwọn méjì ṣùgbọ́n mi lóbìnrin kankan àwọn méjèèjì lóbìnrin tí mo bí.
0: ṣẹlàyé ọrọ yìí ń yẹ ìtẹ ń gbọ wá nlé ọdà ẹdí àti ẹ kọkọ máa wò pé bó ni wọn ṣe wá gbọmọ ọlọmọ fún yàn náà tí ò ní mọ nǹkan kan ọdà ẹ máa bọ lórí ìkànnì facebook ẹjẹ wo píkṣọ àwọn ọmọ yìí bó ṣe rí ganan ọmọ tìyá yìí tí ara rẹ ọyá láti oṣù mẹrin tó fi pọmọ ọdún kan ọmọ yóò rìn kọra kò kò ṣe nǹkan kan wọn ní ara rẹ ṣáyà in a nutshell ẹ wá wo píkṣọ ńgbà tọmọ yìí wà lóṣù mẹrin oṣù márùnún àti píkṣọ ọmọ tí wọn gbé tí òre ń tí alágbo tó gbé fún wọn. dákun lisi ṣó lè bá ń gbé píkṣọ ṣẹ́gbẹ̀ ara wọn tí ọmọ ìkókó òun àti ti àwọn ìbejì bá ń gbé ṣẹ́gbẹ̀ ara wọn. ẹ dákun ẹ bá ń sọ ìyàtọ̀ tí ń bẹ kọ́ má jẹ́ pé ilé ayé ọ̀kọ́ wá tiẹ̀ kò yé èèyàn mọ́ báyìí o. bá ń gbé píkṣọ ṣẹgbẹ ara wọn àwọn ìbejìlẹ ń wòye o eléyìí tó pupa yìí ni òre ń tẹ gbé fún wọn rìpléèsì táìwò tára rẹ ọyá táwọn gbé lọ. ẹ wá sọlé ayé dogun tán po títorí wọn bá ń gbé ṣẹgbẹ ara wọn píkṣọ ọmọ tí wọn gangan rèé nígbà tó wà níbi oṣù márùnún ọmọ tìyá yìí rèé o wọ́n yá bá ń wá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí bá ń wá ọgbọ́n tó fi ṣe mọ̀mọ́ pọ̀ ọmọṣẹ́ yìí dáadáa wọ́n wá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn. ẹ̀yin tẹ́ ẹ wá ń wò wá lórí ìkànnì facebook ẹ wàá sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin ọmọ tiwọn yìí gangan àti ọmọ tí ò rẹ ó tọ́ díẹ̀ ó wo ó wo ó ti ẹ sì mọ̀ pé nílé ayé tá a wà yìí bọ́yẹ̀ ẹ mọ̀ tàbẹ́ ẹ mọ̀ ẹnìkan ń bẹ tọ́jọ yín ẹ lè má ti pàdé ẹ̀ rí ṣùgbọ́n nìkan ń bẹ nílé ayé yìí náà ti pé bí ìgbà tí wọ́n bá gé eyín sí méjì ló ṣe rí bọ́lọ̀ ń ṣe dalẹ̀ ayé náà. Àní wọ́n ń jọmọ gbé dé tó fi dé dẹ́ta tó fi dọ́yọ̀ tó fi dọ́jà bòdè. Ó yá bá ń gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn mò ń dúró àwọn èèyàn fẹ́ bá ẹ bá ń wò ó ẹ bá ń wo ọmọ tiwọn àti ìgbà tí wọ́n gbé ọmọ kejì fún wọn tó ti dàgbà ní bí ọmọ ọdún kankankan. Ẹ wá bá ń sọ ìyàtọ̀ tí ń bẹ́ ń bẹ̀ ń gbìyànjú àti to kinú lọ́wọ́ ni yóò gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣùgbọ́n ìtẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí Táíwò rèé o nígbà tí ó fi wà ní bí ọmọ ọdún márùn-ún bí ọmọ oṣù márùn-ún ṣùgbọ́n wọ́n ní ara rẹ̀ ò yá ọrùn rẹ̀ ò dúró apá rẹ̀ ò dúró ṣùgbọ́n ó ń gbóúnjẹ o wọ́n sì ń gbé e káàkiri nẹ́tíwọ́ọ̀kì dàbí nǹkan o ṣó o ti bá láǹfààní àti gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn dákun nẹ́tíwọ́ọ̀kì tapá àbí orí bákanbákan bọ́ bá ti gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ó ti gbé sí ọyẹ wo bẹ́ẹ̀ lè kọ́ lọ́ máa gbé sí ilésì àwọn tó ti dàgbà ibi ìtọ́ kọ́kọ́ gbé sun lọ́wọ́ gbé sí ẹ̀gbẹ́ ilé ìtọ́ jẹ́ single picture yìí ilé ìtọ́ sì gbé sí yìí náà nǹkan náà sì làwọn méjèèjì báyìí àní wọ́n ló ṣeé ṣe débi pé ọmọ 16 years náà ó tún pààrọ̀ ẹ̀ ọmọ 16 years ni wọ́n nígbà tí ìyá bẹ̀rẹ̀ sí ní lọ́ọ̀yà ẹ̀ pé ọmọ òun báyìí kọ́ wọ́n lọmọ tó ń sa wúsá ìyá wá wò pé ìjọ wo ni òun bí òun náà ò gbá wúsá wọ́n lọ sọ pé àwọn jíìnù tí àwọn lé kò lára ni wọ́n yí èdè ẹ̀ padà ó tún fi nǹkan banu fún un pé ọyá ọgbọ́lọ sọ nǹkan kan mọ́ ó tó gẹ́ lẹ́nu rẹ̀ lísì bá ń dọ́gbọ́n sí kinní yìí àwọn ilé tó ti dàgbà òun ni ó gbé sí ẹ̀gbẹ́ ìkókó èyí tó ti dàgbà òun ni wọ́n chẹ́ǹjì mọ́ lọ́wọ́ ló gbẹ́sẹ̀gbẹ́ ti ìkókó òun jẹun wò ó bóyá àmìtán ti lo kéèpù wọ́n ti lo kéèpù lọ́wọ́ gbé sí ẹ̀gbẹ́ ìkókó tó jẹ́ síngù ọyá ẹ bá ń wò ó kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn ọmọ yìí ẹ dákun ẹ̀yin tẹ̀wọ̀n lórí ìkànnì facebook bó ló ṣe stọ́dì tó fi lọ gbédì sí mu ọmọ kan náà tó fi jí gbé fún ìyàtọ̀ lọmọ ìyá sì tọ́jú ọmọ láti 2024 wọ 2026 monday tó lọ yìí jẹrin làwọn ọlọ́pàá dé láti sars pé ọmọ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ń kọ́ ni Táíwò ọmọ òun ni ìbejì lòun bí cs] ló ń fi bímọ ọ ni ọmọ olóbí gbọ́mọ pọ̀ kò sẹ́nu mọ́tò nígbà tí ó dẹnu mọ́tò ó ti bá òrèǹté tí ó jẹ́ alágbo kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè ó ti gbé e sí báyìí èyí tó pupa nú àwọn tó dàgbà tí wọ́n lo kéèpù yìí ẹ wojú ẹ̀ sí eléyìí tó pupa nígbà tí wọ́n wà ní kókó ẹ rí i pé bí kábíyèsí ọlọ́run ibi egbò tuntun ń bẹ lórí ọmọ yìí Táíwò tiwọn wọ́n ní ọmọ tó tún lọ jí gbé wọ́n fi èso lu ọmọ lórí kí ẹ̀jẹ̀ bá a lè jáde wọ́n tún wá rọ eérú sí i ọwá ni wọn gbọdọ wẹ látorí o wọn sì gbọdọ ya fọtò rẹ páìtọ tí ó jẹ páìtọ ọjọ nbi wọn ti jọmọ gbé nínà lè ń dé táwọn náà bá ń gbọmi báyìí páìtọ náà tún ṣẹwọn lọwọ nínú ẹsẹ tí ò mọwọ tí ò mẹsẹ ẹ bá ń ṣí ètò yìí kọkàn dé ọba nìwò torí pé àmọ bíi tílé ayé ọhún fẹẹ dorí kọ báyìí o ẹ ń wò pé ta ni ń jẹ òrèǹté gan ń bọ̀ ẹ ti mọ̀ pé oníṣẹ́ ìwádìí tí ó mú sánsan yóò ṣèwádìí ń kọjá kàsí nǹkan nígbà tí píktọ̀ yìí wà ń bẹ̀ ẹ máa kọ́mẹ́ǹtì ẹ máa ṣí ààrẹ ẹ jẹ́ ń polówó ọjà náà bàbá ọmọ yìí náà sọ̀rọ̀ o a sì délé òrèǹté náà ẹ̀ ló òrèǹté sílẹ̀kùn nígbà tá a ti kọ́kọ́ débẹ̀ ó mọ́tò tí ń gbé wa lọ kó gòkè bá ọkọ̀ bá takú àbábọ́kọ̀ wíjọ́ ẹ mọ yá nǹkan ti dẹ̀ sí fún mi mo ní kó mọ́tò ń gbà kó fi lórí ọkọ̀ òun dẹ́sí lọ́kọ̀ mi ń gbogbo kinní ọlágbà pọ̀ ẹja polówó ọjà nígbà tá a bá tẹ̀ka polówó ọjà dé ètò ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
6: Say after me. Okay. Millions of- of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more.

0: Radio Doku, only the best.
1: Vito!
2: Which one you don't win again?
1: Baba! Now bet where you want to! Bonus points, loyalty offers, VIP perks, and they collect points, they convert them to cash! Hey! Ole me!
2: Ah! Ole you! I beg, show me!
1: Enjoy Betway Rewards. Play, earn points, and win big.
0: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
3: The Royal Air Conditioner sales promo is here. Starting from August 28th to 29th, 2026. Stay cool while saving big. Get up to 50% off on any of our award-winning floor-standing and split-unit air conditioners. Shop at your convenience at Sims Online and enjoy the benefits of buy now, pay later. For inquiries, call 020-1344-6506, 070-1222-3333. Remember, this is the biggest Royal AC promo of the year. This exclusive offer is available at Sims Digital Centers and other leading electronic stores nationwide.
4: Royal, affordable luxury.
5: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
0: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
6: Adetu mewa nsele ni duniya
7: eya agba agba te ngbo wa nle yi okeke oro yi ti kan doba nigbo e ri pe mo so le kan pe yin te ba ngba mu loko te ba sadede ri pe e ri taiwo kainde leyin ya abeji mo ke se pe ya abeji abi baba abeji se nkan kan o tori aise mo Eledumare le gbese re ni nkan bi odun meji sasiko yi kiburu ju de fun ya mi fun baba abeja bi ya abeji e mo pe enu araye lebo kaye ma wa ni pe ati wi mi o ti to bi odun mi ta ati taiwo leyin won mo nkan kan mo nto sele won ku soro bo ta nkan ya abeja ati baba abeji won lo taiwo boro se ri gele la se nso yi ba se wa nseto lowo won ni le se olopa ni sasi won ti pe ya abeji pe kun won tun ma bo mo gbagbo pe won ni pe won fun ihale mo ni ewo ayi tan be lori ikani Facebook e ma share eto yi e ma ba mi tag ile ise olopa at Nigeria Police di Nigeria e ma ba tag e lori ikani Facebook oro yi ogbodo daru o koda won ni orente won lo so pe tan ba ti to ba tun ma to bi abi ojo die ni si nkan kan won pada fo won le Ete je nse bayi na e ti nwo pe ta ni njore nte gan oye ma bo lori kan ni Facebook o e ma bo lori kan ni Facebook ile ise olopa oga agba fun le ise olopa commissioner fun le ise olopa ni ipinle Oyo alukoro fun le ise olopa eyan mi daada ni eni daada si ni a ma nsoro daada eni to si je oga agba fun le ise olopa patapata nle Nigeria baba wa di sunu e ba n tag won ni abala comment section lori program yi kan le mo pe nkan kan ni ipinle Oyo o gbogbo n to ti sele ka ti e ni pe are mi lerefe sugbon e gbodo dun koko mo ya abeji o e si gbodo dun koko mo baba abeji eni to gba omo ke se ya abeji nikan won nu won pe nikan na ni ya precious logun pa omo eya kan to n ti e bi laye lorun ti e nu won ti gbomo lowo e bayo won ti gbe fun en to lo mo gangan odo ore nte na ni won ti paro omo lowo re ngba won si paro omo tan o wonu ile agbara o fe nkan banu wo bo se en bi okoju si odo esan ko boju weyin ma lo be o si lo be tọmọ eléegun kọ bóyá ntí ẹ kọkọ fún yín lọdí òyìn ná ẹ má jẹ ntí fún yín lọdí òyìn lisi bá ń gbé òre ń té sórí ìkànnì facebook wà splash fm 105.5 ìbàdàn òre ń té alágbo ẹwọn alágbo ní fi ń bojú àgbo ní fi ń bojú àgbo ní fi ń bojú wọn ń pe wèrè ní wèrè ní a sì ó sì ń fi tan ewúrẹ ìfi ń jẹyán ẹyin èèyàn wa tí ẹ fẹ́ràn ètò yìí tẹ́ ẹ sì fẹ́ràn atọ́kùn rẹ̀ ẹ dákun ọyá ẹja mo fẹ́ táàgì bíi 1000 lórí ìkànnì facebook at nigeria police ẹ bá ń táàgì wọn ẹ dákun ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ tàn káàkiri àgbà ńlá ayé torí àìṣe mọ̀ torí ọ̀la ni o kìí ṣe torí òní ẹnu aráyé sì lẹ́bọ̀ ìyá àbejì ń gbìyànjú pé tó òun kú ti pàdánù ọmọ bàbá àbejì náà ń gbìyànjú pé tó òun ti pàdánù owó òun ti pàdánù ọmọ wọn tún tọjú ọmọ ọlọmọ fódìdì ọdún méjì. A ti wá gbọ́ pé wọn ò ṣàdédé rọmọ yìí mọ́ ládùúgbò ẹnìkan kan ò sì gbọ́ nǹkan kan tó sì tọ̀nà bẹ́ẹ̀ kéèyàn má sọ̀rọ̀ bọ́ta. Òre ń tẹ́lẹ̀ ń wòye o ilé agbára rẹ̀ ré nígbà tó wọnú ilé agbára àbìrà. Tẹ́ ẹ mọ òre ń tẹ́ ẹ̀yìn ara amúlòkó tẹ́ ẹ mọ òre ń tẹ́ ẹ̀yìn ara àríyọ̀. Inú ilé agbára lọ́wọ́ àyè ìsìn mi kélé yìí. Òre ń tẹ́lẹ̀ ń wò yí o. Bá ń gbé fọ́nrán mi sí bá ń gbé mi sí. Òre ń tẹ́lẹ̀ ń wò lórí ìkànnì Facebook yí o. Ẹ̀yin tẹ́ ẹ ti ń táàgì iléeṣẹ́ ọlọ́pàá mo dúpẹ́ Jimo Taofik wọ́n ti táàgì at Nigeria Police Force ẹ ṣeun ẹ̀hìn gẹlẹgẹ tí ẹ jù ìfẹ́ comment kankan báyìí ẹ máa bá ń táàgì iléeṣẹ́ ọlọ́pàá ni at Nigeria Police Force nígbà tó bá pọ̀ lọ tó fẹ́ tó bíi 1000 àwọn náà ó bọ̀ ta pé kí ní ìṣẹ̀lẹ̀ gangan nípínlẹ̀ Ọ̀yọ́ wàláì mo fi ọlọ́run tọ́lẹ̀ mí búra a lè má dákẹ́ lórí ètò yìí fódìdì oṣù mẹ́ta àfi gbà tí ọ̀rọ̀ yìí bá tó lójú. Ẹ bá ń táàgì iléeṣẹ́ ọlọ́pàá at Nigeria Police Force ẹ bá ń táàgì wọn bàbá àbejì gbọ́dọ̀ sọ̀rọ̀ bọ́ta kódà ẹ gbóhùn ìyá Precious náà tó àwọn mẹ́fà tó kù náà gbogbo yín ẹ máa bọ̀ ẹ wá pariwo bọ́ta torí bọ́rọ̀ yìí bá lọ rèé wọlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ṣàdédé rọmọ lẹ́yìn yín mọ́ láàrin àdúgbò nígbà bá di bí ọdún méjì tówó bá dé wọ́n bá ní ẹgbẹ́ ẹ̀rọmọlẹ́yìn ẹ̀ mọ́ tẹ́ ẹ̀ ti mọ̀ pé kinní kankan ni ẹ wá sọ̀rọ̀ bọ́ta ẹ pariwo bọ́ta lákòókò yìí ọmọ eléegun tó jí gbé lọ́yọ̀ọ́ náà ẹ rí píkítọ̀ yun náà wọ́n ti gbà yun náà padà lọ́wọ́ ẹ̀ òre ń tẹ́lẹ̀ ń wòye o ọmọ nàìjíríà ti ń bẹ lágbègbè àríyọ ẹ bá bá ń táàgì iléeṣẹ́ ọlọ́pàá at Nigeria Police Force NPF ẹ táàgì wọn ìfẹ́ ní ọ̀dà kọ́mẹ́ǹtì mọ́ lásìkò yìí torí ọ̀rọ̀ yìí ó ti fẹ́ lágbára kọjá kàsí nǹkan báyìí mo ti pe àwọn lọ́ọ̀yà bíi ilẹ̀ bíi ẹni láàárọ̀ yìí pé bọ́rọ̀ bá rí báyìí bò láá gbé e kà ṣùgbọ́n a tiẹ̀ ti wò ó pé ká tiẹ̀ jẹ́ kí ngbà tí iléeṣẹ́ ọlọ́pàá sọ pé n ó gbúrò gbọ́ mo sì jẹ́rìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ mo jẹ́rìí àwọn SARS wọn ìyá àbí sọ fún mi pé iléeṣẹ́ ọlọ́pàá sọ pé káwọn fọkàn balẹ̀ pé àwọn ó ṣèwádìí débi tí ọ̀rọ̀ yìí tó fi ní kùnkùndùn àwọn ó sì gbélé gbọ́ káwọn má dá òre ń tó lóhùn tí ń janu ni o káwọn má dá lóhùn òre ń tẹ́lẹ̀ ń wòye o lórí ìkànnì facebook wa splash fm 105.5 ìbàdàn splash fm 105.5 ìbàdàn mo fi dánsáàkì kùndúùsì fún iléeṣẹ́ ọlọ́pàá sáàsì wọ́n ṣe dáadáa o kéèyàn tó lè àrẹ́sì èèyàn ní delta ọ̀yọ́ gbogbo ẹ̀ tí wọ́n sì ṣàwárí àwọn ọmọ yìí ẹsẹ̀ nǹkan nọmba yín sí mi ẹ̀yìn ọlọ́pàá sáàsì ṣùgbọ́n ilẹ̀ gbẹ díẹ̀ o ṣùgbọ́n mo fún yín kùndúùsì ẹ ṣe dáadáa o tẹ ẹ bá ṣe tí ọ̀dà náà á sọ lórí ètò yìí ṣùgbọ́n eléyìí tẹ ẹ ṣe yìí iṣẹ́ ìwádìí alágbára ló débẹ̀ o lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo sì gbé oṣù bàràbàǹdẹ̀ fún kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n mọ̀ àwọn kan náà ní ìsẹ́yìn àti saki táwọn ń forí òkú mú kọ wọ́n ń fi orí òkú nígbàtí kan ó sọ̀rọ̀ ní wọn ó ní díẹ̀ náà ni wọ́n fún fóun wọn ò ṣe górí tiẹ̀ kó o lo díẹ̀ ń bẹ̀. Ẹ bá ń kí iléeṣẹ́ ọlọ́pàá o ẹ bá ń tààgì àti Nàìjíríà police à ń kí wọn ni o pé wọ́n kú iṣẹ́ takuntakun wọ́n kú iṣẹ́ takuntakun. Ẹ̀yin ọlọ́pàá SARS lẹ́ẹ̀kan sí mo lù yín lọ́gọ ẹnu o ẹ ṣeun mo dúpẹ́ iṣẹ́ tẹ ẹ ṣe yìí. Ká wá sọ pé ìyá àbejì tí wàá tọ́jú ọmọ yìí débi ọmọ 17 years tásìrí wàá tó tú. Ṣé ẹ rí pé yóò tún dun ní jọjọ́ ẹ ti ẹ̀dí wọ́n dààmú jìnnàjìnnà tó fi di wípé àṣírí ọ̀hún wàá tú ṣùgbọ́n ẹ má jẹ́ kí àwọn kàǹdà tí.

0: nbẹ nu kan na nbẹ to je wi pe oda e ja tun se bayi omo tun won fi esun kan pe o ji gbe nilu Oyo ba ngbe picture yun na se lisi ba ngbe picture yun si ori kan Facebook Splash FM 105.5 Ibadan oro yi ti koja nkan teyan o de mole o si koja nkan teni kan so pe ohun je gaba lori nkankan bi nkankan oro gbangba ni e tun gbodu eleyi ke le mo pe o ti koja be e ku kale
1: lafani ati ma gbo e ni so mo nu apale ku jaye ko ni pa ni ku saye
0: omo elegun tun wa ji gbere o
1: ma so jo mi ninu lo lati on the 29 last month la se wa omo eni odun meta ni Oyo ni sale Oyo ni ile arogede ohun ni awon omo na ti oruko abede n je Ifagberu Ifayemi oruko omo naa de ni Ifakunle Ajadi ni sale Oyo ni ile arogede ni odo ohun eyinkun lomo naa ti sonu ti iya e ti gbe fun obirin kan gbogbo ohun gbe dade gbogbo pe sare se nkan ti won de robirin naa mu ma tagi picture lere to gbogbo ye.
0: Ele ta n gbọ yi oya lisi ba n gbe picture yun si ori ikanni Facebook ile ise ọlọpàá ma gbìyànjú pọ wọn ma se gudugudu méje àti yàyà mẹfà o oya ba n gbe picture yun naa si paapaa ba n gbe picture ọmọ un naa si ba n gbe picture ọmọ un naa si wọn ti rohun naa pada o ọmọ ori ẹ pe pọ ọmọ ọhún re o wọn kọ welcome back home ọkọ mi àjàdí ọmọ akin másojò you will not die young gbogbo wa pátápátá la àníkún rèwé rèwé o àwọn ọlọ́pàá Labuja ti ń kàn sí mi o wọ́n ti ń kàn sí mi mo rí kọ́mẹ̀ǹtì wọn o wọ́n ti ń kàn sí mi kò sí láburú o à ń kí yín kú sẹ́ni tágì òun ti pọ̀ ọ́ pọ̀ wọ́n ní wetin we do ṣe nǹkan kà ń kí yín kú sẹ́ni iṣẹ́ takuntakun táwọn ọlọ́pàá lè ṣe SARS nìbàdàn tí wọ́n ṣe wọ́n wà tiẹ̀ ti rìfọ́ọ̀mù SARS ọ̀hún náà iléeṣẹ́ ọlọ́pàá ti ń bẹ nídùgbẹ̀ níbi tòsí ẹgbẹ́ ti nepa ń wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà wọ́n ṣe dáadáa ẹ wo ọ̀rọ̀ yìí kètánbẹ̀ o ọ̀rọ̀ yìí kètánbẹ̀ nígbà tí àlàyé ọ̀rọ̀ ọ̀hún tún lọ síwájú ọkọjá kà sí nǹkan láàárọ̀ tòní ẹ gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ kú kalẹ̀ o.
2: Orúkọ mi ni Usman Waheed Temitope, amúlòkọ Taiso 4, number 15 Taiso 4 amúlòkọ Ìbàdàn, ọ̀nà local government. Ohun alágbo ní àríjọ́ kò lè bá wa tọ́jú ọmọ yẹn. Wọ́n dẹ̀ ìfáìtì ọmọ yẹn wá, ìfáìtì obìnrin yẹn wá pé kò ẹni nígbà tó wò ó ní ká fóun 10,000 kóun kọ́kọ́ ló fi lọ bọ àwọn kóun fi lọ gbé àwọn ìyá pé ṣé wọ́n ò rí ṣe àbí wọn ò rí ṣe. Nígbà tó dé after 7 days ó padà wá, ó ní good, ó ní wọ́n sọ pé wọ́n ti fáwọn ní ìyọ̀ǹda káwọn kókó àwọn àti páwọn lọ ṣe pọ́n máa ṣe ṣe. Ó máa bèrè pé ló fẹ́ gbà, ó ló máa gba 100,000. Mo ní òkè mo ní tó bá wo tó bá ṣiṣẹ́ òun máa fẹ́ 300,000. So nígbà tó dẹ̀ ṣiṣẹ́ n tó jẹ́ kí n sọ pé máa fún 300 ni pé o ti gbọ́mọ káàkiri gbẹ́ka wọ́n á sọ fún yẹn pé yábejì má gbọ́mọ yẹn káàkiri mọ́ tó tó bá ń gbẹ́ káàkiri ìyàwó mi mo ní tó bá ń gbẹ́ káàkiri pásítọ̀ ọmọ ọba ọ̀sùn àwọn afáwọn ọmọ ọba ẹ̀sùn nítorí ọmọ tó ní tó ń wá o dẹ̀ nífẹ̀ẹ́ máa accept fún torí pé tọmọtò láwọn máa wú ọmọ ẹ sàn mo ní jẹ́ kí èmi tuwo tí má torí owó tó wọ́ ti wọ́ mi là máa gbé lọ sí UCH nígbà tó ń dé tó ló máa tọ́jú ẹ̀ within 2-3 days ara ọmọ máa yá mo ní tó bá yá máa fẹ́ 300 ó dẹ̀ ní ká gbọ́mọ wá gbọ́mọ lọ síbẹ̀ lọ́jọ́ tá a gbọ́mọ lọ yẹn 2024 wọ́n ní káwọn ìyá ẹ̀ máa lọ pé torí àjẹnu tó bá fẹ́ táwọn bá fẹ́ lé jáde kúrò lára ẹ̀ pé kó má bọ̀ wá rọ ẹnikẹ́ni kò jẹ́ tó máa gbọ́ bẹ́ẹ̀ tó máa dúró kálukú bá kúrò níbẹ̀ nígbà tó di ọ̀sán ọjọ́ bá pè pé ara ọmọ ti yá o ọ̀sán ọjọ́ tá a gbọ́mọ lọ ó lóun lé àlìjẹ̀nu yẹn kúrò lára ẹ̀ gbà tí mi padà débẹ̀ ó ní kí n wò ó ṣe bọ́mọ mi leléyìí pé ṣé orí tí mo rí yẹn tó ti tún yẹn lórí ó fọwọ́ kan orí yẹn pé ibi tó ti rí ètùtù leléyìí o pé ètùtù yẹn ni òun fún kúrò bẹ́ẹ̀ lórí yẹn fi kéré padà lọ that very day ó ní but ara ẹ̀ ò tí ìyá tán o ó máa tó 4 days kó n tó deliver o nígbà tó deliver ọmọ ẹni after 4 days ó ní kò gbọdọ̀ jáde nílé fún 7 months ó kò gbọdọ̀ kúrò nínú ilé kò gbọdọ̀ bọ́ síta ní 7 months a de gbodo ya fun to e for 17 years ko an ti tan ba le fe ya fun to funra won nkan to ya fun to awon omo yen so ambira niyan bo den gba ti iye ta gbo mo yen temi emi orile mi wo ibi to tin tu yen mark wa lona mejeji not no ipo fin kan lu omo yen lori ni an toju omo ambira niyan bo lo ba da nana ba pe mi wi pe oke o awon lopa ba pe mi yawo ba pe mi pe won lopa wa awon odele pe kilo sele won ni en to ba toju omo pe awon lopa lo mo tan ba wa toju da pe en to ba toju omo o omo akologbe fun wa o oju omo gbe fun wa ni o ti pa omo ti wa o ah mi gboru eri o ti pa omo ti wa o ah mi gboru eri o ti pa omo ti wa o ah mi gboru eri
3: Today, I'm making my mother's smoky jollof recipe. The secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soy Oil for that wholesome goodness that my family deserves.
4: You too can do the same with Golden Penny Soy Oil and Vegetable Oil Refined Palm Olein. There's a size for every pocket, enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.
5: Oh boy, this catfish sweet, oh. And I bet we bet influencer money at the take ball now.
6: Bet influencer, what do you mean that?
5: Simple, join Betway, book your game, and share your code with your guys. Every week, Betway goes summer you 4% commission.
6: Hi, I bet, sign me up.
5: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
7: Ite meji omi orogbo lemon sibi eduko ati iyo.
8: Kilo popo, kilo de ti edu se ku gbogbo ile bayi.
7: Apopo si mo fin fo eyin mi ni o. Mo fe dabi e.
8: Gbagbe apopo yi, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun ni o lo. Beeni, check eyin re fufu lona adayeba pelu ohun ifoyin Epsodent Natural Charcoal Whitening Toothpaste tutun. Ase pelu eru adayeba ti o je ki eyin re fufu ati omi orombo lemoni ti o fo eyin re jile. Epsodent Charcoal Eru Adayeba eyin fufu dada.
9: Hey, who they beat?
10: Now everybody wear carry Tom Tom.
9: We done a job. Beach, long you on busy day.
10: No lele.
9: Ask for Tom Tom at your neighborhood store today. Tom Tom, breathe through it.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next. You've got a deadline in 30 minutes. Your Wi-Fi says, not today. Your light goes off, and the noise from the neighbors and kids is not helping matters. Sound familiar? Then, you need Cafe One. Now at Sterling Bank, MKO Abiola Way, Challenge Ibadan, Cafe One is your go-to space for remote workers, freelancers, creatives, and entrepreneurs. Super fast internet, uninterrupted power, a cozy, conducive co-working space, podcast room, meeting room, virtual office services, space rental for your next event, and prompt banking solutions from Sterling Bank. Need to recharge? Grab freshly brewed coffee, healthy drinks, and tasty pastries while you work. Need a space for small group trainings or meetings? We've got you. Call 0706-186-7374. That's 0706-186-7374. Cafe One is also at Palms Mall, Ring Road, Bond Mall, Bodija, and Iwo Road, Ibadan. Cafe One, where business happens.
1: Winner, oh, oh, oh! Winner, oh, oh,
2: Vito!
1: Oh.
2: Vito!
3: Which one you don't win again?
1: Baba! Now bet where you want to!
2: Eh?
1: Bonus points, loyalty offers, VIP perks. At the collect points, they convert them to cash. Hey! Ole me!
2: Ah! Ole you!
3: I beg, show me!
1: Enjoy Betway Rewards. Play, end points, and win big.
0: Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
4: Just one Puro and Better Bottle start. All the hot shots, the sweet goals. Ball with a scatter data and make mind court. To the Tiki Taka and San Gallo.
5: The kind ball we will define.
6: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League, live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. GoTV. Love it.
7: Roro wa o, ejo e fun mi ni laji go.
8: Arabinrin, e sin ra aburo ororo ni. Ohun ti e o mo to wa ninu e. Ni temi o, ororo power oil ni mo nra. Papa julo, won sese se apo pelebe power oil tutun to tobi ni ilopo meji ju eyi ti won ti se tele lo.
9: Apo pelebe ororo 90 ml power oil tutun 300 naira bere ni. Owo ore o si fa ni lapo ya.
10: Power oil, hey, power oil.
11: Oh boy, this catfish sweet, oh.
12: And I bet we bet influencer money at the take ball now.
13: Bet influencer, what be that?
12: Simple, join Betway, book your game, and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
13: Chai, I bet, sign me up.
12: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
14: Me ko kon kipa won lopa won ki
15: awon lopa wa si le ni an
14: lale ano
15: on the 24th osu kejo 2026
14: leyin odun meji odun meji ba to ba toju omo olopa wa sodo wa la no the 24/8/2026 we yawo ba pe mi pe won ma ni eni to ba toju omo ma nbenu moto won ti fa nbo cob mu wa pe omo jo omo gbe fun wa mo ni pe omo wa mo ko mo ni no emi to fe ma ba won olopa gbe en je ka lo ti dna test because omo yen o ti ma la to your daddy mother daddy jo nse le ka kiri ni ta gbon kankan ngba ta sa the police station la aro yi wa rokodoro oro pe o je omo gbe ni tooto ni emi wa bi lele pe omo wa nko olotiku iya re so fun mi pe lohun ti pa gbon to so fun mi ni pe o ti ku ibo lo wa ko ri ise kankan fun ibo lo wa yen ibo lo sinsi ko ri ise kankan fun yen so leyin omo ti wa yen awon parent marun lo tun wa lana se ni ti won di ko fa omo marun lowo won na ti to omo ti wa je kefa
15: awon
14: parents lawon ti won ni kan ba won toju omo bi ti wa
15: okay
14: to change omo fa won na tan lo gbo mo bo mi fa won na ta won na de ri pe omo won na bi omo won na tan so pe mo awon na leleyi lo gbe fa won na omo 16 years nbe no omo tan so yi lawon to change ti wa to so yi ti wa ti won so yi mo lo oni lanle de lohun ti lo jigbe ninu church mi tan tin se ajodun eri church lo ti jiyan gbe ele to gbe fun wa tawa o de mo nkan kan ti o yato so mo wa so omo ti o ti le rin ti o ti le da se nkan kan ti o le da move bo se pupa na lo se pupa bo se ri lo se ri ko change ko yato ori ti mo lo tin yo etutu yen ori yen wa nbe nothing no pe o fi nkan lu ori yen lo fi eru pa ka ma ba get gbo ya emi after 3 weeks lo ori yen te je na emi ni mo se treat e ti mo treat e ti mo se ni ba to bi obi yen ko ye ara omo yen to ya so awon lopa sa ti gbo mo lowo wa latana on the 24 won ti gbo mo lowo wa omo ti wa ta gbe fun ko ba wa toju atoku ataye ari atoku ataye omo ari omo ta tu gboju le pe omo ma ta n toju won ti gba lowo wa
15: mark to wa loju awon omo te fi han mi e sohun lo ja mark
14: gba tara awon ya onikan mi ki nkan kan ba tu wara awon mo mo ki ya je no mi wa wara awon mo won ja mark sohun loju won ya ara fun won ẹni tí wọ́n ẹni olóòlà tí ń bá wá tí ń bá wọn ya ara náà wọ́n ti mú ọ̀nà ìyẹn náà ní station báyìí wọ́n ti mú ẹni tó bá wọn ya mark sára wọn wọ́n ti mú ẹ̀ náà ìyẹn náà ní station gbogbo àwọn tẹ́jọ́ ń pa àyàn náà gbogbo wọn ti wà ní station tẹ́jọ́ ń pa àwọn ọmọ tí wọ́n jọ ń ta spare part àwọn ọmọ tán bá ti pa gbogbo wọn gbogbo àwọn ọlọ́pàá ti mú gbogbo wọn wà ní station.
15: láàrin ọdún méjì yẹn ẹ ṣe ìdíjọba kẹ ẹ fura pé ọmọ yóò sì jọmọ mi.
14: bàbá ọlọ́run kádà pé mo nífẹ̀ẹ́ àwọn ọmọ mi nífẹ̀ẹ́ mi tọmọ yẹn bá débi nsìn kò sí bẹ́ẹ̀ ṣe lè ní bàbá àbí ìyá rẹ̀ tóbi gan tó jẹ́ biological ìdí tó lè lọ́sọ̀ kò lè lọ́sọ̀dọ̀ wọn kò ní lọ bí ìyá ìdúró kò ní lọ ọ̀dọ̀ mi ló ń bọ̀ oríntẹ́ náà ń pè mí mọ orúkọ ẹ̀ gangan oríntẹ́ alágbò ni wọ́n ń pè ó láti ọlọ́run ṣògo tá a bá ti gbọ́kadà ojú odò àríyọ̀ níbi bus stop táwọn ọlọ́kadà wà yẹn tẹ́ bá ti dúró ń bus stop yẹn tẹ́ bá ti wo ọwọ́ ọ̀tún yín lóbi táwọn ọlọ́kadà máa ń yà sí báyìí ẹ ti rọ́ọ̀ṣì àmẹ́jì tó fèsì títí orí ọ̀dà yẹn ibi ọ̀ṣì yẹn ọ̀ṣì àtàkọ́ máa kàn ká tó kẹ̀kẹ́ jẹ ní ọ̀dọ̀ ẹ̀.
15: ìgbà
14: tó ń lọ síbẹ̀ ṣe ẹ bá àwọn ọmọ in 5 years 6 years àbí 7 àwọn ọmọ tó lò ń gbàwù àwọn ọmọ tó lò ń bí làbá ń bẹ.
15: ẹ rọkọ ẹ.
14: ọkọ ẹ ari wọn pè ní constable tọjọ mọ ọkọ ẹ ló máa ń fọkàdà gbé wá sílé ọdọ wa wọn pè ní constable ló máa ń fọkàdà gbé wá sílé ọdọ wa.
15: now àwọn ọlọpàá ti gbọmọ báyìí.
14: wọn ti gbọmọ.
15: wọn ti gbé fún ẹni tó.
14: mi tí mọ torí wọn ní àwọn ará chọọchì tí wọn ti ṣe àjọ̀dún tí wọn ti jó ọmọ gbé àwọn yẹn ti wá sí ọlọ tí polisi ẹ̀tọ́ ti bá wa ń bẹ̀ wọ́n wá ní bàbá ọmọ yẹn gan ti rán mẹ́ta láyìn ìgbà tí ọmọ yẹn tó sọnù pélé ẹ̀ ti dàrú ó ti léyà ọmọ jáde so wọ́n sá ní bàbá gòkú pé wọ́n ti gbé pásítọ̀ àwọn lọ sí bàbá gòkú ń gbà yẹn ìgbọ́n láti contact àwọn ẹ̀yọ́ ọmọ wọ́n ní kan lọ sí bàbá gòkú láti kan lọ gba contact nọ́mbà tó fi lè get contact àwọn biological parent ọmọ yẹn so láfikún mo ní ìmọ̀ sọ fáwọn ọlọ́pàá pé nígbà tí a ti ní ká release ìyàwó mi ẹ jẹ́ ká sì release ẹ pé mi máa lọ mi fẹ́ fojú ọmọ yẹn.
15: torí egbò ọkàn
14: mi fẹ́ fojú rí ọ̀ tọ́mọ yẹn náà bá fojú rí mi yóò sọkún ẹ̀mí ni ó sọkún.
16: ẹyin àgbààgbà tí ń bẹ lóde ìlẹyẹ ẹ rí pọjọ òun ti lọ àyè parí ẹ o àyè parí ẹ o torí ó láwọn nǹkan àti ẹ tí ì délàjì gan ṣùgbọn àṣẹwélé báyìí láti pè mí lẹyìn ètò bóyá ẹyin náà tọrọ ọkàn ẹ fẹ wá tàbí ẹyin náà tí kinní ọhún tẹ mẹni tọrọ ọkàn wọn náà ń pẹ nìkan níyà precious lógun pa àwọn tara ọyọ tọjọ mi eléegún gbogbo wọn pátá láàrin tí yín 0703626 8688 wọ́n ní ìyá kan náà ń bẹ lọ́nà ayégun tó lómi ẹ̀yìn mo fọ́kọ̀ ẹ̀ mo fi ṣe sàárà nọ́mbà mi rèé 0703626 8688 lẹ́ẹ̀kan sí mo fún iléeṣẹ́ ọlọ́pàá ní kúndùsì ẹ̀yìn wọ́n ṣe dáadáa o wọ́n ṣe dáadáa nípa iṣẹ́ ìwádìí yìí o wọ́n ṣe dáadáa 0703626 8688 àti ìparí eléyìí o ń gbọ́ bá dijọ́ mẹ́jọ kọ́lọ̀ ń ṣẹ̀mí wa jùgbà náà lọ ẹ tún lè pàdé mi kànì kejì níjọ ṣẹ́gun tuesday láago mẹ́fà rọ̀lẹ́ yóò tún lágbá kọjá kàsí nǹkan ẹ kú kalẹ̀ ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa a ó máa bí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ àti bẹ̀nà wo à ń lọ lónìí a tún padà wá ń jọ́ mẹ́jọ. Ẹ bá ní a máa padà dé báyìí òun láàní bá ń lé òṣèwárí ibi kọ́lá iná ń jó ògiri ọ̀sá iná gorí ilé

right. All right. Nje ka ma kira wa gu dodo we gbogbo bi te tin lanfani lati ma gbe ikani yi. Ikani Splash 105.5 FM. Ele do wa ni le balavele le ni le Ibadan. Oya da lo da o tanje ope ni ogbodo Voice out. Atun ti de lo se teni pelu awon royin lalakojo kan to je tere daraya ni bigibi kaakiri agba nlaye lo lede wa Nigeria ni pinle Oyo ati ni ese kuku ni o ma du gbogbo ma kan sori pa ti gbogbo re papa to gasale oya join together. Ìròyìn lọ́lọ́kọ̀ọ̀jọ̀ kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá àátún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ kòkò ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko bákan náà làwọn ìròyìn yàjò yàjò. Eléyìí tó lóyìnbó ń pè ní breaking news bí bá ṣe ń balẹ̀ báyìí òun náà láàmú gbà síra wàhálà ìyẹn lọ́sàn tèmi ni o èmi nìkan kọ́ mo wà nílé agbára o. Desmond to the King, Desmond to the G. Agbawo ti agbodo bawo je. Oga ni mi fi da wa ti o ma je ke lo fa ti ma gba daada ni bigibi ka akiri agba nla aye. To di omo olawo olotu eto ale sokosi niye. Olole Hamza loruko temi di top striker ele to gallant gan. O ma du gbagba kede ma kesi iyen lose teni. O ya gbagba. Eh ja bere. Ìlú Àbújá ń rọ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ mo ti gbé yín débẹ̀ ó ti lé lọ́sẹ̀ kan báyìí tí mo ti ń gbé yín débẹ̀ bọ̀ bàbá sọ nípa bí nǹkan ṣe ń lọ nínú bọ́ọ̀lù alẹ́.

0: ọ̀sẹ̀gbà lọ́lẹ̀dẹ̀ wa nàìjíríà pé watch out watch out ẹ̀kú ojú lọ́nà watch out ọ̀hún ṣeéṣe kó tó di pá parí ìròyìn yìí á padà confirm ẹ̀ torí pé ẹ̀yìn ìpàdé oníròyìn fún tìbúdọ̀rọ̀ àgbà ńlá ayé world press conference yóò láǹfààní àti wáyé o ìyẹn nílùú àbújá ní glass house ibi tó jẹ́ ibùjókòó àjọ nff nìyẹn níbi tí ẹn tó jẹ́ ààrẹ àjọ nff lọ́wọ́lọ́wọ́ báyìí alhaji ibrahim musa guzo tí ó ti máa láǹfààní àti máa báwọn oníròyìn sọ̀rọ̀ nípa bí nǹkan ṣe ń lọ nípa ìgbìmọ̀ rẹ̀ àti ìmúrasílẹ̀ ètò ìdìbò àjọ nff tó máa wáyé lọ́jọ́ 27 oṣù tí ń bọ̀ ṣé yóò lè wáyé kí ni tí ó ṣẹlẹ̀ ẹjá máa retí o à ń bọ̀ àti ìdè by the time tá a bá dé pẹ́pẹ́ yẹn máa pọn mọ́ o torí pé ó ṣeéṣe mò ń sọ fún yín pé ó ṣeéṣe pé ibẹ̀ náà ni ó ti kéde ìkọ̀wé fipò rẹ̀ sílẹ̀ eléyìí tá a ti ń polongo láti bí ọjọ́ mélòó kan bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀yin mo lè fi gbogbo ẹnu sọ pé mi náà wà lára àwọn oníròyìn tó gbé ìgbésẹ̀ pé a níṣẹ́ current nff board wọ́n gbọ́dọ̀ kọ̀wé fipò wọn lẹ̀ bá a bá fẹ́ kí ojútùú wà fútbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè wa nàìjíríà kódà akọ́ni ti kíkọ asọ́ni ti sísọ asọ́lédè tá a gbọ́ atókọ́lédè tí gbogbo ayé gbọ́ tọ́jẹ́ gẹ̀ẹ́sì ọba dórí ẹ̀rọ ayélujára mi ọ wà ńbẹ́ o má jẹ́ agbẹ́ ò sí ńbẹ́ ikú tí wọ́n pàgbà tá a ní pápọ̀ lórí rẹ̀ ńbẹ́ ò sí ó sì wá wọ́n ó sọ wọ́n inú akọ̀ròyìn tí ó lè jáde bọ̀m̀bọ̀ igbe àníṣẹ́ ọkọ̀ mo tún fọkọ̀ mi bẹ̀ bọ́ọ̀bá gbọ́ èdè tá a fi sọ ọ̀sà lè gbọ́ gẹ̀ẹ́sì ó kúrò ní pé lágbájá kẹ sọ pé tàbí sí ntọ́kọ rèé ẹ fi hàn ẹ jẹ́ kálukú ó rí ntọ́kọ kọ́ wá sọ pé wọ́n á tún wá dìfẹ́ǹdì tí mo kún ó dìfẹ́ǹdì ẹ̀ torí pé bá a bá wo ìṣàkóso àjọ nff eléyìí ti ń lọ lọ́wọ́ yìí gbogbo wa ni kò sí ń tó fojú pamọ́ ń bẹ̀ ó difficult fún oníròyìn kankan láti ṣe damage control ó difficult torí pé ṣe rí nǹkan kan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ni pé bí a bá fẹ́ ṣe damage control fún ọ iṣẹ́ ọwọ́ rẹ náà gbọ́dọ̀ lè ṣe damage control fún ọ achievement lórí ipò tó wà ọ gbọ́dọ̀ lè ṣe damage control fún ọ kìí ṣe pé ọwọ́ akóníròyìn jọ wọ́n wá mọ ìròyìn kọ bí kà sí nǹkan kò lè save ẹ torí pé nínú tí wọ́n fẹ́ kọ wọ́n ṣàkó àwọn àṣeyọrí rẹ bẹ̀ àbí wọ́n kàn máa kọ́ bẹ̀ náà nípa ọ̀sàdà ọ gbọ́dọ̀ ní àwọn àṣeyọrí tó ṣe tí wọ́n ò fi kún damage control fún ọ pé ó ṣe báyìí lásìkò rẹ̀ làṣe báyìí lásìkò rẹ̀ nǹkan báyìí lọ́sẹ̀lẹ̀ lásìkò rẹ̀ làṣe báyìí lóòótọ́ bó ti ẹ̀jẹ̀ yí pé lásìkò rẹ̀ àwọn kùdìẹ̀kudiẹ kan náà wà o ṣùgbọ́n kùdìẹ̀kudiẹ tó wà kò tó àṣeyọrí tó ní o gbogbo tí wọ́n fi ṣe damage control nìyẹn tọ́bọ́ ti wá di pé kùdìẹ̀kudiẹ rẹ bíi 90% àṣeyọrí rẹ 10% oníròyìn tí ó ṣe damage control yẹn kódà iṣẹ́ ni ó ṣe àdá àyàfi táwọn tí wọ́n ń ròyìn rẹ fún ọ̀bára yẹ tiẹ̀ ló kù ìjọba amúnimóògùn ta ni ń jẹ́ bẹ́ẹ̀ ta ni ń jẹ́ ajá ta ni ń jọ máa kú ọmọ kú rápá níwájú ọmọ kú yányán níwájú ìjọba la mọ̀ pé ìgbà tá a bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí wípé a ní ẹ̀kọ́ wẹ́ fipò yín lẹ̀ ni wọ́n dún mọ̀húrú mọ́rú àwa yìí náà ṣùgbọ́n àwa ọ̀fọ́ who cares àwa yìí ò lè fọ́ wọ́n dún mọ̀húrú mọ́rú àwa yìí náà tá a sì láwọn ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ dání ṣùgbọ́n rú wa yìí à lè fọ́ torí pé iṣẹ́ yìí ṣiṣẹ́ pé èmi náà sútìna kánópì là ń jẹta 2-1 iṣẹ́ ti kú ò bẹ́ẹ̀ bọ́ọ̀bà láàmì láka ọ láyà bíi kìnnì ó nídìí iṣẹ́ yìí ni ó bàbá fẹ́ mọ̀ pé wọn náà fẹ́ wọn ó rí ọ láyà gidi gan kìí ṣe pé man u àti chelsea ọgbà bọ́ọ̀lù ń jọ sátidé ìwọ náà ti á di jọ́nálísì tí wọ́n ń pè ní jọ́nálísì kọ́ yẹn o kìí ṣe pé arsenal ọgbà líìgì tọ́lọ́. ìwọ náà ti a di nbọ ti a mọ yan lo ti di journalist irọ o o le jìjàgbara kan lórí iṣẹ́ tó ń ṣe o le sòótọ́ o le fìdí òótọ́ múlẹ̀ o le dúó tó o le sòótọ́ báyìí tó tún dúó sí pé èyí tí mo wí ni kí lọ́wọ́ fẹ́ ṣẹlẹ̀ èyí tí mo sọ rèé àwa òótọ́ rẹ tó wá fẹ́ sọ o tún máa sọ pẹ̀lú pé o tún ní evidence ẹ̀rí máa jẹ́ mi nsọ o tún wà pẹ̀lú rẹ torí pé hazard tó wà ní iṣẹ́ yìí pọ̀ gan o ni a bá kówe ilé ẹjọ́ dé a gbọ́dọ̀ lè láyà pé mọ ẹ lọ kó ẹ lọ pọ̀ sí wa irú àwa ìyọ́ ṣẹ̀ṣẹ̀ máa gbàwé kóòtù ṣùgbọ́n kàn jẹ́ gbé gbogbo àti ẹ̀ ń kó wá à ń bá ti sọ fún ọ pé ta lọ lọ múwèé kóòtù bàlágbájá ajá má dẹ̀wò ẹ̀rí ń bẹ lọ́wọ́ fẹ́ evidence wà lọ́ọ́ rẹ o àkànní rí ọmọ ni ìjọ lápàdé ń kóòtù àní gbọ́n kankan mọ́ wàhálà bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ o ibi tí mò ń wí ọ̀báyé bó o bá dórí ẹ̀rọ ayélujára mi gbogbo ẹ̀ lọ wà àwọn nǹkan tí mo kọ tí mo fi tako ìṣèjọba àjọ nff ó kọ mí sí ńbẹ́ńbẹ́ evidence choke kìí ṣe pé bóyá àwa wà nìbàdàn àwa ń sọ pé ẹ̀yìn máa ń yọ ọba barcelona gbà náà ló ti á di oníròyìn tí irọ́ ó lè làmì káàkiri gbogbo orílẹ̀-èdè nàìjíríà ọkọ̀ọ̀kọ̀ lè bá wọn tí ọba ṣe dáadáa fa tó yẹ pé wọn ò rí ọ́n rí pé ẹnìkan náà wà ń pinlẹ̀ kan tó náà ń ja ìjàgbara bí nǹkan ó ṣe dá lórílẹ̀-èdè nàìjíríà àwọn ò sínú kíta èèyàn bàjẹ́ ẹ mọ́ sì mí gbọ́ o nígbà tí wọ́n ní ẹ̀yin lẹ máa ba ti èèyàn jẹ́ irọ́ o àfẹ́ni ọba ti ba tara rẹ̀ jẹ́ tẹ́lẹ̀ ló kú o àwa ò sínú kíta èèyàn bàjẹ́ ṣùgbọ́n ọ gbọ́dọ̀ ṣe ń táwọn ayé ò rí pé àló ṣe lé iṣẹ́ tó dáa bí wọ́n bá ṣe damage control fún ọ tí wọ́n kọ́ ń pa rẹ àṣeyọrí rẹ máa wà ń bẹ̀ bí ọba ti ṣàṣeyọrí rẹ ń bẹ̀ damage control kankan ò ṣeé ṣe gbójúkù ń bẹ̀ the best thing fún ọ ni pé kó o tọwọ́ bọ̀ wé kó o kọ̀wé fi pò rẹ lẹ̀ bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn mọ̀jẹ̀ agbọ́ ò sí ń bẹ̀ kìí ṣe pé wọ́n ń bínú ẹnìkan ń òkú kọ̀ọ̀kọ̀ pa mí lọ́mọ gùsọ ọ̀daràn kankan gùsọ sì kọ́ lọ́daràn bí ẹjẹ́ ń gbé yín débẹ̀ bí ò jẹ́ yí pé structure tí àjọ nff ti fi lọ́lẹ̀ tipẹ́tipẹ́ torí kìí ṣayé gùsọ ni nǹkan bàjẹ́ o nǹkan ti bàjẹ́ tipẹ́tipẹ́ ni o ó ti bàjẹ́ tipẹ́tipẹ́ o kìí ṣayé gùsọ o ó kàn jẹ́ yí pé gùsọ ni scapegoat torí pò ń lọ wà nípò lásìkò ìgbà tí ojú ọmọ orílẹ̀-èdè yìí fẹ́ là àsìkò ìgbà tójú wọn là pé tí ẹ gbọ́ náà kí tiẹ̀ ní nǹkan náà bẹ́ẹ̀ bá sì gbàgbé ọdún mẹ́rin nírú wàhálà yìí máa ń ṣẹlẹ̀ ní gbogbo àkókò tí àjọ nff tí wọ́n bá ti fẹ́ ṣe ìsípòrọpò tí wọ́n fẹ́ dìbò míì ni wàhálà ọ̀dà àkọ́dá máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n gbogbo ìgbà náà a ní àwọn ààrẹ tó gbóyà torí pé àwọn star gbé fifa ọ̀bàn tí wọ́n máa fi gbé wa mọ́ra ó ti jẹ́ kí kálukú ọmọ àtọwọ́ ọmọ ẹ̀ bá sọ torí pé àfẹ́ kí fifa kí wọ́n bá wa ṣùgbọ́n lọ́wọ́ yìí a ti tatán kí fifa ọba ń wá débi pé ọgbọ́n àtinúdá tó ń bẹ tí fifa ò fi ní bá ń wá àrò ọgbọ́n àtinúdá yẹn jókà yẹn last jókà yẹn ó ń la lò báyìí wípé ọ̀dà ẹgbẹ́ bá ti ní fifa ọba ń ẹ dákun 17 billion jò ní ìtìjọba kó fún yín bó o lẹ̀ ṣe náà ní tá a ti mọ̀ pé nínú rẹ̀ ò lè ṣe é ṣàlàyé torí pé gbogbo ibi tó yẹ kówó dé owó ò débẹ̀ mi ń wìlì àjọ fifa kọ́ ló fún yín lówó débi pé ní ẹ bèrè gbẹ sẹ́yìn lẹ fún alówó ni ìjọba orílẹ̀-èdè yìí bí ìgbà téèyàn bá sẹ́ẹ̀tì tírápù lẹ̀ fún yẹn ni nígbà wọn bèrè intervention fund ẹ ràn wá lọ́wọ́ o gbèsè ti fẹ́ pa wá o ẹ̀ gbèsè fẹ́ pa yín ibi gbèsè yẹn náà la gbà mú yín èló lẹwa nílò wọn ní 12 billion bá a bá rí 12 billion rèé wọn pín owó ń sàwọn ní owó yìí ò gbé bí kankan o dọ́là ti gbẹnu ókè o bá a bá rí 5 billion sí ìjọba àpapọ̀ ní 5 billion àbí ẹ tún gbà sí ọjọ́ 17 billion náà nígbà tó wá di pé gbogbo òlú wá dìde pé àfin àwọn àjọ nff eléyìí mọ́ o torí pé apart from jẹgúdújẹrá wọn ti ba ètò bọ́ọ̀lù aláìsẹ̀ gbáǹkan dódó tó kù tó fi jẹ́ pé a fi ń ṣe ìdùnnú tá a tún fi ń sarandí lórílẹ̀-èdè yìí tó tún dàbí tó so gbogbo wa pọ̀ wọn tún ti fẹ́ gba ìdùnnú wa lọ́wọ́ wa o bá a ṣe fariwo bọ́ọ̀tanù ẹ mọ́ gba ìdùnnú wa lọ́wọ́ wa ibẹ̀ ni ẹ ti á tún bẹ̀rẹ̀ yìí pé fifa bá yín FIFA ba yin e le se nkan kan fa ijabo orilede le se nkan kan fa ajo FIFA nikan lo leto okay ma gbe bi se gbe nle oko won gbe nle alarina be ijoba wa ni oda EFCC o awon yin o ni o ICPC o won ni o DSS NIA ere etana wadi 17 billion ti gba lo wa ni 2024 bo won se pin e bariba joka buruku jebe te ke gbo mo le han lo ni oda e ba ti a mo be se pin o better ke ko we fi po yin le o mi wili to ba ti je pa won finu fido ko we fi po won le ko si ntan kan fifa eyin lele se ma won o le yin o abi funra yin le resign iwo te si fi resign re fun die yi eyin orilede won lanfani ati seto fidi e ki won si seto election mi fa won mi ti o wa lori ipo won si lanfani ati si atunse si structure eleta ni pe o ti jera tipe to fa akude babolo ose gba lo le wa Nigeria ibi ti owo gba te won nu o e le zakanti oya e ma kokko ma ba EFCC ipo ke si ma ko we fipo yin le fimo to gun bo se je niyan o bi mo se n ba yin soro yi ipade oniroyin kaakiri agba nla aye nibi ti are ajo NFF baba so nipa Alhaji Ibrahim Musa Guso ti won ti ma jabo ise iriju ibe naa ni won ti pada fidi gbogbo aye lowo igbeto ibi oro de duro re o a ko we fi po awon le tori omi ti tan leyin e ti ba lomi tan leyin eja e film ta n so lowo yi gangan ni awon mesan ti resign inu awon mo metala ti mesan bayi ti resign won ti le dissolve board yen so mesan ti resign ki lo tun wa ku fe n to je are ju pe ko na oja wa le lo ko je bo se lo n o je lapa be yen ijoba ijoba la won pe ma be si ijoba o ma be si ijoba o o mo pe olorun e ti e tete binu to ba tun ro wa be se lo olorun tun ma pada gba ebe yen pe oda mo dariji o ijoba mo gbe kudos fun are olede wa Nigeria are Asiwaju Bola Ahmed Tinubu e bariba omo olodo de ko kuku ni soro sugbon e bariba iku ti pani ti e so nkeke ni omo olodo de are kan rerin muse okay ka ti gba 17 billion lo wa a wa ni ri gogo e ma babo ju gbogbo e lo e bariba kagun kagun kagun o ti kagun si bi ka o e ja loju oja kan pada de ba ba de ka ti owo waju iyan fun ti ajo NFF ka wa ma roke okun e ku kale
1: àmọ̀ pé kí ló fẹ́ra yẹn olórú ìsebè ni mo fẹ́ra jàre olórú àbúrò tí olórúkọ kẹ
2: owó rẹ kò wọ́n rárá ó sì máa ń gbádùn rẹ̀
1: àmọ̀ pé rántí pé ìfàmù afanilápòyà o
2: olórú wo ló wá fẹ́ kí n rà báyìí
1: olórú Devon Kings ló yẹ kó o ra ó jẹ́ olórú ìsebè tó pójú owó ó sì kún fún èròjà aṣaralóore vitamin A
2: olórú ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi
1: bẹ́ẹ̀ ni o parọ́ ó lè ra ìwọ̀nba tí owó rẹ bá ka ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olórú náà ṣe
2: òótọ́ ló sọ ó ṣeun ọ̀rẹ́ mi mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórú ìsebè Devon Kings ni olórú ìsebè tó dára
1: ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi
2: Devon Kings òórùn aládùn adùn tó kó ẹbí àti ara mọ́ra ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
3: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.

ẹ káàbọ̀ padà látọjú ọjà. Ìkànnì ti Splash 105 Profile FM, ilé Fọláfẹ́ lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá káṣẹ̀ we go again. Kí n tó máa lọ sí káṣẹ̀ ẹjọ́ tó mú breaking news kan wá. Ẹyin ìpàdé gbogbogbò eléyìí tí ààrẹ gùsọ tó fẹ́ ṣe, wọ́n ti sun síwájú di wákàtí kan sí. Bó ṣe ń ṣẹlẹ̀ ń lọ Àbújá ni wọ́n ń fún mi ní kọ̀ǹfàmù yẹn. Àwọn tí wọ́n wà níbi tí gbogbo ẹ̀ wà báyìí, wọ́n fún mi ní kọ̀ǹfàmù yẹn. Àwọn tá a jọ ń ṣiṣẹ́ papọ̀. Wọ́n ti sun sí wákàtí kan sí. Dípò àgọ́ méjìlá tó yẹ kó bẹ̀rẹ̀, àwọn ètò kan ń lọ lọ́wọ́, wọ́n ń pàfẹ́tì àwọn nǹkan kọ̀ọ̀kan. Títí aago kan, ó ti di 1 PM báyìí kó tó di pé ìbá oníròyìn sọ̀rọ̀ yẹn yọ́ láǹfààní àti wáyé.

lọ́sàn yìí bó o bá jẹ gẹ́gẹ́ nu bó o bá jẹ láàárọ̀ o lè jẹ lọ́sàn *347*1004*#. Ni ó gbé ọdẹ bẹ bó ṣe jẹ nìyẹn lápá abẹyẹ ó yá pápápá láti bẹyẹ àsìdègò ikọ̀ Atlético Madrid wọ́n ti jó di mímọ̀ ìròyìn tí ń jáde ní yàjò yàjò wọ́n ni wọ́n ti ṣe ìpàdé alágbára láàárọ̀ yìí o wọ́n ti wá forí okò ó sọ̀ọ́dún gbogbo àwọn tó jẹ́ alákòóso látòkè délẹ̀ nínú ikọ̀ Atlético Madrid gbogbo wọn pátápátá wọ́n ti forí okò ó sọ̀ọ́dún pé

0: kẹ́kọ̀ọ́ lára ẹ̀. So ta bá sọ̀rọ̀ nípa Emiliano Martinez náà, ó sì wà lára ẹ̀ dáadáa.
1: Bí ká sọ wípé fẹ́ kó àwọn bàbá amòye.
0: Ẹ̀hẹ́.
1: Àwọn àgbà amòye mẹ́rin.
0: Tí àwọn tó wà
1: nínú àwọn amòye mẹ́ta. Àwọn amòye mẹ́ta ni ti.
0: Ẹ o fẹ́ kí irú wọn wà ní Yichich department.
1: Amòye.
0: Bẹ́ẹ̀ni. So ta bá tún wá ní ká tún gbé start àwọn méjèèjì ní sáà tó kọjá lọ, Ọlọ́run kú ṣe àti Roberto Sanchez àti Emiliano Martinez inú líìgì kan náà lọ́tijọ́ keep on last season.
1: Bẹ́ẹ̀ni.
0: Lápọ̀dọ̀ tèmi, ta bá ń sọ̀rọ̀ nípa àwọn simple ability to a keeper tí àwọn fẹ́ lọ́wọ́ keeper òde, gbogbo ẹ̀ ni Emiliano Martinez ló ní ju Roberto Sanchez lọ. Nkẹ́yẹ̀ kan tí mo kọ̀ rí tí Roberto Sanchez tó ní jù lọ kò ní kò ju long range pass lọ. Lẹ́yìn yẹn gbogbo saves ni
1: o. Sẹ́ẹ̀sì máa gba long range ọ̀hún gbogbo gbà.
0: No, ọjọ́ tí wọ́n bá
1: gbọ́ sí wọn lẹ́sẹ̀.
0: Sáà wà
1: ní á nínú.
0: Ohun tí mo kọ̀ rí tó ní ju. So Emiliano Martinez gan in profile in activeness ó sì bẹ̀tẹ̀. O bẹ́ta Roberto Sanchez tó jẹ́ nọmba wà wọn.
2: Kódà kí aṣọ lè tó dé level tó dé. Tó bá kú nùkọ́ Arsenal just kìíní àná gan, ó dáa ju Roberto Sanchez lọ.
1: Nígbà tó wà nọmba tù.
2: Nígbà tó wà Arsenal tó bínú lọ, nígbà yẹn tó ń gan wọra ìpè àwọn tí ó yẹ kóhun ti máa start ìfigagbága ní level tó ń wà nígbà yẹn, ó dáa ju Roberto Sanchez sin lọ. Tó bá ti lé mú aṣọ lé tí ò fi tíìmù lọ́kàn balẹ̀, ìfọkànbalẹ̀ tíìmù ó bẹ̀rẹ̀ látòrí aṣọ lé. Tí aṣọ lé ò bá ti fìyàn lọ́kàn balẹ̀.
1: Gbogbo tíìmù ọ̀dẹ
2: lókòlé cause wọn ni nígboyà láti attack inú fún àyà fún
1: gbà
2: ẹmọ́jà àfilélẹ̀ ibi tó ń rin Arsenal lọ́wọ́ nìyẹn. Àwọn Arsenal àwọn player Arsenal play pẹ̀lú fọkànbalẹ̀ ni wọ́n fọkànbalẹ̀ lórí ẹ̀tàn fi lé pé ó ká tò
1: ó tó
2: file sọ ní ìsìn ipò igi agbábọ́ọ̀lù Chelsea ìwọ̀nba ni wọ́n lè àwọn agbábọ́ọ̀lù wọn gan le fi bọ́ọ̀dù ara mọ́ kí aṣọ lé tà ń sọ yìí èmi ò rí attribute kan tó ní tó bẹ́ta Emiliano Martinez.
1: Wọ́n ló ní long range pass ní aṣọ ní ìsìnkẹ́
2: kò lákúrẹ́sì tó bá gbá bọ́ọ̀sì iwájú kò sákúrẹ́sì bẹ́ẹ̀.
1: Wọ́n ló ní ebi ní aṣọ bí
2: àìsí. Tábàlì ìfún ìfigagbága tí ò tí pẹ̀ Chelsea Fulham ọ̀pọ̀lọpọ̀ àtáàkì tí Fulham padà ń gain òun ló ń fún Fulham play. Òwà bẹ́ẹ̀.
1: Òwà
2: bẹ́ẹ̀. Òun so lápọ̀dọ̀ tèbí ó gbóyẹn dẹ̀rẹ̀ ara bí mọ̀ ṣe ń tiẹ̀ ìyẹn tá a bá ń sọ nípa Martinez bó ṣe lè fọwọ́ serve ló ṣe lè fẹsẹ̀ serve ó ń save ó dá lérí adùn ẹ̀ ju Roberto Sanchez lọ. Ìwọ tí wà win ball striker tá win ball lókè lára Emiliano Martinez wà sangun wà.
1: Bọ́ọ̀yàn jẹ 70-30.
2: Even bọ́ọ̀yàn gan-an ìwọ gan ò lè tó bá gẹ̀ ni ẹ̀.
1: Ò ní fara re lọ.
2: Ṣùgbọ́n òun tiẹ̀ òun ó tutù lókè ó tutù sálẹ̀.
1: Àní ẹni a máa sọ fún striker pé ibi ni ń gbà sí tí wọ́n lọ pàdé rẹ̀ ń bẹ̀ tiẹ̀.
2: So
1: kò fi ṣe ká
2: ibi tó dàgbàdé gan
1: nature ti ẹ̀
2: ni o. Ibi tó dàgbàdé gan automatically tó bá fi lè wá Chelsea ó ti wọ first keeper.
1: Kẹ̀yìn Martinez ẹsẹ̀ tí ó wà jókòó náà tẹ́lẹ̀.
2: O ti lẹ́sẹ̀kẹsẹ̀ kìí ṣe pé ká ní experience keeper ńlẹ̀ torí jọ tí.
1: Roberto Sanchez wà ń kọ́.
2: Òun náà ni mò ń sọ tí Martinez bá dé ó ti di ipò kejì nìyẹn bó dẹ̀rọ̀ kí bó ṣe wà níwọ̀n bàgbà tí transfer wáyé òun náà fẹ́.
1: Yóò àmọ́ mú Carling Cup.
2: Ìgbà mélòó. Èyí kípa pé mẹ́ta náà wọ́n sọ wọ́n ní kó pé méjì.
1: Sanchez tún ní àǹfààní kan tọ́rọ̀ bá di Goliwo mi gbà.
3: Martinez
1: sọ
2: yìí.
1: Martinez mo fẹ́ sọ.
2: O mọ̀ yẹn mú. O mọ̀ yẹn náà mú.
1: Ok. Ṣùgbọ́n àlè right of long green pass ti hàn ló nìyẹn náà o. Ẹ̀ẹ̀kàṣọ́ kankan pa ọ̀rọ̀ yẹn mọ́ ni o. Long green pass ti hàn ló nìyẹn náà ẹ̀ẹ̀kàṣọ́ kankan pa rẹ̀ mọ́ ni. Olóòótọ́ máa gba sọ́dọ̀ àwọn alátakò ṣùgbọ́n at least ààrẹ náà sá ni. Ẹ lo ojàre. Ẹ kàsán. Agúdẹ́dẹ́ wòye orúkọ yín àtàdúgbò jẹ́ wáísà.
4: Orúkọ mi ni Bọ́sẹ̀ Àkàdé.
1: Mọ́mí wa àǹtí Bọ́sẹ̀ ẹ káàsán o. Ìkànnì Splash láti ń pè yín o. Ìgbàwọlé ti ń pè káṣẹ̀.
4: Àwọn ti pẹ́ o.
1: Ṣé ẹ ti jẹ rí?
4: Mo ti jẹ ní Lágẹ̀lú náà láti FM nìkan náà ni.
1: Ẹ̀yin sì fẹ́ jẹ́ méjèèjì.
4: Méjèèjì náà mo máa
1: ta. Tẹ́nìkan ò sì ti hàn kan ò sì ti jẹ́ nkankan.
4: Mo rà láti àná mo ti jẹ láti.
1: Èlò ilẹ̀ jẹ. Sá má. Ẹ tún ti jẹ 50 lọ́sàn-án yìí o, ó ti bálànsì báyìí yìí o, ó ti jẹ́ ńlá gẹlú, ẹ tún ti jẹ́ splash o. Ṣé káwọn ẹlòmíràn máa jẹ lọ báhun? ẹ̀yin náà lẹ́tù máa jẹ lọ ọ̀dà kò sí wàhálà wọn ó pè yín ẹ jẹ́ wọn lọ fún tọ̀sẹ̀ yìí ọ̀la láti pàdé lágbára lọ́wọ́ lọ títí ọ̀la ọ̀hún ẹ kú kalẹ̀.
5: Àwa ti ní Splash FM la wa fẹ́ ma gbọ́. Splash FM, owó wa fẹ́ ma gbọ́. Here is
6: 105.5.
7: Accessing
6: 105.5.
7: One station, all the hits.
6: 105.5.

0: Here is
1: 105.5.
0: One station, all the hits.
1: 105.5. Splash.
2: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn? Olórú ìsebè ni mo fẹ́ra jàre.
3: Olórú àbúrò tí olórúkọ kẹ̀.
2: Owó rẹ̀ kò wọ́n rárá.
3: Ó sì máa ń gbádùn rẹ̀.
2: Àmọ̀ pé.
3: Rántí pé ìfà máa fani lákòóyá o.
2: Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Olórú ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ ni o parọ́.
2: O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká.
3: O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olórú náà ṣe.
2: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Olórú ìsebè Devon Kings ni olórú ìsebè tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
5: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiolawi Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiolawi Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore. Cheaper, quality and satisfaction.
6: Baba, akọrin látàárọ̀ ni. O ti sú mi. Ibo gan la nlọ bolẹ̀ mú mi lọ.
7: Arákùnrin, fọkànbalẹ̀. Ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. O yà wò ó. Ohun rè.
8: Takashi, pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, 500 naira lórí Splash 105.5 FM. Pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ilájelú 96.7 FM, *347*1004*#. Tàbí lójú òpó website www.cashier.ng.
9: Bọ̀dájídé, bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣìrànràn?
10: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Cashier. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Cashier. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
11: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́. kọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
12: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
13: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
14: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
15: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
16: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
17: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
16: 0807-112-4000.
17: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
3: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn?
9: Òróró ìsebẹ̀ ni mo fẹ́ rajà rẹ.
3: Òróró àbúrò tí olórúkọ kẹ̀.
9: Owó rẹ̀ kò wọ́n rárá.
3: Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé rántí pé ìfa máa fani lákòóyá o.
9: Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebẹ̀ tó pójú owó, ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
9: Òróró ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ni, ò parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
9: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
0: Here is
1: 105.5.
0: 105.6. One station, all the hits.
1: 105.5. Splash. Bust it!

0: jẹ́kí njẹ́ ní káyọ̀ odùn.
1: Ìfẹ́ ti ẹ̀dùn ń pọ̀. Ìfẹ́ dùn ń pọ̀ láàrin lọ́kọ láyà.
0: Jẹ́kí njẹ́ báyìí àwọn ọmọ mú káyọ̀ odùn.
1: Kémi náà mú tèmi.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ bá ti mú tèmi.
0: Bẹ́ẹ̀ni.
1: Kémi náà mú tèmi.
0: Àbùrọ̀fẹ́ nìkan lẹ́ran mẹ́rin. Wale oni 10,000.
1: Ẹ
0: mọ fún àwa mọ́mì.
1: Oni 500.
0: Mi ẹ lẹ́yìn dòdò. 200 gẹ́mbò mi.
1: Irọ́ o.
0: A fẹ́ mọ́.
1: Irọ́ o.
0: A fẹ́ mọ́. A ti pàdé ni o.
1: Bẹ́ẹ̀ni o. A ń jábọ̀ pàdé fún inú. Ẹyin ìyàwó ilé ẹ mọ̀ gọra yín
0: o. Ẹ mọ̀ gọra yín. Ológun dádì ọ̀rọ̀ rẹ̀ mú. Àwọn jí ayérayé kan tí wọ́n rà bíi 45,000. Alantẹ wa ṣe láyé nù.
1: A bí náà.
0: Èmi ọmọ sí àrántẹ mẹ́ta péré náà ni.
1: Tẹ́gbà.
0: Ilé dùn àfihàn àwọn ọkùnrin wálé ayé.
1: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n jọkọ re.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ jẹ́ bàbá re.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ sì jọmọ re.
1: Bẹ́ẹ̀ni.
0: Gaskia ni.
1: Lọ́ba tán.
0: Lẹ́yìn mẹ́ta ń.
1: Lójú
0: ìjọba mímọ. Àfikún náà lọ jẹ́. Àfikún ìròyìn àgbọ̀ fi kọ́gbọ́n ni kọ́lọ̀ ń jọ̀wọ́ jáde gbogbo ibi tó sọlẹ̀ sí kó bá ní bo tútù síbẹ̀ o.
1: Àmì o.
0: Bẹ́ẹ̀ níbi tí ò tí kan Elédùà ò ní jó kàn wá.
1: Àmì.
0: Láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba.
1: Àmì o.
0: Ẹ lọ sí àtayélujára ní àgbáyé ojúpọ̀ Facebook. Ẹ lọ ṣe àwárí ẹ̀ ní ìtọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, ẹ share, comment yín, ẹ jẹ́ kó máa gbéra. Ẹ máa bá wa pín mẹ́wàá mẹ́wàá. Ẹnì kọ̀ọ̀kan ni. Àwọn òmúgbáǹkọ gbìwá kẹ́lẹ̀ dìdàmú àdúgbò.
1: Rárá o.
0: Àmúgbáǹkọ gbìwá kẹ́lẹ̀ fiṣẹ́ bú lọ́mọ lọ́wọ́ o. Bẹ́ẹ̀ni kẹ́ni bá yọ ẹ̀ṣẹ́ sí ọ àbọ̀ bẹ̀rẹ̀ sí ní ká sọ pé alájọ para wa lónìí ni. Tí ń bá mú ọ tí ń bá mú ọ. Rọra mọ ọ̀fẹ̀ yẹn gbégbá mọlẹ̀. Jẹ́jẹ́jẹ́jẹ́ bí eré bí eré. Rọra rọ wọlé ẹ bí ọká tọ́mọ̀nà ò tó ti bọ́ ta. Bẹ́ẹ̀ni. Nítorí Ọlọ́run
1: láwọn
0: ẹlò ẹ̀wọ̀n lù mí o
1: èmi
0: ò sì ráyè o ẹ mọ̀ jẹ́ ọ̀hún lè mọ̀ ẹ̀yọ̀
1: òfin ọ̀wà
0: bá wa dá sí ẹ mọ̀ yàjàgbòrò kọ̀dá ẹ mọ̀ dalẹ̀ rú kò súnwọ̀n nítorí náà ẹ já mọ̀ gbà láfíà láàyè tọ́lá ni aládélájà lórúkọ tèmi yé ìròyìn ní àwòkọ́ṣe eré ọmọ tán sọ tán sọ tán gbòòrò ayé àpẹẹrẹ eré ọmọlúàbí one orí yín ó wà ńbẹ.
1: ṣé láàárọ̀ là ń dágbére fún yín pé ọba bóbáde láago méjì àtúnpadà bọ̀ fún àkọ́tún òyìn gbáǹkọ́gbè.
0: jẹ́sìkẹ́.
1: Àwọn ìṣẹ̀lẹ̀ alágbára tó ti ṣẹlẹ̀ láwọn àbí kan ni o. tí ìná pẹ́jáde lé òkèrè lọ́hùn-ún. àwa àgbàjọ ní tẹ́kì tẹ́kì tẹ́kì. àfẹ́fíjà ńlájà tán ni.
0: bẹ́ẹ̀ni.
1: kẹ́lẹ́ bá a mọ̀ pé ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́ o. ìṣẹ̀lẹ̀ láabi ò ní kàn wá. ìṣẹ̀lẹ̀ ayọ̀ ni yóò mọ wọlé tẹnìkọ̀ọ̀kan wa. ṣe wá rí àwọn ìròyìn tá à ń sọ nípa rẹ̀ yìí. àwọn àkòrí tó bá gbèrú òun lákọ̀ọ́kọ́ máa ṣí láwẹ́láwẹ́ ìyẹn tẹ́tì gbọ̀nyin ni o. ọ̀pọ̀ bó bá dojú ọ̀gbá gadi gan. ẹ máa láǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti máa fẹ́ tí yín kó yàwó ròyìn.
0: ìlọ
1: yorùbá lẹ́jọ́ nù. ẹ wá dà gírígírí wá. yín ní sítẹ̀kọ́ ẹ̀jọ́ ilé tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 ìbàdàn. ẹ máa láìkẹ́ kó pọ̀ rẹpẹtẹ ẹ lọ́ọ̀fẹ́ kó pọ̀ jaburata ẹ bẹ̀rẹ̀ sí ní fi àwọn àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí wa.

0: ni on to ba ti ya kan ko gbodo gbedanwo ati lo ja lore tabile kan ni omoluabi
1: oh yes ke
0: eyin lo lufe wa ki yin pe e seun gidi gan ni
1: thank you
0: e ma ba ni pin mewa mewa eni kokan ibi oni shock eni kokan wa la se lowo eledua awon to kan Olorun yo ba ni ro won loju be a ni riru e mo wa yo da je ka lo sinu isele gbankogbe kan to se be to dun ni jojo koda awon mo mi loju eni won ni isele gbankogbe ohun na lo ti pa ka so baye lawojo awon eyan kan o ti n gbe ni agbegbe ti amufrole to je pe ijoba ibile kan e ti n pe ni adumaga ati opoku ni ipinle ti benue le to je pe awon omo iya merin oto won mo se be won dagbere fun ile aye o lẹyin ti royin ohun gbe wipe enikan to nje egbon fun won o ja mo baba fun won o na lo fun won ni kini elerin dodo ohun mu na mo na dele tan won se be won dagbere faye ninu gbolohun gbajugbaja ja feto omo niyan idoma e to gbajugbaja won poruko ti eni medi olotu nigbati o se alaye oro re ninu fonra mu ni maworan kan to lo gangan eyin lori itakun ayelujara ti facebook ote waju nu atotonu e bi pe baba awon omo mererin na ngba won bere lowo re pe baba eledu akoba wa ro yin loju bawo lo se sele gan won ni baba awon buse kun peregede ni o en tun salaye bi pe ni toto egbon ohun na lo fun won ni elerin dodo o ni antoni ni adam lo fun won bi o se gba ti won mu to ti won dele o e je mo pe omo n bes ni ranu mole o o ni a se be won dagbere faye ni si se n tele ni o ni bo ti e je ipo fun rara awon o ti fe para awon o sugbon awon eyan sa n so ohun kiri won o gba ko won para awon ni o ni e dako e bo n bere nibo ni ko won wo lu ile o le wo lo won wo o to won ti lo ku omo meji nu merin ti ti an ba ni ka to wa so pe omo merin o dagbere faye loju won be pelu irora buruku latari matele eleyi ti o bo sagu ara won nigba ti o tesowo iwaju o won bere wi ko da na adam tan so npa re yi un nje ke le ofin so wa ti gbe nle won lo salaye pe adam tan so yi o o ka wo re mejeje oke o pe laye ohun o mo npe o ohun ka lo mo jele si o o fun eleyin dodo ohun o mo tan so npa re yi o ke so ohun o o ni e wa ri pe wahala wa de bayi oloko lo nse yi asin ohun na bere si ni se eri agbon o bere si ni se oyin o bere si ni se oju oloko re gbandugbando ta lo wa soju oloko be nigba ti won pari atotonu won ni fona tan so nipa re yi un omo po pupo ju gan emi to wa se afihan pe awon odo ilun won ti gbe adam nle o ba won odo se gbe bayi lelu o to wiwo pe n to odo wo yo ti payan o ti daran oran buku lo da o ti lo fa soko gba nko gbi o ni eje mo bi pe sugbon sa sibe na nko kọlọrun oba ko mo fi na omo jo ni
1: ami
0: iwe iroyin daily post lo so won o so debo mi te fe gbon o mi abi so wole ise olopa ti te ngba awon odo wa mu tan pe lo wa sele si se ke se pe won se dajo owo fun iwe iroyin daily post won o gbe debe sugbon bi ti an rora mu de pe awon odo agbegbe won lo ko ya fun yala ya e fọnran amu ni maworan e na si lo lati aye lujara nibi ti won ti de na
1: o da to ba di be ja lo sinu iwe iroyin daily post le to jade photo ni won ni arakunrin kan le ti ni favor in lo ko ti je o ohun na ni royin mo ti gbe ya baye pe iyawo e eleyi ti ejo fera won sinu ile blessing ogboho in lo ko ti je o iya olomo meji awon omo kekeke omo odun marun kan ato omo odun meta kan won ni ijajako akata o be laarin oko ati iyawo favor o mu iyawo re o lu laluki o yin lorun emi si bole lara re o si dagbere faye pe o digbo se won ni isele ta so nipa re yi o mo waye o yen ni agbegbe ke eleyi ti won pe ni ogirigbaha eleyi ti n be nijoba abile ti sapetle ni ipinle delta ni nigba ti won mo gba iroyin ohun jo ni e se lalaye pe afurasi ohun eleyi to je pe oko lo je si blessing to ti di olóògbé baye won ni se ri blessing awon mimu ohun jije wosiwosi oninta o won ni oko re wa lo re bi lero owo lókò fún ni owó kan òun nílò rẹ wọn lọ ṣẹlẹ aláyè fọkọ rẹ pé ẹgbà tàná ẹẹdá padà o ẹgbà tìjẹta ẹẹdá padà o eléyìí tẹ ẹ tún fẹẹ gbà yìí ó ti dóun lójú tàdá pé ẹ ní dá owó ọhún padà kò sí owó kankan èyí tó ń wò fún yín lónìí o wọn ní ìjẹjẹmọ yìí pé àìsí owó tí ó fún eléyìí tó fọ lẹsẹ fún fẹbọ lo mu ki inu obi fe fo to o won ni ka to wi ka to fo o ti bere si ni ko bombo ti eni eleni won ni bi to ti lu laluki ti gbogbo ara awon adugbo te si so fun pe mo lu mo fi le iyawo re ni won ni o mo gbo o lu laluki o ni lorun o ni orun blessing o si dagbere faye pe o digbo se won nigba to ri pe orun re to yin to fun mara bayi emi o mi emi o ko mi mo o wa wo pe e to n se yi o ti di gba nko gbi o ra ju e le lo ba fe igbegba amole o sa lo patapata won lo fi oku blessing o fi le o awon omo won kekeke meji eleyi ti ati bi leyi ti ati ri omo odun marun kan omo odun meta kan favor fi le o sa lo tefe tefe iwe yun daily post lo gbe loni gba nko gbi lo da lori tabili wa
0: wọ yóò dá ẹjẹ́ ká tún lọ sípínlẹ̀ niger wọ ọ̀ṣunkun iléeṣẹ́ ọlọ́pàá ló tẹ géńdékẹ̀ni ọdún márùndínlógójì wọn ni ẹ̀sùn tí wọn fi kàn náà ni pé ọmọ bọ̀gbọ̀rọ̀ ayé lọ ẹni tó fira rẹ pé oníṣègùn òyìnbó léyìí tó sì jẹ́ wípé ayédèrú pátá porongodo ni wọn ni ọ̀gọ́lọ́gọ́ àwọn èèyàn òun náà ló ṣe bẹ́ẹ̀ tó ti fún ní àwọn abẹ́rẹ́ kan abẹ́rẹ́ ayédèrú abẹ́rẹ́ tí ọ̀dà lára tó ti ṣe bẹ́ẹ̀ já ọkùn ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èyí tó ń gbé ní gbajúgbajà agbègbè ti katangora ní ìpínlẹ̀ niger nínú gbólóhùn tó ń gbẹnu sọ fún iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ yẹn PPROSP Wasiu Abiodun ó ṣe àlàyé ọ̀rọ̀ ẹ̀sọ́ iwájú pé ẹni tá à ń sọ nípa rẹ̀ yìí yusuf gangan fúnra rẹ̀ bọ́ bá wọ̀ gbòòrò ayé ń gbogbo agbègbè ti katangora èyí tí ń sọ náà ni pé ẹ wo bí bó ń ṣe wà ní dókítà lòun o òun lè tọ́jú yín o ẹ rí pé bẹ́ẹ̀ bá ní ẹni oògùn òun lè mọ̀gùn tẹ́ lò òun lè tọ́jú yín àwọn oògùn tẹ́ lè lò ọ wà ní àrọ́wọ́tò òun wọ́n ní láìmọ̀ wípé àlàyé ọmọ nǹkan kan nípa bí a ti ń ṣe ìtọ́jú ènìyàn nígbà tí ó ní ìwádìí alágbára òun náà ló kọ́ ṣe àfihàn rẹ̀ o wípé àfúrásì náà ẹjẹ́ mọ̀ wípé ó ti mú àwọn oògùn egbòogi olóró òyìnbó èyí tí ọba ti ń ṣe kálukú wọn mu òun náà ní ń tẹ̀ sí wọn lágọ̀ọ́ ara wọn ní kódà bọ́bá ti á fún wọn lábẹ́rẹ́ bàǹtán ní ọba ọmọ dáǹgbọ́ ya owó ni o gbogbo nǹkan tí wọ́n bá yí o ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n owó orílẹ̀-èdè nàìjíríà yẹn 30,000 naira ni owó ti fi ń tọ́jú ẹnì kọ̀ọ̀kan wọ́n ní ṣùgbọ́n ṣá ọgọ́rọ̀ àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ wọ́n gbé gbùgbọ̀já wọ́n dágbére fúnlé ayé ni bí àwọn ẹlòmíín ṣe bẹ́ẹ̀ orí fífọ́ ni wọ́n gbé lọ kódà inú run àti àwọn àdánwò míì ó tún wọ inú àgọ́ ara wọn o wọ́n ní ìwádìí alágbára ó ti ń tẹ̀ sí ọwọ́ iwájú ìwé ìròyìn daily post ló jẹ́ àrígbọ́ ẹ̀yin náà lè ná gan o kẹ́lẹ́ka sọ̀wọ́ iwájú.
1: ó dáa tó bá dé bí ẹja lọ sí ojú ìwé karùn ìwé ìròyìn punch eléyìí tó jáde fún tòní wọn ni arákùnrin kan ẹni ogún ọdún eléyìí tí ọkùnrin tiẹ̀ ní pascal ògbógo òun náà ni ọwọ́ ṣìkú àwọn agbófinró ó mọ̀ ti tẹ̀ báyìí o ìyẹn ní ìpínlẹ̀ kan eléyìí tá a mọ̀ sí ìpínlẹ̀ anambra kí ni tó ṣe tó di gbàǹkan gbìmọ̀ lọ́wọ́ wọn ni ṣẹ̀rí pascal ògbógo yìí ọmọlókun ọmọ ni dẹni o ọmọ nísìsìnkú nísìn ọmọ tó wò sùsùn tó gbẹ̀mí lẹ́nu bàbá rẹ̀ ẹni ọdún mẹ́rìndínlẹ́ni ọgọ́ta wọn ní ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ó wáyé ní àdúgbò kan o eléyìí tí wọ́n pè ní àbátìtì èyí tí ń bẹ níjọba àbílẹ̀ ti àríwá ìdẹ́mílí eléyìí tó wà ní ìpínlẹ̀ anambra ni o ògbógo ẹ̀ǹtí ẹni wọ́n ń fi ẹ̀sùn kàn pé ó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu bàbá tó bí i lọ́mọ ìjọ ọ̀nà wo ló gbà wọ́n ní ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ọjọ́ ìṣẹ́gun tíze tí kó wá ń gbàdúrà pé káṣẹ́gun ọ̀tá káréyìn òdì òun náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé o wọ́n ní ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ òun náà ni pascal òkúkú ó gbéra wọlé lọ bá bàbá rẹ̀ nínú ilé o wọ́n ní bó ṣe ń wọlé báyìí ó ní kí bàbá àwọn owó kẹ̀kọ́ wọlé ni o èyí tẹ́ ẹ ti ń ṣe bọ̀ látijọ́ yìí tó òun forí rẹ̀ jìyìn ní àwọn làkàdí tẹ mọ́ bóun fà ó ní eléyìí lòun ó fi ṣàṣemọ fún wọn wọn ní ká tó bójú wò ká tó bójú rí ó ti mú àdá ájì léyìí tó sì mú ó sì lọ fi gé bàbá rẹ̀
0: ní
1: níbi ọwọ́ ọrùn báyìí tí bàbá òun sì dágbére fáyé pé ó dìgbò ṣe wọn lẹ́yìn tó ṣe bẹ́ẹ̀ tán ó wá wó òkú rẹ̀ jù sínú yàrá kan léyìí tó sì tilẹ̀kùn mọ́ bàbá nínú yàrá kó tó rí wípé ó ń gangan fúnra rẹ̀ ó fẹ́ ìgbégbá ìmọ̀lẹ̀ ẹ wá já lo sákàtẹ́ ẹni tí ṣàgbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ anambra sp tochukwu ikenga nígbà tí ó mọ fìdí ọ̀rọ̀ múlẹ̀ lánàá tí ṣọjọ́rùú wẹ̀ẹ́zẹ̀ ó ní kẹ́ wo ìwádìí táwọn ti kọ́kọ́ ṣe ni wípé ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun tuesday òun náà ló lọ rèé ká bàbá rẹ̀ mọ́lé léyìí tó sì ṣá bàbá náà ládàpá o oníṣẹ́ rí òkú bàbá tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n ti gbé kúrò ní inú ilé wọn níbi tó gbé sí wọ́n ti gbé lọ sí ilé ìgbókùúsí níbi tí wọ́n ti ṣe àyẹ̀wò kíni tó fa ikú bàbá òun gan eléyìí tá a mọ̀ sí autopsy nínú àtẹ̀jáde kan eléyìí tó wá bòde láti àkàtà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ anambra léyìí tí ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn cp nana ama tó pàbíyá bìdún ọ̀rọ̀ síbẹ̀ wọn ni ó ṣe lálàyé pé àwọn èèyàn ti ń bẹ ládùúgbò wọn àti àwọn èèyàn kan léyìí tó já wípé wọn jẹ ikọ̀ ti fìjìláńtẹ́ àwọn ẹbí bàbá rẹ̀ àwọn náà ni ẹ dọdẹ o léyìí tí ẹ fi láǹfààní àti mú pascal òkùnkù léyìí tó jẹ pé bá a ti sọ lọwọlọwọ báyìí ní ti ń bẹ lákàtà iléeṣẹ ọlọpàá ọba tó ní wá kó ṣàánú wa ni o àwọn ọmọ tọlọrun ọba yóò máa fún wa àti èyí tó ti fún wa tá à ń wò lọwọlọwọ mọ ṣe wọn ní ọmọ lokùn ọmọ ní dẹ o
0: mọ
1: ṣe wọn ní ọmọ ní sìsìnkú nísìn
0: mọ
1: ṣe wọn ní ọmọ tí ó mọ gbẹmí lẹnu òbí wọn ṣe àwọn ọmọ náà ní ọmọ òtútù ojú ọmọ alálùbáríkà ọmọ tí ó yọ lọọkan téèyàn ò lè fọwọ mẹwẹ wá gbáyà pé ọmọ mi ní bọ̀
0: téèyàn pé ọmọ fi tọrọ pé ọmọ tó dáre ọmọ tó dànù ọmọ rẹ bíi samuel
1: bẹ́ẹ̀ ni o.
0: ọ̀dà yìí ti wà ní àtẹ̀ríjára ní àgbáyé adúpẹ́ ní ọwọ́ yín johnson ìdùnnàbọ̀ ogunṣẹ́yí tán ìṣọ̀lá kúrẹ́tì àjẹbọ́lá emafoje peter aronniyaya alhaji dawood ọlálàyé gúnjọbí afa arọwọra kéwúyà àyà adúpẹ́ ní ọwọ́ yín o beatrice emba adúpẹ́ ní ọwọ́ yín tóyin ẹgbẹ́ lákọ́ trail tèmítọ́pẹ́ orí olówó adúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ oníkálukú yín ẹ ṣeun ẹkú ìfẹ́ wa abraham adétúnjì mbẹ́mbẹ́ matthew cash akinade àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n sẹ̀ngẹ̀rẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlárin wájú jẹ̀lí lat ọlájúmọ̀kẹ́ wọn wà nbẹ̀ fún mi láyọ̀ akínwẹ́ kò mí àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n yíkan gbẹ wọlé o adúpẹ́ lọ́wọ́ yín inú ò ní tan wo yín
1: kódà
0: ẹ jẹ́ ká tún padà sí ẹ̀ka ìkéde àti ìpínlẹ̀ ọjà ìkànnì ọmọlúàbí ẹ kò gbọ́dọ̀ ta àtàpínsẹ̀ kúrò nìkan ní splash.
2: Mommy in the kitchen cooking rice
3: with mama dog.
2: Chicken in the pan looking nice
3: with mama dog.
4: Keep your voices down.
2: Smells yummy. Everywhere smelling so so nice.
3: It's mama dog.
5: Our neighbors will soon come and start knocking.
6: Good food starts with good oil. Mamado oil brings out the delicious flavor your family loves. Mamado oil is available in stores near you. Use Mamado oil today.
7: My brother, I hear say Lafarge don't change name.
8: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. Where Ella built Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
9: HBM Nigeria, formerly Lafarge.
8: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
10: Say after me, millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
11: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
13: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
14: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiolawi Ring Road, Ibadan. Sinomart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion, and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts, and big celebration at the PAMS Shopping Mall located on MKO Abiolawi Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready, and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality, and satisfaction.
15: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
16: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
17: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
16: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
17: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
18: Gbáǹkọ̀gbì, gbáǹkọ̀gbì ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
0: Bẹ́ẹ̀ni akinyin wípé ẹ káàbọ̀ padà sí ìkànnì àdáni àkọ́kọ́. Ìkànnì àkọ́kọ́ tó ń gbòǹ sátẹ́gùn láti àfẹ́fọ̀fọ̀ Báláwo.
1: Thank you.
0: Sọ́wọ́ ṣẹ́ṣọ́ náà lógèrè ń bẹ̀. Ẹ má gbàgbé wa ní àti ayélujára láti tẹ̀lé gbogbo ojú òpó ìkànnì Splash. Bákan náà gbogbo àwọn ètò wa tó wà ń bẹ̀. Ẹ máa fi ìfẹ́ hàn sí kẹ like, kẹ love, kẹ share, comment yín. Ẹ tọ́ yín nìyẹn. Ẹ jẹ́ kó máa wá ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a kó wá sóde. Wọ́n yí ẹjẹ́ lọ sójú ìwé ìkẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn The Nation. Lẹ́yìn tó ń jẹ́ ká rí gbọ́ wípé ọgọ́rùn-ún òǹkà 17 eyín 17 tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Òun náà ni ìwádìí alágbára ṣe àfihàn wípé wọn ò gbúrò wọn o, wọn ò mọbi tí wọ́n wà. Bí wọ́n sọnù ni yálà wọ́n wà láyé tàbí wọ́n ti lọ sọ́run alákejì. Nínú gbólóhùn àjọ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú wa ní abẹ́lé ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn àjọ kan tó jẹ́ ti ilẹ̀ òkèèrè tí wọ́n sì gbé kalẹ̀ tó jẹ́ ti alágbélẹ̀bù pupa nígbà táwọn náà ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n ní ẹjẹ́ mọ̀ yìí pé gbogbo ẹ̀gbogbo ẹ̀pátá o, àyájọ́ ọjọ́ èyí tó jẹ́ ti alágbélẹ̀bù pupa fún ti àgbáyé pátápátá. Wọ́n ní bí àbágbàgbé tá a bá fọkàn sí ó ń sún mọ́ bẹ́ẹ̀ gẹ̀ẹ́gẹ̀ báyìí. Lẹ́yìn tó sì jẹ́ pé ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdọọdún ọgbọ̀njọ́ oṣù kẹjọ ọdọọdún òun náà ni mo ń ṣe bẹ́ẹ̀ tó máa ń wáyé. Wọ́n ní bí ètò ọ̀hún ṣe ń gbaradì láti lè gbìnà yá jákèjádò àgbà ńlá ayé, wọ́n ṣe ìlànà àkọsílẹ̀ àwọn èèyàn gbogbo tí orílẹ̀-èdè Nàìjíríà tó kàn wá. Wọ́n ní ẹjẹ́ mọ̀ pé àwọn 17 òun náà ni a ṣe bẹ́ẹ̀ tí wọ́n kúrò nínú ìlànà àkọsílẹ̀ wọn. Wọ́n ní bàbá wo ọdún 2025 ìyẹn ọdún 2025. Wọ́n ní ẹ ṣe àfihàn rẹ̀ wípé kò dínà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ 3,600. Ìyẹn 23,659. Wọ́n ní àwọn èèyàn wọ̀nyí òun náà ni wọn ò rí wọn, wọn ò mọbi tí wọ́n lọ látàrí àwọn ìkọlù gbọmọgbọmọ eléyìí tó jẹ́ ti àgbésùmọ̀mí tó wáyé láwọn apá àbìkan ní àríwá ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tí wọ́n tẹ̀síwọ́ iwájú, wọ́n ní kódà àjọ kan tó ń bẹ ilé ìtìjọba gbé kalẹ̀ wípé kó mọ rí sí ààtò tó mọ́yán lórí àkọsílẹ̀ àti ààbò gbogbo fún ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹbí ní orílẹ̀-èdè yìí. Wọ́n ní àwọn náà ṣe àkójọpọ̀ ìwádìí wọn. Ó ń jẹ́ ká rí gbọ́ wípé ó kéré pin àwọn èèyàn tó mọ̀ tó bí ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta ìyẹn 3,000 àwọn náà ṣe bẹ́ẹ̀ wọn ò gbúrò wọn mọ́ wọn lọ ilé wọn wọn ò rí wọn lé mọ́ wọn lọ sí tòkẹ́tìlẹ̀ ìpínlẹ̀ wọn ní Adamawa wọn ò fojú gánní wọn mọ́ ò nígbàtí àjọ ọ̀hún ICRC àwọn òṣìṣẹ́ rẹ̀ tẹ̀síwájú inú àtútùnú wọn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí òun náà ló jẹ́ pé bàbá ti dọ́dọ̀ wọn àròyé tí wọ́n mú bọ́ ni pé à ń wá wọn à rí wọn à mọ bí ẹ lọ o à gbúrò wọn mọ́ o ṣé à ń gbé wọn lọ ni wọ́n ni pé à lè fìdí ẹ̀ múlẹ̀ o wọn ò gbé wọn lọ ṣùgbọ́n à gbúrò wọn mọ́ ǹjẹ́ kí ni tó fa sábà bí wọn ni à tí wọ́n bá ti gbọ́ báyìí kọlù dé o àwọn kan gbé sùmọ̀ mi tí wọ́n bá ti ele dé ẹni tí ó ya dànù ẹni orí bá yọ ó dilé ó ní ẹjọ́ mọ̀ pé irúfẹ́ irú wọn à gbọ́ àmọ́ bí tí wọ́n ń ṣàṣálà lọ a kì í rí wọn mọ́ bẹ́ẹ̀ wọn kì í padà wálé mọ́ à gbúrò wọn mọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tuntun 1,017 òun náà ni wọ́n máa sọnù o lápá àríwá orílẹ̀-èdè nàìjíríà kọ́lọ́wọ́n bá jọ̀wọ́ kí o bá ní dá sí gbáǹkọ gbì léléyìí o
1: gbáǹkọ gbì ní
0: tó tọ̀ sún òní.
1: Ó dá gbogbo ẹ̀yin èèyàn wa eléyìí tẹ̀ǹtẹ̀ lè wà nítakọ̀ ẹja rẹ̀ eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ìfẹ́ ló so wápò olúwọ̀bọ̀ mi jó jáláíláyò ọ̀pẹyẹmí alẹ́ṣinlọ́yẹ ọ̀làríwájú jẹ̀lélàtọ̀ lájùmọ̀kẹ́ Hades Ajayi àrí ọwọ́ yín o olóyè Olúṣẹ́gun Àyánkọ́lá adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa yín ìka àdéwálé adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín olúwa káyọ̀dé samuel onítayọ̀ adúpẹ́ olúwaṣẹ́gun ọdúnùsì adékunlé adébáyọ̀ ọ̀tún onílálùpọ̀ agbábíàká ọ̀làríwájú jẹ̀lélàtọ̀ lájùmọ̀kẹ́
0: o
1: ibrahim sulaiman adúpẹ́ olóyè olúṣẹ́gun adúpẹ́ alájà ma adékànmí agbọ́ mọ́jọ àmọ̀lé abáyọ̀mí adúpẹ́ lọ́wọ́ yín
0: o
1: yínká adéwálé ìmáfojì peters adúpẹ́ ní ọwọ́ yín bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa inú wádùn púpọ̀ púpọ̀ sí yín òṣèlú akúrètà àjíbọ́lá rèé ó ń tẹ̀lé wa back to back
0: ni adúpẹ́ lọ́wọ́
1: gbogbo yín ẹ wo gbogbo ẹ̀yin ìyẹn wa tẹ̀ ń tẹ̀lé wa inú wádùn púpọ̀ púpọ̀ sí yín o ìfẹ́ ló so wá pọ̀ olúwa ọba kò ní í jó ja láéláé fún èyí tẹ́ ẹ̀ tí láǹfààní àti darapọ̀ mọ́ wa ẹ lọ sí ìtàkọ́jà facebook eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí fáṣẹ fm 105.5 ìbàdàn ẹ máa láìkẹ ẹ máa lọ́ọ̀vẹ̀ ẹ̀yin náà fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ kẹ́ẹ̀sì pin kó kárí ilé kó kárí oko kó dẹ́sẹ̀ kùkú kó tún náà pẹ́jẹ́ délé òkèrè lọ́hùn kó lè máa jẹ́ àǹfààní fún kó wá wa ni o ó dáa tó bá níbẹ̀ wá já lọ sí ìpínlẹ̀ èkó torí pé ilé ẹjọ́ gíga kan eléyìí tó ń jókòó níkòyí ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ ni o òun náà ló mọ̀ ti pàṣẹ o pé kí màmá àgbàlagbà kan ẹni 70 years old woman wọn porúkọ màmá ní barak mary yetunde o wọn ni wọn mọ mú màmá lọ ìnísíbùdó ìtọ́nisọ́nà tó wà ní ìkòyí kí wọn mọ wà ń bẹ̀ náà títí tí wọn padà wàá gbé ìdájọ́ kalẹ̀ lórí wọn ìjẹ́ kí ni tí mọ̀mọ́ ṣe o wọ́n ní ìjẹ́jẹ́ pé mọ̀mọ́ yìí òun náà ni wọ́n fi ẹ̀sùn kan pé egbògi olóró kokéènì eléyìí tí wọ́n ti fòfinde lórílẹ̀‐èdè wa nàìjíríà pé kéégún rẹ̀ ọmọ tún ṣẹ́ mọ́ wọ́n ní ni mọ̀mọ́ dìbà kánbákan o wọ́n dìbà àyànbàyàn wọ́n sì fẹ́ gbé kúrò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n fẹ́ gbé já lọ sí ilẹ̀ ibòmíì ǹjẹ́ kí ló gá àmọ̀ mélòó ní abá lọ́wọ́ mọ̀mọ́ o wọ́n nígbà tí wọ́n ó gbé sórí ìwọ̀n báyìí ẹ̀yin kọ́ yẹ èèyàn wa kìlógíráàmù 13 kìlógíràmù òun náà ní ká mọ́ mọ̀mọ́ lọ́wọ́ ẹja lọ sẹ́kẹ̀tà ẹni tí í ṣe adájọ́ ilé ẹjọ́ ọ̀hún yẹn friday ọ̀gázẹ̀ nígbà tí ó mọ̀ gbé ọ̀rọ̀ ń kalẹ̀ lọ́jọ́rùú wẹ́ẹ̀sẹ̀ẹ́ yẹn nílé ẹjọ́ gíga èyí tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó ń jókòó yẹn ní ìkòyí nípínlẹ̀ èkó oníṣẹ́ rí àwọn àjọ ti ndlea àwọn náà ní ẹgbẹ́ mọ̀mọ́ ń pàkọ́ o wá sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn méjì èyí tó jẹ́ pé ó dúró tán ẹ̀sùn àkọ́kọ́ wọn ni mọ̀mọ́ yìí òun náà ni wọ́n ní egbògi olóró eléyìí tí wọ́n ti fòfin dè lórílẹ̀‐èdè wa nàìjíríà pé kéégún rẹ̀ ọmọ ṣẹ́ mọ́ wọn ni wọ́n ní ìlàkàtà wọn ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n fẹ́ gbé egbògi olóró ọ̀hún já kúrò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n fẹ́ gbé lọ sórílẹ̀‐èdè ibòmíì níbo gan ni ẹ ti wá lọ́wọ́ gán mọ̀mọ́ o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ní ọjọ́ 28 oṣù kẹfà ọdún tá a wà nú ẹ̀ yìí òun náà ni mọ̀mọ́ wọn borí wọlé yẹn stamina 2 eléyìí ti ń bẹ ní muritala muhammed international airport ìkẹjà nílùú èkó nù ǹjẹ́ kí mọ̀mọ́ mọ lọ nù ọkọ̀ òfurufú ni ẹ bá ṣẹ́wọ́ sí wọn pé ẹ wá ẹ lè lọ márùn àwọn ẹrù yín tẹ gbé dání ààyè wò àpamọ́wọ́ yín ààyè wò èyí tẹ̀ ń wọ́ lọ yìí yíyẹ̀ wò láàyè wò
0: wọ́n
1: nígbà tí wọ́n mọ gbẹrù mọ̀mọ́ báyìí ẹ̀yin kọ́ ẹ̀yìn èèyàn wa wọ́n bá ń bẹ̀ ni o tí mọ̀mọ́ dì bá kán bá kán wọ́n dì bá yàn bá yàn wọ́n wá ra bójóbójó wọ́n gbé kúrò lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n fẹ́ gbé lọ orílẹ̀‐èdè ibòmíì nù wọ́n ní kó dàbẹ́ bá fẹ́ mọ̀ ọkọ̀ òfurufú virgin atlantic airline o na ni mama fe barin ile gẹsi ti ni won gbe kini ohun lo won nigba te wa bi mama lere esun ti a fi kan yiyi o ni se pelu gbigbe gbogi oloro eje bi abe eje bi won ni mama wo pa eko ni o ninu gi ni bi tena ro won si eje bi abe eje bi pa ko ni mama soju mama o le soro eje bi abe eje bi won ni mama ndori kodo be ni tun gori oke mama eni a adorin odun ah ibi to ba ye ka ti gba ogbon ta ba gba ogbon be a ma dun ni jojo won ni jeje mo pe nti se adajo ile ejo ohun ye Friday Ogazi lo ba ni o da o o soro o o soro o
0: abi
1: wo wo ko ma mu o lo sibudo yi to ni sona ile ti nbe ni ikoyi na kokoko lo ma jaye fleri nbe won ni ogba bi akoko ba to won pada wa sile ejo yi nibi to ti wa gba idajo bo ti to ati bo ti ye loro ba di cut arise ba tele
0: afrika be ru olohun ah leni adorin odun
1: kilo to je kan
0: ra mo gbadun aye won ni won ba to ah omo seun
1: o lagba
0: o da je ka to lo si agbogba nko gbe miran won ni ohun kankan o to bi milionu meji omo orilede Nigeria na lo je wipe won gbe pelu kokoro eleyi ti ki je koju oriran garaga nigba ti won tesi owo iwaju won ni iwadi alagbara na lo so di mimo wipe ogoro awon eyan bi milionu meji to je omo orilede Nigeria ona ni wa ni ipele aisan ifoju ferefe to je pe won ko ni anfani lati ri kedere ni sugbon won o mo ri nigba ti o tesi waju nu atotunu re won ni egbe ileyi to je ti awa kose mose e to ru si itoju oju lawujo wa ni orilede Nigeria won te waju nu oro won wipe ogoro milionu meji omo orilede Nigeria ona lo je wipe won ni ipenija airiran garaga latari kokoro tin boju je e to se be to ti wo inu oju won nigba ti o tesi waju wipe awon eyan to bi 500 iyen 500 won ni awon ile eyan ti ji anfani anfani ta so nipa re yi hun ise abe lofe nipa ilana agbe kale egbe na won ni sugbo sa o awon irinse kan be e to je pe to bo wa ni arowoto lawon ile iwosan ijoba kakakiri won ni eleyi o le je ki awon se abi ohun ko rorun be ko si ma ya ni kiakia ti won le ni anfani lati fe oju won riran ni kedere nigba ti o pari atotunu re oni be ni ayajo ojo re o ti npe bo o be ni todun yi awon okorajopo ni ikorajopo ohun olululu yi Abuja ni o ti ma waye oni ton ba nkorajopo inu osu kesan oni ipade ohun o bere lati ojo keje oso kesan odun ta wa nibe o ni nbe la won o ti jiroro be ni awon eyan kan nbe tan ti se ikosile oruko won o ni be won mo je anfani itoju ohun le to si je wipe koda elana ayo ati itoju lofe na lo bade o ni ijiroro ati pade ni o mo gbina ya eyan ni ojo keji si ojo ikerin oso kesan odun yi ni lo ti Abuja nigba ti o se afikun atotunu o ni bo ti e je pe ekun idibo wa ni apa ariwa ati gusu ti orilede Nigeria o ni awon ni le waju julo o lawuju awon to ni ipenija kokoro ju ta nso nipa re ye o ni cataract to ba ti wonu oju won ise abe na loku o ni awon nurse na fe poju nipa ilana akosile awon to nje anfani itoju na o ni bo ti le je pe elekun jekun la won se sugbon sa nbi ti aisan won po si julo apa ti ewo onu orilede Nigeria lohun o ni ibe na ni kini ohun ibe lo wa awon agbegbo lo tun de o ni ekun ibo ti ariwa lohun ariwa ila orun o lo se be o wa lodo won awon agbegbe wo mi wo lo wa tun kan o ni apo oke oya lohun ti a ba lo ka fo si wewe o poju pupo nibe o ni tori na nko ajo won o ni tete lati ma nawo itoju ati atileyin sawon eyan ti won gbe pelu kokoro ariran dede eti nba ojo je oju we kefanu iwe iroyin the nation
1: o da ja wo iroyin eleyi tori pe o se lalaye pe awon afurasi ako nana to ni agbara o na ni mo ti se be egbemi lenu lori abule kan o abule awon ama je abule gala eleyi ti nbe ni ijoba abile ti borogo nipinle Niger ni won ni jeje mo pe isele ta so nipa re yi o na lo waye o leyin ti won kolu afin re latari bi o se ni o pariwo tototo ni o pe eyin te je afurasi ako nana to lagbara te je iko agbesumo mi ohun kilo fun yin o e wo abule tohun daada ohun o fere se yin be debi te mo wa da awon eyan be la mo won ni ariwo eleyi na lo tin ke si gbogbo awon eyan leti o leti si nso fun awon ose leto abo ti e dakun o e duro dede o ohun o fe ki awon karaba ni eda yi wo da ese won di ori abule todo to won won ni kilo wi be to si ni o ko pe ko jina o na ni awon karaba ni eda ohun ni olore kogun ba olori abule leti won si gbemi lenu eni eleni ogoro awon eyan to so lori isele na won se lalaye o pe lasiko igba ti olori ko lu afin olori abule na won ni an so nigba ti adodo re pe iwo so pe ka mo dodo ti e abule iwo atamo ara abule atabule ta lo ni gbogbo won awon la won ni yin ko fin to se o won lo nat mo so fun pe iwo so pe awo gbodo dodo ti e egbegun egbe oniyoro lenu ti e won ni koko ke ko wole won si se be egbemi lenu olori abule na won ni se wari olori abule te an so nipa re yo o na lo je pe omo iya kan na omo baba kan na lo je si eni ti se alakoso keji fro gbogbo to ni se pelu eto ogbe ati kebi o mo palu in lo lede wa Nigeria Aliyu Sabi Abdullahi ni ka so layo won na mo ilede wa Nigeria le to to meta dini adorin e to fi le South Africa se bugbe o na ni ati lafa ni ati pada wa sile baba la baba won bayi o won ni awon ta so nipa awon ye o na ni ogunle yin ni si papako ofurufu Muritala Mohammed International Airport eleyi tin be ni ilu Eko lasale ojoru Wednesday ni won ni baba ko yun ka awon mo ilede wa Nigeria to fi le South Africa se bugbe eti ati lafa ni ati sheri pada wale bayi won ni adojo niye o na ni won je won ni sheri awon bi metale ni adorin kan o na ni koko lanfani ati ko wale o le ti ijoba papo ilede wa Nigeria se atileyin fun ati ko won wale won ni se wari awon to sese de yi o na ni awon ekan le to lon sege ola fun ti won dite tan lati se ran lowo bi won se pada wa so ilede wa Nigeria lara won lati ri Ekem Ume Ezioke ati le Charles Mba won ni sheri bi ati nde bayi just lo re pade won ni papako ofurufu ni ba ni gbogbo yin e to lowo owo o owo re egberun lona 50 naira be ti nde yi e kokko mo fi soro ajija yin ke to bere igbe aye tutun won ni awon ta nso yi won ti wa gunle so ile de wa Nigeria bayi o se ti won ni okan won bale bayi o tori pe South Africa ta won ti nbo o yato soju na
19: kọlọrun oba ko saanu wa ni won ba belenja awo asipin ile ise olopa ni orilede Nigeria nko won ni o ti tu afurasi mewa kan lori esun ti an fi kan won pe ewa odaran o mu won lomi won ni opolopo awon dukia ti an ba lowo won won ba Lexus lowo won ba ero lewo lori sirise awon ero ti atagba igbalode ta mo si laptop won ni oba regede lakata won bakan na ni oba opolopo awon nkan jaboku mi lakata ko wa won be nigba ti won tesiwaju wi pe ise akanse ti le ise olopa lorilede Nigeria e to fi lo si toke ti le olulu le ti asmo si Abuja oni awon se iwadi alagbara be ni ototo agbegbe ototo ona ni owo sekun ofin lo ti to won le nigba ti o to teso iwaju ninu atotunu e oni bakan na tun ni o awon dola awon eyan kan kuro lakata won ko ajinigbe nipele Oyo olulu le ye Abuja ipinle ti Bauchi ati ipinle Samfara e ri pe abalaka tun so layo o na la tun ra fi bi ogbon ti atun jasiun ṣugbọn ipinle Eko en to je commissioner fun ise olopa awon lo lewaju iwodi alagbara e to n pe fun alaafia ati fifi opin si wa omo gboro be ni awon meru ku gboro bambam won ni an setan lati ka won le tan yanyan ni tibutoro ipinle Eko koja bi se ti ma roke lagbon ti gbanko gbe fun ti osun ni adupe lowo yin eyan wa ti erin pelu wa wakati kun oso e joko yala en sise lowo ajo riri ajo royin na ni ago meso ni owuro la ti fo tedo royin la wa yo gbe wa ago meji losan la o gba nko gbe kere ti e ago meta ni osan oni talking point le to pelu Michael Olatobosun ago meje ni asale oni gbagede oselu ni pelu kunle oma ni fowo se oloye oyo amen titi olaun tola ni alade laja loruko temi ye royin ni awo ko se re omo tan so tan so tan gburaye a pero ire omo lu abi wa gbogbo wa gbo nsa fefe lobin sa ti se tan oya eja lo pade pelu ibamu awon ilana wa egbe omo tesiwaju
1: ami o
19: ori yin o wa nbe
1: o da dupe adupe pe okun lowo eyin eyan wa ile tente le wa back to back nikan ni omo lu abi o ti roke foto ninu o ṣugbọn bo lola lojo e ti Friday a tun na ro e lago mesan ti futere orin ni o bo a di lago meji gba ko gbe o waye titi wa di igba na iya adini yin na ni o aminat adetun badmus on loruko temi motela yin ele to se be nkan momo o se dada
20: Balaba ni baba ori lori o ma je aji se bi oyo laari
21: aji se bi oyo laari
22: o so mo jere iwa topolo lo nlo

0: economically. Kódà tá a bá ní ká sọ̀rọ̀ lórí infrastructure. Àwọn developmental project lóríṣiríṣi tó yẹ kí ọ Nàìjíríà ó ti ní. Bí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn. Ṣùgbọ́n tó jẹ́ wípé a ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ rẹ̀ ni. Ṣáájú ohun gbogbo Kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ mi. Ojúlówó a ní ìka ìpèsèǹtà yín náà rí. Ẹ kàlẹ́ ọmọ Nàìjíríà sórí àkọ́tún ètò gbàgede òṣèlú. Aláwọn adarí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìṣèjọba tí ó ti bẹ̀rẹ̀ yìí látọdún 1999. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló gbà. Wọ́n ṣe tí wọ́n fi tì. Umar Musa Yar'Adua kọ́lọ̀n dẹlẹ̀ fi èèyàn rí. Ó ṣe tí ẹ̀ ó fi tì. Ó dorí ọ̀mọ̀wé Goodluck Jonathan. Ó lòun ọba tó kù nù ti olóògbé Yar'Adua. Ó náà dìbò lẹ́ẹ̀kan sí ó sì tún wọlé. Ó lọ́dún mẹ́rin ti ẹ̀ bẹ́ẹ̀. Kó tó wá dorí olóògbé Muhammadu Buhari. Òun náà lọ́dún mẹ́jọ ti tiẹ̀. Ó ṣe ó fi tì. Ó ṣe ere kò ṣe ere. Ó ṣe é dáa kò ṣe é dáa. Buhari ò sí láyé mọ́ báyìí. Ṣùgbọ́n wọn bá ń tó ṣe é lẹ̀ náà. Ọmọ Nàìjíríà ó mọ sọ̀rọ̀ nípa ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ààrẹ ti tukọ̀ ṣàkóso lọ́wọ́. Bọ́lá Ahmed Tinubu. Ọdún mẹ́rin tiẹ̀ náà mọ̀ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ mọ̀ rí. Wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún mẹ́rin tiẹ̀ náà ń tẹnu bodò lọ rí. Kí gan-an wá ni ẹni náà? Kí ni wọ́n ṣe? Ọ̀nà wo la fẹ́ gbé gbà? Tá fi já sí ojú òpó ibi tá à ń lọ gangan. Tọ́mọ Nàìjíríà ò ní yé kérora kò sówó kò sówó. Tọ́mọ Nàìjíríà ò ní yé kérora ebi ebi ebi. Àìrílégbé owó ejẹ́ǹtì ń hàn yàn lè mọ̀ lọ. Àwọn nǹkan tó jẹ́ pàtàkì tọ́mọ Nàìjíríà á lè lò sára rẹ̀. Ó wá jẹ́ nǹkan tí ó le gógógó. Kí lọ nà báyọ̀ ẹ̀. Ṣùgbọ́n ká tó rebẹ̀. Ìbéèrè ni wípé bí igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí. Alhaji Atiku Abubakar láàrin ọ̀sẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀ jáde débi wípé ẹni títún ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí i. Ó fẹ́ sọ̀rọ̀ láti pàṣẹ ọ̀rọ̀ Atiku wípé subsidy return yẹn báyìí báyìí ni. Ṣùgbọ́n wọ́n ní kì í kọ́nímọ̀ gẹ́gẹ́ kó gbẹ́tọ̀ fún ẹ̀mí. Àìsí ìtẹ́yín kálà àdọwọ́ bò ó. Atiku padà jáde bọ́nbọ́ láti sọ̀rọ̀ wípé àníṣe subsidy ó padà bí òun bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè yìí bí òun bá débẹ̀ pẹ́rẹ́ torí iṣẹ́ òun ò ṣe ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ ó han àwọn ọmọ orílẹ̀-èdè yìí lè mọ̀ kí la fẹ́ ṣe. Ǹjẹ́ yẹn ó tán ìṣòro wa? Ṣé ìpadàbọ̀ subsidy yóò tán ìṣòro wa? Ebi ọ̀pàgbà fọwọ́ mẹ́kẹ́ tí ọmọ Nàìjíríà ń kérora ẹ̀ àtàwọn nǹkan mí owó ọjà tó gbówó lórí gègé inflation ǹjẹ́ yóò tan bí? Ǹjẹ́ tiẹ̀ láwọn èèyàn kan tí a ti láǹfààní àti ṣàfihàn wọn wípé àwọn eléyìí o nígbà tá a fi ń lo subsidy gan tí a bá mọ tí ń pè ní subsidy ìrànlọ́wọ́ ni kò sórílẹ̀-èdè tí kì í subsidize nǹkan fún àwọn ọmọ ìlú ẹ̀ láti jẹ́ kó rọrùn. Àwọn orílẹ̀-èdè míì lè lóúnjẹ làwọn fẹ́ subsidize. Àwọn míì lè sọ wípé okay o housing ni bóyá ìyá ilé ló ń jẹ wọ́n ní orílẹ̀-èdè yẹn tí ó le kókókó fún àwọn èèyàn láti rílé gbé. Wọ́n ní ẹja wá means láti subsidize owó ilé fáwọn èèyàn débi wípé yóò rọrùn bóyá wọn ó ṣe àwọn ilé tí wọn ó kọ tó jẹ tìjọba wọn wàá gbé subsidy lé lórí láti lè jẹ káwọn èèyàn ó lè mọ rí léun rà tí ó lè rọ wọn lọrùn ó lè jẹ oúnjẹ oríṣiríṣi ó lè jẹ bóyá in tí wọn ń gbé wọlé o níjọba ó lóun subsidize fún wọn bóyá lílọ bíbọ ọkọ ó ní aráàlú la láti wo ipe tọ láti ibìkan síbìkan káwọn èèyàn ó tó lè débi tí wọn ń lọ kò sọkọ ìjọba lè gbé nǹkan kan jáde láti subsidize owó ọkọ fún àwọn èèyàn kí wọn kó ọkọ jáde tí ó lè mọ gbá àwọn èèyàn láti ibìkan wọn wàá sọ subsidy lé lórí ìyẹn ni ẹ má rọ̀ wípé bóyá orí epo nìkan ni subsidy ti ń ṣiṣẹ́ kò ságbọn tí wọn ò lè ti ṣe subsidy ìrànlọ́wọ́ níjọba máa ń fi ṣe fún aráàlú láti lè mú gbàdẹ wọn lọ́rùn ṣùgbọ́n tí ó bá wá di wípé irú ẹ̀ wáyé táwọn kan wá wò ó wípé ọ̀nà àti jẹ́ rèé ọ̀nà àti làwọn rèé in tó yẹ kó jẹ́ subsidy fún aráàlú lápàbẹ̀ education ẹ má gbàgbé ìjọba ń subsidize ẹ̀ tí wọ́n bá wo pàápàá ní tertiary institution tí wọ́n bá wo wípé bí funding àwọn ilé ẹ̀kọ́ gíga bó ṣe ń rí tíjọba ò bá subsidy lórí ẹ̀ ẹlòmíì àti lọ́lé-ìwé rẹ̀ ó nira o àti lọ́lé-ìwé ẹlòmíì yóò nira Damola Akanbi kílẹ̀ rò wípé ọ̀nà àbáyọ ǹjẹ́ ìpadàbọ̀ subsidy yóò jẹ́ nǹkan tí ó rọmọ Nàìjíríà lọ́rùn lóòótọ́ àti lódodo àbí ẹ̀rọ bẹ́ẹ̀ wípé ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Tinúbú gbé yìí bó pẹ́ bóyá yóò padà dé ọmọ Nàìjíríà lọ́rùn.
1: Ẹ kalẹ̀ atọ́kùnrin, ẹ kalẹ̀ gbogbo olólùfẹ́ ìkànnì ọmọlúàbí Splash FM 105.5.
0: Ẹ ṣeun.
1: Nílùú Ìbàdàn, akíyin pé ẹkú àjàjù látàrí. Subsidy tá a wá fẹ́ mú subsidy mi ò mọbi tí a ti mú ọ̀pọ̀ ààyè lẹ ti fi ṣàlàyé subsidy labala ètò wà níbi ètò ẹ̀kọ́ ètò wà níbi ètò ìlera ṣùgbọ́n subsidy tá a fẹ́ mọ́ jù ní ti
0: epo
1: petrol àti diesel
0: ìtọ́pọ̀ ọmọ nàìjíríà gan mọ̀ nu
1: ọ̀pọ̀lọpọ̀ èèyàn kí subsidy náà tún wà nídìí náà nepa
0: ọ̀pọ̀ ọmọ
1: and the issue of band A band B band C tí àwọn kan lọ gbé wá fún wa wọn fi ṣàkóbá fún àwa kan ni torí subsidy tíjọba ń san fún owó náà yẹn àwọn kan ní ń jèrè ṣé rí Alhaji Atiku Abubakar wọn rí sọ wọn ò dẹ rí sọ tẹ bá ní kí wọn dá ẹ fẹ dá subsidy padà báwo lẹ ṣe fẹ dá padà kí ni là ń tẹ fẹ gbà láti dá padà ṣé a tún ní láti padà síbẹ̀ àbí a ní láti padà síbẹ̀ wọn náà fẹ dá subsidy padà èmi kọ́ni tó ń fẹ béèrè ni pé subsidy tí wọn fẹ dá padà ṣé lórí petrol ni àbí lórí exchange rate torí subsidy méjì tíjọba yìí
0: yọ
1: tó dá wàhálà alẹ́ sílùú ò nìyẹn
0: exchange rate
1: and
0: petrol
1: ni wọn ti yọ subsidy méjèèjì yẹn tẹ wàá lẹ fẹ dá subsidy padà kí ni nǹkan tí a fẹ fi ṣe báwo lẹ ṣe fẹ ṣe ṣé kò tún ní create another elephant in the room tí corruption àwa tún wá wà more enormous more louder than.
0: bó o la ṣe lo subsidy tá a lò tán tí ààrẹ Bọ́lá Tinúbú gan fi ẹ̀ fi yọ.
1: Subsidy tá a lò
0: tán ìjọ ṣàǹfààní fún wa
1: subsidy tá a lò tán a padà sí tán but mi ò ní padà síbi ìtàn yẹn tó bá ti àwọn ẹgbẹ́ òṣèlú tó bá kàn kí wọ́n fẹnu wọn ṣàlàyé àárín yẹn now tẹ bá wo subsidy yẹn dáadáa ètò àlòtán tó lọ wọn ní kíjọba lè káwọn lè ṣèjọba nígbà tí wọn gbàjọba ní 2015 ni wọn gbé pin láti 99-97 naira wọn gbé lọ sí 150 something naira 134 gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ni wọ́n sún wọ́n yọ partial subsidy wọ́n yọ at a point ó bẹ̀rẹ̀ sí di pé tó bá lo òkè lóṣù
0: yóò lọ lẹ̀
1: ní oṣù bíi mélòó kan nígbà tí ìjọba èdè àwọn tiẹ̀ wá yọ ó wá ń lọ en bo
0: won da free tan
1: da free tan now gbogbo gain ti won vi nibe tan yan ba bere pe kini won fi se lara gain ti won vi be ni wi pe allocation to wole si states o ti increase both states and local government o ti increase now kini awon kan ti awon states ti se ti won se
0: iyan lo bi bi are bola tinubu ni fi ni ebi awon gomina yin le ri oro
1: so ali so pe kini awon state n se se won kan ko bridge bridge lasan ni abi won kan se levant project kini awon economic impact project awon lasting legacy project ti won ti se even to ba papo na ani lati bi awon na le kini won se si inflation because inflation ti wa ni bi almost 20 something percent lati 2023 o ti ko ni 20 to wa yen na o si maintain two digit yen na ni interest rate that we ti won ti ba na ni won si fisile si ko ja wale by basis point ti won fi yo ko
0: reflect lara lu
1: so ebi ti awon alu ti mo importance pe won yo subsidy yen lori petrol ati dollar oni wi pe the purchasing power of naira is nothing. Naira wa undervalued.
0: O yo letter.
1: O wa undervalued ko ni power ko lagidi. Ko ti e le ko
0: lati le jaraburabu.
1: Mi boya gan lo le se go meji. Agidi gan ni o fi se go kan. Te wa fufu, te wa le fe fufu meji ni sin yi. Edmond na anu 500. So gbogbo awon kan yen
0: to je nta se nra bi 50 naira tele.
1: To je nkan to wa applicable to common man. So to come on my back TV benefit, there is nothing. And then meanwhile, the Arizona job by you should at the macroeconomic level, which is the larger scale of economy. Economy was stabilized, what you do today. But meanwhile, boy, economy should do today. Shati wawa industrialized, shati ni engine to my power economy, eh? To yef mama wole. Shani, are there new spring of new industries? Do we have new cluster environment of industries? For instance, be if build a car and be okay or no cable and cluster companies, small scale companies, low and be shall in new cluster environment and small scale companies, yeah.
0: Because to spring up last spring up.
1: Because the microeconomy band develop to macro, to my major economy, say major economy to bad develop, to minor economy or bad develop.
0: To bag bira.
1: Go sing a so. And your subsidy.
0: Yeah, KKK ni o ran ni nla lowo.
1: Won your subsidy of yo si ma la bi en pe zero balance na ni. And kini awon nkan ti joba se? Ki se pe an ko le onje, aba an ko le gbafe, oni o mu economic development wa. O an so nipa industrialization. Ile se ta ma produce nkan, not service based company, in product based company. Then kini level of energy availability wa? Kini energy guarantee wa gangan ni Nigeria? She a ni energy to le serve wa lati run 24 hours economy across different parts of Nigeria. At least taba le run 24 hours economy in 20 to 25 states in Nigeria, we will be more developed than where we are. But unfortunately subsidy o ti show ko de ti show owe to se ni pe o ba o ja pelu iwa baje. Owe ti o se ni wi pe ara alu ti o ni ga ti o ni go lori nta
0: eja deja ti mo ba de lati ka apolo oja ala nfani ati tesi waju lori eto eku kale
2: Flash FM 105.5
3: Hey, good day greet
4: now everybody wey carry tom tom
3: we don't have traffic long queue or busy day
4: Lolele.
3: Ask for Tom Tom at your neighborhood store today. Tom Tom, breathe through it.

0: mo ki n kaabo pada si tesiwaju eto gbagede oselu e lanfani ati ma lo darapo pelu wa o li awon oju opo bani dore wa loju opo Facebook Splash FM 105.5 Ibadan Splash FM 105.5 Ibadan e ma lo sibe ki e gbianju lati comment igbianju ati comment yin lori awon nkan ta nso yi yo je ki awa no le lanfani ati ri kama wipe to eti dasi o inti esi so o na leleyi awon eyan to ti lanfani lati wo oju opo Facebook wa e seun pupo adupe lowo yin ina oni towo ti yin na lagbara lowo Olorun oranbo laipe laijina Adekule Adebayo Olamike omo omo ibile latapata ganga nbadan oloye olusegun ayankola e seun gbogbo yin la ki o egbianju lapa be na ke ma ba ni comment soju e lori ibi ti a wa fi oro ti o se ipadabo owo ranwo owo ri epo nje yo se wa lanfani abi o se wa lanfani akatara eyin ara ilu e je ka ti e mo sugbon ko to di be eto dibo si ipo gomina nipinle osun bawo lo ti se fe je leyin eto dibo ti won di koja post election violence opo gbale aman sabari wipe ko to di asiko bo ayi awon egbe oselu o ma jijadu mara won lowo jigigigigi lotun jigigigi lo si sugbon be m to wole ba ti wole on gbogbo saba mo simedo ategun alafia o ton fe le die sugbon ti pili osun ife yato niru asiko yi lẹyin eto odibo sipo gomina ti an ti kede ademola adeleke wipo wole rogbodiyan wahala lotun lo si ifemi sofo ntele nje ro wipe kini ati fe se pelu eto odibo gbogbogbo to nbo lona ni awon ipinle ipinle mi to je wipe eto odibo sipo gomina yo waye nbe awon ipinle ipinle mi to je pe won ti dibo saju sugbon ti won di ibo are ije ro wi pe ilana bo ba o pa bo ba ko bulese ni o fe foju won 2027 bayi damala akabi
1: ko si tuntun ko de si eti o tuntun situation ipinle osun o da yato die iyen ni
0: true o yato
1: but number the other issue be ni pe Nigeria as o ani love for violence
0: eru be
1: pre election violence post election violence in all aspects lati ni ife si nkan yen and ti abade wu dada ta ba lo wo history election in Nigeria awon election ti mo to ti mo violence wa o ti wa bi se ti 1966 abi 64 abi 62 63 election ni western region abi ti 1981 abi 83 ni western region even in northern part of Nigeria ni 2011 ngba ti Buhari lose election labe CPC
0: yeah.
1: Only violence to ti be jade same thing in 2003 nigba ti Kwakwaso lose election sowo Shekara ni Kano. So ki se pe Osun nikan ni violence ti ma n waye before or after election common identity wa ni ni Nigeria except with some respect to some states o ma n sele o le ma po ni so boy we want ni pe ta ba le eradicate a le mitigate ka ma je bi 1% of the violence
0: 2027 bo won o se eto idibo are ipinle osuna o si kopa awon eyan ipinle osuna o kopa orisirisi egbe oselu na won jade lati polongo obo kaakiri tibuto orilede Nigeria lati le fi manifesto won han wipe nta fe se ri bi ti ipo gomina ba ri bayi nipinle osun kilo ti fe je àbí ká sọ wípé okay o bí governor Adémọlá Adeleke bí wọ́n ti bóde wípé endorsement àwọn fún ààrẹ Bọ́lá Tinubu ni àti ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀sun ṣé ká sọ wípé on the same page ni wọ́n jọ wà báyìí.
1: Violence Ọ̀sun ó ní another undertone nínú ọ. Àwọn ẹgbẹ́
0: onímọ́tò
1: àwọn ni wọ́n ń jà o.
0: Ẹ mọ̀ wá gbàgbé wípé ẹgbẹ́ onímọ́tò ò ní jáde nìkan yóò ní nǹkan kan tí ó fà dání.
1: Ìjà alálẹ̀ ó fẹ́ common lọ́sùn. Ìjà alálẹ̀ ibi ìnilẹ̀ wa dé ilẹ̀ ìlú yóò débi ó fẹ́ common ní Ọ̀sun. So mo ṣàlàyé pé mo ṣàlàyé ni pé ó common yẹn. Ó fi yé wa pé ká wá ojútùú gbogbo àwọn ìjà tó ti wà ṣe tẹ́lẹ̀ ìkùnsínú ọ̀pọ̀lọpọ̀ wọn àsìkò election.
0: Torí ṣe mọ̀ wípé
1: àsìkò election ni wọ́n máa ń bá rìn torí wípé àwọn tó fẹ́ fa kínní náà wọ́n á máa
0: wọ́n ní interest.
1: Wọ́n ní interest wọ́n mọ̀ pé wọn ò ní fi bẹ́ẹ̀ tètè dáko àwọn pé ẹ̀yin lágbájá ni wọ́n ti lọ dá wàhálà lẹ̀ ẹ̀yin tàbí lọ́jọ́ bọ̀ mo fẹ́ aṣọ ènìyàn kan pé National Assembly election nípínlẹ̀ Ọ̀sun kò lè mú wàhálà lọ́wọ́. State Assembly election nípínlẹ̀ Ọ̀sun lọ́dún tí ń bọ̀ kò lè mú wàhálà lọ́wọ́. Ètò fẹ́ le jù ń bẹ̀ ó ní wọ́n ti dì ní bí ọjọ́ mélòó kan sẹ́yìn tó sì ti lójútùú.
0: Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀
1: ìtì máa ń ṣẹlẹ̀. Ó ṣeṣe ní àwọn ìpínlẹ̀ míì ní South bí báyìí ní North bí báyìí ní. Canopy election violence kó wà more heightened kó lọ sókè kádẹ̀tún ní post election violence lẹ́yìn tí wọ́n bá ti ní wọ́n ń kábò wọ́n ń dìbò wọ́n ń ṣe kinní kan series of things ló ti ṣẹlẹ̀.
0: Ẹ má gbàgbé wípé
1: ọ̀pọ̀ ọgbọ́n bí a ṣe mitigate tí ò fi ní ìṣẹ̀lẹ̀ mọ́ láàmọ́ dá.
0: Ẹ má wàá gbàgbé wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí tá a bá mẹ́nu ba ẹgbẹ́ àwọn onímọ́tò pẹ̀lú ẹ̀ ẹ rí i wípé ìjáde wọn ó sábà máa ń wà pẹ̀lú ètò ìdìbò àti ìkéde ìjáde ìbò fún ẹni yòówù tí igun kọ̀ọ̀kan bá fi ara mọ́ bí irú ètò ṣẹlẹ̀ lọ́sùn yìí.
1: Ṣẹ́rí kò kì í ṣe pé ó ṣàjòjì kì í dẹ̀ ṣe pé kò ṣàjòjì.
0: Ṣó yẹ ká máa bá a bẹ́ẹ̀.
1: Kò sí àlè fẹ́kù. A lè reduce ẹ ni. Ṣé rí the office of the governor agbára tí ó ń bẹ́ ń bẹ̀ àwọn tó bá ti understand agbára tí ó ń bẹ́ ń bẹ̀ wọ́n mọ̀ pé táwọn bá fi lé lẹ́ni tó wà ń bẹ̀ lẹ́yìn àwọn kò sí nǹkan táwọn ò lè dánwò legally. So ó rọrùn fún governor tó bá wọlé láti sọ wípé òun proscribe union because they are causing violence and cause security challenges so wọn a máa wọn wọn a fi ọgbọ́n mi kó àwọn tí wọn wọlé so oríṣiríṣi ọ̀nà wa so àwọn union yẹn náà wọ́n máa ń calculate ni ibo láti rí oúnjẹ jẹ ibo láti ní rí oúnjẹ jẹ so kò sẹ́ni tó ń du ìlú nínú gbogbo àwọn tó máa ń create violence yìí bí kì í ṣe pé àpò àsunwọ̀n wọn ni wọ́n ń du èèyàn ni kó mọ́ fi rẹ̀ lẹ̀ láti lò as instrument of destruction.
0: Ẹ jáde ká àpèlówó ọjà fún ẹ̀yin èèyàn tí ẹ pè wá 07069493000 07069493000 àti 07014475770 07014475770 àwọn nọ́mbà tí ẹ fi pè wá lálẹ́ yìí òun náà nìyẹn. Ẹ jáde ká àpèlówó ọjà.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ kó o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wò ẹ̀kan lásán aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Ìtẹ̀ méjì omi òróǹbó lẹ́mọ̀nì ṣíbí èdùkọ àti iyọ̀. kilo nko po kilo de ti ejo se ku gbogbo ile bayi
5: apopo si mo fi fun eyin mi ni o mo fe dabi e
4: gbagbe apopo yi Epsodent natural charcoal whitening toothpaste tutun ni o lo be ni se ki eyin re fufu lona adaiba pelu ohun ifoyin Epsodent natural charcoal whitening toothpaste tutun ase pelu eru adaiba ti o je ki eyin re fufu ati omi orombo lemoni ti o fo eyin re jile Epsodent charcoal eru adaiba eyin fufu dada.
6: Hey, good day, greet.
7: Now everybody wake, carry Tom Tom.
6: Whether na traffic, long queue, or busy day,
7: no lele.
6: Ask for Tom Tom at your neighborhood store today. Tom Tom, breathe through it.

ìdíje ti UEFA Champions League ìyẹn fún sáà ta wà ẹ bó bá ti ń di ọjọ́ kẹjọ ìyẹn nínú oṣù kẹsàn-án ìyẹn September 8th oní òmò gbìnàyà ìyẹn fún ti sáà yìí bákan náà bàbá ń sọ nípa gbọ́wọ́ iwájú eléyìí ti ikọ̀ ti Chelsea tó ṣe ìdarapọ̀ mọ́ ó ti gbá ìfigagbága rẹ̀ àkọ́kọ́ mò ń sọ nípa Danny Welbeck ó gbá ìfigagbága rẹ̀ àkọ́kọ́ ní èní ó dẹ̀ mi àwọn fún wọn a kó àṣálẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́ mi ìyẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà bákan náà ká máa kíra wa kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́yìn bá ti ń láǹfààní láti máa gbọ́ mi ìyẹn káàkiri àgbáńlá ayé ìkànnì splash fm 105.5 ilé funfun báláfẹ́lẹ̀lẹ̀ lẹ́ẹ̀bàdàn ààfin ọba muritala adébáyọ àkàndé mfr ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn kábíyèsí bàbá ààfin yẹn rèé eléyìí táwa ti gbé ń gbóhùn sí afẹ́fẹ́ ìyẹn lórí ètò tá a pè ní ìdán gangan ìdán gangan lètò níbi tá a ti máa ń mú àwọn ìròyìn eré ìdárayá wá lóríṣiríṣi àwọn àjàbalẹ̀ breaking news nìyẹn exclusive one lápá bíbílẹ̀ ti lè gbọ́ eléyìí tẹ́ ti lè mọ bó ṣe ń lọ lórúkọ olóòtú ètò yìí ọ̀túnba babatunde ọmọláwu alex ferguson ìyẹn agùntàsọ́ọ̀lù ọkùnrin ogun bákan náà dọlápọ̀ akíndàpọ̀ òun lọ lọ́wọ́ bọ́tìnì mi tí ó jẹ́ kẹ́ máa gbádùn mi yẹn fún ti tàṣálẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa àǹfààní ń bẹ láti wò wá lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti facebook ẹ tẹ́ síbẹ̀ splash fm 105.5 àwọn tiwa ti wà ń bẹ̀ yẹn náà exe òun ó ní òmò ṣe àfihàn wa ìyẹn lápá abẹ ó dúró tì mí gbágbágbá síkírú àyìndé ojú ìtèrè lórúkọ títí èmi ọmọ àkítíkorí ní ìgboro ọdẹ òun àkítíkorí wà ó yá pápá ká sún sọwọ́ iwájú ẹjẹ́ ń gba àárín gbogbo orílẹ̀-èdè wa nàìjíríà wọlé pàápàá jùlọ nínú àjọ ti nff nigeria football federation ìyẹn àjọ eléyìí tó ń ṣe kò kárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú gbogbo rògbòdìyàn eléyìí tó lọ ìyẹn nínú àjọ ti nff látàrí àwọn ìfẹ̀hónú hàn lóríṣiríṣi ní gbogbo áńgù làwọn ìfẹ̀hónú hàn ti ń wá eléyìí ló ń ṣokùnfà o tí ó fi dàbí ẹni pé àjọ yìí wọ́n túká ọ̀pọ̀ ló ti kọ̀wé fi ipò rẹ̀ lẹ̀ torí pé bá a bá ń sọ nípa rẹ̀ tí àjọ ti nff ìyẹn alhaji guzo òun náà ti kọ̀wé fi ipò ẹ̀ lẹ̀ mọ́jà gbọ́kùn síbẹ̀ bákan náà ẹni tó jẹ́ general secretary ìyẹn dr mohammed sanusi òun náà ti kọ̀wé fi pùúlẹ̀ ẹ̀mọ́jà gbọ́kùn síbẹ̀ ìyẹn gangan kọ́ níròyìn ṣùgbọ́n ẹni tí ó máa délé báyìí tí ó máa jẹ́ acting general secretary ìyẹn fún àjọ ti nff ìyẹn dr emmanuel ipemi dr emmanuel ipemi omon òun ni ó mọ̀ jẹ́ acting òun ni ó máa jẹ́ acting báyìí o as general secretary ìyẹn fún àjọ ti nff bí nǹkan ṣe jẹ́ nìyẹn bákan náà ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà iléeṣẹ́ ààrẹ ó ti pè fún àtúntò tó mú yányán ìyẹn nínú àjọ ti nff pé níbi tí nǹkan dé dúró báyìí bá a bá wo àwọn ètò eré ìdárayá yòókù ẹbí eré sísá ni bí nǹkan kan ni ìdàgbàsókè ń wà léyìí tó dẹ̀ jẹ́ wípé wọ́n ń ṣe dáadáa ìdí bọ́ọ̀lù aláfẹsẹ̀ gbáyìí náà ni nǹkan wà ibẹ̀ ni ikú ò ti ké bí eku o tẹ́yẹ ò ti ké bí ẹyẹ àtikọ̀ àgbà òjẹ̀ lọ́kùnrin àtikọ̀ àgbà òjẹ̀ lóbìnrin tí wọn ò ní láǹfààní láti kógojá wọnú ìdíje ìfẹ́ ẹ̀yẹ àgbáyé ìgbà yín náà ni iléeṣẹ́ ààrẹ torílẹ̀-èdè wa nàìjíríà yẹn lábẹ́ ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ti jẹ́ kó di mímọ̀ yìí pé àtúntò eléyìí tí yóò mú yányán wọ́n ní kó wà ìyẹn nínú

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi ibo gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọnà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ilájẹlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn.
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Mo ti Káàṣì ẹ̀.

0: mo so idi to fi gbodo lowo mo ni meje ni ma so mo ti so kan lanu ikan mi mo tun fe mu loni elekeji ni pe it is your prosperity that kingdom projects can be funded. It is your prosperity that kingdom projects can be funded. Enikan ni ki le so yen ninu iloro ninu owo ti e ninu igbedide re njo je mo pe ibe lo ti le dasi si olohun eyin woni ma wu ke dasi si olohun iwu ko dasi mo fe pase si oni loni eni to ba je aje sefu to je aje yo ni ma rowo yo sisi oluwa aje n fe le ikun di dasi si olohun o ni nkan se pelu bi to wa ni aye raye enikan ni e sa wu bibeli lo so be nu we Matthew e to isura yin jo si orun nibi ti ipara ati kan ti kan ti o le de iyan tumo si wipe bo ba dasi si olohun o se le fun aye raye ni a o gba ere re lojo ti jesu ba de o nta se folorun ko gbe afipa mo sorun ni ti en ba si o ti elomi se le ni orun ofo ni nbe nbe fi owo mejeji saya ma rowo yo sise oluwa in the name of Jesus Christ sa mo le fi gbogbo enu so ki n to di ori radio ile to ye ki n fi ko ile oni mo gbe ta ki n to di ori radio be si mi ti mo n lo ni igba kan oni mo gbe ta ki n to di ori radio awo gba mi ni nkan pupo olohun ba n gbo ase ko si ti olohun le gba lowo mi eniyan ti oni da pada so idikeji to fi gbodo ni oro ni pe it is your prosperity that kingdom project can be funded. Ninu iloro ti e on la fi le gbo bukata ise olohun awa gbo mi to ba dasi oluwa seun bo ba dasi olohun yo gbe elomi dide baba adeboye mo so when ni plus you the work of god continue and minus you the work of god still continue oni pelu re ise olohun lo bo ba si lo dasi mo na ise olohun lo ko sa fi pase ko si se nikan ti o foku si olohun and je wa fele ikun every child of god to be passionate about the kingdom of god to extend it to enlarge it to support it and to propagate the gospel enikan ni kin woli wa wa so gbogbo omo olohun lo ye ko ni itara bi ise olohun se mo lo waju awon kan be ti won gbo mi lowo bayi pana pana ni won inu won ki dun nigbati awon eyan ba nbo gbogbo ba se nwa su ni nsin in ba won nu je ni sadusi ni o enikan ni ki won pe sadusi the people that always sad to see farisi la won kan the people that always far to see farisi sadusi so be si lara won ya gba kan inu won dun gbogbo igba ti omo gbo baba mi in temi na ni mo fi support si afefe o wa le dasi ki bukun yo mo di agbon gbe aje n bi oni question ilu lowo re lodun ninu ise tolohun eh so mo ojojumo la se program every day lori radio ki so kuta la nsan moto tori ti rin loju titi epo nilo eje sari yale agbara ase gbogbo ija gbogbo awon lasigbo ti mo sele ninu idile aso si lo fa esa ti obirin ti oba rowo gba lowo oko yo mo ri fini bi obirin oba rowo gba lowo oko o le sese kuse gbogbo eyin to e gbo mi e da owo yin mejeji de igana o lo mo bukun mi eleda bukun ise mi ki n le dasi ise iwo olohun ki n le toju awon omo mi mo so lana bi eniyan ba lowo omo ti talika ba bi irinse olowo ni mama oni fomo re singba oni fomo re seru oni fa awon omo re lady lali lowo in the name of the lord mi ni wasu meji iwasu akoko ti jesu olugbala mi wa wa ninu aye ni Jesus says I am already anointed to preach the gospel to the poor mo wa mo di ti jesu fi koko wa wasu fun awon otosi eja lo sinu abaji gan ninu oro ti ya isole
1: oruko mi bosede yusuf mo lati bojija mo jo ijo yi ni gba wole ikoro
2: igba wole
1: ikoro
2: sọlẹ.
1: Ọjọ́ tí mo kọ́kọ́ wá síbí, ọkọ mi ló kọ́kọ́ mú mi wá. Ibi báyìí bí egúsú ni. Mo máma lọ kọ́kọ́ lead prayer ǹjọ́ yẹn síde. Bí mo ṣe rí yín lọ́jọ́ ni mo bá níra. Dádì ọmọ ti lọ, ó ti lọ sí ìjọ àwọn 419.
2: Ó ní sẹ́mi mọ̀jọ 419.
1: Mo ní kí lọ wá síbọn sọ nínú ǹjọ́ bí mo jókòó sí lọ́jọ́ yẹn ni. Màmá yẹn ẹ wá pe orúkọ yẹn jáde níjọ́ yẹn pé àkọ́bí ọmọ kó jáde ó ń ṣe bíríkìlà. Mo wá sunkún lọ́jọ́ yẹn pé sẹ́yẹ bí ẹsẹ̀ yẹn kákọ̀ọ́bí ọmọ ó ṣe rí nìyí. Màmá yẹn wá ní arábìnrin mọ́ sunkún mọ́. Ìjọ yìí ó ti débi tí ayé yóò ti táyé yìí ti dá.
2: Sẹ́mi mọ̀ sọ bá.
1: Màmá tó jókòó sí mi lẹ́gbẹ̀ẹ́.
2: Ókè ó ní ẹ mọ́ sunkún mọ́.
1: Ó ní tata ti wá sí ìjọ yẹn pé gbèsè ayé yóò ṣẹ́ǹjì. Ọmọ tó gbà wọ́n dé bí ní ti ń fáwọn ló ń jẹ ní ìsinyìí. Mẹ́ẹ̀ máa fún mi níjọ́ náà. Nígbà wá jáde, àtúpàdé ń tàn, mẹ́ẹ̀ tún bá mi sọ̀rọ̀ pé máa wá. Wọ́n sọ pé bóyá ìjọ kan kinní kan, mo ní mo ti gbà sáà pọ́n láti gbà yẹn. Débi pé mo wá rí changes nínú ọjọ́ yìí. Ayé mi jíra, ayé ọkọ mi jíra, ọmọ mi jíra.
2: Àwọn ò sì fọ́ wa náà yín.
1: Ẹ fọ́ wa náà mi ẹgbẹ́ ẹ̀kan lọ́wọ́ níjọ́ tí mo ti wá síbí.
2: Ẹ sọ.
1: Wàláì.
2: Wàláì.
1: Ibi tí ọ̀rọ̀ yín máa gbẹ́dùn mọ́ mi nú ọjọ́ tí mo ti dé síbí yìí. Mi pè mọ́ lọ sẹ́kọ̀ọ́ rí gbà tí ìjọ ìjọ yìí. Mo máa lọ sí Èkó lọ ṣọ́ọ̀gù ni.
2: Ẹ lò èpò.
1: Tí màá lọ ṣiṣẹ́, mo lè gbóyún nù lọ lọ sí Lẹ́kọ̀ọ́ tí màá lọ fi wá owó ṣẹ́. Látìgbà tí mo ti wá sí inú ìjọ yìí bàbá mi o, ebi ọ̀pá mi mọ́. Mo tún ń rí owó.
2: Mbọ̀ náwó ẹ, o ti dé bí kan sí àmì kó o gbé tó àmì mọ́, kó o gbé mi, ebi ò ní pa ọ́ mọ́.
1: Mo tún wá dé síbí. Ẹ fún wa máa ń bá wa sọ̀rọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ bá ń ságbèrè tẹ́ ẹ̀ yànlè kí n tó débí. Mo máa ń ságbèrè tọkọ mi gan sì ká mi ní ọdún náà.
2: Ọkọ yín ka yín.
1: Bẹ́ẹ̀ni tó ká mi tá ni yá pè mí lórí fóònù. Bọ̀gbà tí mo wá débí ayé mi wá yí padà.
2: Sọ̀ǹgbọ́ sẹ̀ǹgbọ́ o sẹ̀ǹgbọ́.
1: Mi wá ṣe gbogbo nǹkan bá mọ́. Mi ṣe gbogbo nǹkan bá yẹ máa yé mi yíra. Gbogbo nǹkan mi lọ déédé. Débi wípé ọjà tí mo tún ń tà yìí mi rẹ̀sẹ̀tì ẹ̀yọ́ náà bí tí mo ti rí owó. Tí mo tún fi padà sí oògùn pa tí mo tún fi ń ta Redmade. Ṣé ayé mi wá yí padà tí mi ò wá lọ kiri búrẹ́dì Lẹ́kọ̀ọ́ mọ́? Tí mo wá darapọ̀ mọ́ ìjọ Ọlọ́run òjijì. Ṣé ayé mi wá yíra ayé ọmọ mi yíra tó wù mí ni mò ń jẹ.
2: Kí tó wù yín lẹ́ ń jẹ báyìí.
1: Bẹ́ẹ̀ni.
2: Ṣé ìgbà tẹ mọ́ ṣàgbèrè owó òtútù náà ni?
1: Bàbá mi, ìgbà yẹn kì í ṣe pé mo fẹ́ ṣe ọkọ mi ló jẹ́ kí n ṣe ń gbà yẹn. Kò kì í wálé a lọ travel kò ní wálé kò ní fowó oúnjẹ lẹ̀ ń bá.
0: Sọ ń gbọ́ nǹkan. Ẹ̀yin ọmọ Ọlọ́run sóòsùn àbọ̀ ń bá wa fọ́lò. Ẹ jẹ́ mi ṣe báyìí. Olúwa ní kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá kẹ́ ẹ gbé omi pàdé mi lórí YouTube àti TikTok àti Facebook. Láàárọ̀ kùtùkùtù lọ́la ní aago 6:30 wà á fojú kàn mí live neat and direct. Ọdẹ́kúnlé Epaphras wòlíì lórí afẹ́fẹ́ orí mi kàn lọ sí Ọdẹ́kúnlé Epaphras wà lórí Facebook wà lórí YouTube. Ẹ fọ́lò mi. Aago 6:30 6:30 ẹnìkan ní kíni ìdí òní ìlomi wá pé nọmba 10 ọ dájú òní tí àwọn ọ̀dọ́ ń ṣíde ìpàdé wọn omi 10 màá wá sọ bá ṣe ṣe nǹkan sí àtijọ́ tá a lò nígbà tá a bá dórí Facebook tó ọba síbẹ̀ òní gbọ́ information yẹn o ẹ mú gbogbo kò sí ètò lè connect mọ́ lórí gbogbo àwọn social handle yẹn ìbá ṣe TikTok ìbá ṣe YouTube tí ẹ dájú ìbá ṣe Facebook bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run omi nọmba 10 ẹ wà kí ìwá lásán sà a ti ń gbàdúrà sí omi yìí ó pé mẹ́wàá báyìí. Gbogbo èèyàn mo fẹ́ kẹ́ ẹ gbọ́nra mo fẹ́ kọ́ gbọ́n òsì dálẹ̀. Àṣetí èèyàn ọba tọ́jú aya àṣàyà lè ṣàgbèrè. Àṣetí èèyàn ọba tọ́jú ọmọ ọmọ lè dàṣẹ́wó. Àṣetí èèyàn ọba rówó ọkùnrin gan lè dadigunjalè. Àṣetí tó jẹ́ ìyàwó ọ̀pọ̀ ń ta àṣòsì ni. Ẹ̀mí púpọ̀ àlùjẹ̀nu ni òsì. Ẹ jẹ́ sọ́bà ìgàn pé àṣé àwọn ẹ̀sẹ̀ kan onímọ̀ bá ohun tí wọ́n ń pè ní òsì rìn. Bí èèyàn bá ya olòsì jù wàá máa dá àwọn ẹ̀sẹ̀ kan. Á nira fún olòsì gan láti déjọbọ̀ ọ̀run. Gbogbo ẹni tí ń wàásù fún ọ pé wọ́n ń wàásù bó ṣe lọ́rọ̀ wọ́n ń wàásù bó ṣe dolówó. Ẹ̀jẹ̀ akólàpọ̀ lẹ́kọ̀ọ́. Ìtọ́ sọ ìyá ìdálágbèrè. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Gbogbo ìwọ pásítọ̀ ìwọ náà máa gbọ́. Ó ní pé ọkọ rẹ̀ kò ní sílé kò ní ọkọ náà dọmọ sá lọ ni ìgbà tí ò sí nkankan fún ọkọ iná òun náà ya dọmọ ṣe bí ẹni pé bíbélì sọ pé ìnira ìmọ̀ ń mú ọlọ́gbọ́n èèyàn sinwin ni can you imagine mọ̀mọ́ wàá gbanra nù ní ìsìn ewu look at some scenes that have connection with the life of poverty when you are poor your sin ẹsẹ̀ rẹ gbẹ̀ngbẹ̀ngbẹ̀ báyìí àìlówó náà ni mọ́ jẹ́ èèyàn lọ sògùn owó mo rọ́ ọmọ kéńkéré tó lóun fẹ́ sògùn owó ọmọ lókù tí ò tí ì rí kí n tó bá mú àìlówó òun náà ni mú kí ènìyàn mọ̀ ṣe yàwó káàkiri àìlówó ni mú káwọn èèyàn ṣaṣẹ́wó àìlówó ló mú didi sónà lídà ṣọ́ọ̀ṣì lọ digunjalè àìlówó onímọ̀ọ́mọ̀ mú àwọn ọmọ kí wọ́n lọ mọ̀ ṣe rán dẹrandẹ káàkiri olùfẹ́ mo fẹ́ kọ́ mọ̀ọ́mọ̀ gbanra nù bí mo ṣe fẹ́ pàṣẹ mo wọnú jìbòjìbò àṣẹ lọ lónìí mo bu ẹ̀ṣẹ̀ tí ó sì ti fà sí ọ lára wà fún òkè táwọn kankan ọmọ tí wọn dá mọ̀ látòní lọ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ jábọ́ lórúkọ jésù jábọ́ lẹ̀ ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ sí ayé ọkọ obìnrin a lọ kò ní fi nǹkan kan lẹ̀ ìyẹn ó sì fẹ́ tọ́jú ọmọ so o náà ní choice ju pé kọ́ wá alternative when your life is full of poverty you will look for alternative tí ènìyàn bá ti ń ya olùsì jù yóò wá ọ̀nà àbáyọ òun ló fi jáwọn pásítọ̀ kan àìlówó náà ló sọ wọ́n dìdàkudà oníjẹ wọn mọ parọ wọn wá dúró níwájú èèyàn olúwa ní kí n sọ fún ọ pé kú ń bọ so ò lè rí 50,000 ká ẹbẹ ọsẹtò òsì náà ni òsì ni òsì ní jẹ kí pásítọ kọ sọ pé n tó kàn ní ìsìn oníkọ wọnú ẹgbẹ awo ó lárùn ọpọlọ ó fẹ ìtọjú ńlá ẹni bá pé jésù jésù tó tún ṣe yépayépa ó lárùn ọpọlọ agbára wo ní bẹ nínú àwọn agbára wẹwẹwẹ. Ẹ̀kan ló sọ ẹ̀mejì ni mo gbọ́ pé gbogbo agbára ti Ọlọ́run ni. Nígbà tí n ti gba Jésù mo mọ̀ ṣùgbọ́n nínú rẹ̀ mo discover pé ogún mi ń bẹ nínú ẹ̀. Bíbélì ní níwọ̀n ìgbà tí àjọ̀gún bá wà léwe kò yàtọ̀ sí ìránṣẹ́ bó tiẹ̀ jẹ́ pé Olúwa àwọn Olúwa ni. Tọ́ ọ bá dàgbà nínú Kristi ogún rẹ lè máa wá sọ́dọ̀ ẹlòmíì. Jésù ti di tálíkà kalẹ̀ bá di Ọlọ́run. Ìdí kejì tó fi gbọ́dọ̀ di Ọlọ́run ni pé kò lè máa náwó ṣiṣẹ́ Ọlọ́run. Gbogbo èèyàn ni ọ̀dà ṣiṣẹ́ Ọlọ́run. Oṣù tún ti ń parí lọ àátún sanwó àwọn rédíò stéṣàn kì í wá ṣàfipá ṣe o torí pé ẹni tí ń ṣe bí òkú òní di àrò a ti wà lẹ́nu ẹ̀ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò fẹ́ẹ̀lì wa lẹ́ẹ̀kan rí mo máa ń sọ nǹkan kan pẹ̀lú gbogbo ìsọkúsọ ayé tó bá ṣe ìmọ̀ èèyàn lélẹ́yìí sà yóò ti dasán bẹ́ẹ̀ ò ṣe ń fẹnú kùn jọ yìí tí ò ti ní kú tipẹ́ ni ìmọ̀ èèyàn kọ́ bíbélì ní bí ọwọ́ bá wọwọ́ bí inú konú irúgbìn ọlọ́run ṣe é fàtú ọ̀rọ̀ ìyá yìí ló lídìí mi lọ́bẹ̀ mo bẹ̀rẹ̀ sí hétì òsì ajé ń sọ fún ọ tó bá ṣe pé pásítọ̀ tó fẹ́ràn òsì ni ọ tó gbàgbọ́ pé béèyàn bá wọ mọ́tò ńlá tàbí tó ní owó tàbí téèyàn bẹ nínú chọ́ọ̀tì ẹ pé èṣù ló ní mọ̀ báyìí bíbélì tèmi sọ nínú ìwé jákọ́bù gbogbo ẹ̀bùn rere ó wá láti ọwọ́ bàbá ìmọ́lẹ̀ nínú ẹni tí ò sí àyè níke tàbí àyídà kankan nú ẹ gbogbo ẹ̀bùn sọ dá láyé ọlọ́run ló ní dáadáa níbẹ̀ nu ọlọ́run god good tó o bá yọ good tó o bá kọ́ lè o lè yọ god jáde nú ẹ tó o bá kọ evil lè o lè fi dí sí kó di devil ẹ jẹ́ máa gbọ́rọ̀ mọ̀mọ́ yìí.
1: bọ̀ǹgá tí ayé tiẹ̀ náà yíra ó ayé tiẹ̀ náà yọ̀bọ̀ náà gbafẹ́ fún gba kọ́ńtrátì ó náà ó ra ń jẹ́ lé kò sí tí mo nídìí tí ò ṣe fún mi gbà.
2: kí n lo tún fẹ́ gbọ́

0: ọkọ ènìyàn.
1: Òwì bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ alágbára ńlá ti gbèbè tó ga.
0: Wọ́n á tún rọ́ta oníṣòwò lọ́yẹ̀.
1: Ọba tó lè pa ọba tó lè jí.
0: Òye lọ́lọ́pọ̀ ọmọ fún ẹ̀yẹ́ máa wẹ̀.
1: Kódà ọba tó lè já èdè ọba tí tú ìdè.
0: Ẹ̀wọ̀n lálẹ́ òní lọ
1: wọ́lá. Ọ̀pá kan jí kan lò kan pa.
0: Ìwà
1: wẹ́ lálọ́pọ̀ máa mọ́. Ìbàrẹ̀ ilé Akọ́dátayé aṣẹ̀dá àtọ̀run. Àrí ìró àlá. Ẹ̀rù jẹ̀jẹ̀ níyín ní gbogbo lẹ̀kílẹ̀. Ìjẹ́ lórúkọ aṣèkan mákùn. Ẹlẹ́bùrú òkẹ́ tó bá sì gbojú ilé kẹ́ni kò sẹ́ni tó le bi Elédùà. Lórúkọ adániwáyé mo ṣe ń kìyìn káàbọ̀ sórí ètò fún tàákò yìí. Pápá jùlọ gbọ́ ọmọ kóòtù òjire. Fáwọn tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀ka àlẹ́. Fáwọn tó wà lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé káàkiri. Yàtọ̀ fórílẹ̀-èdè yìí. Mo kìyìn ẹ kú déédé àsìkò yìí. Ẹ kú bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí yín bẹ̀ yẹn. Aburú òní kẹyìn aburú òní kẹni kọ̀ọ̀kan ti wà náà. Àárí lẹ fi jáde kúrò nílé tẹ fi lọ sókè ìdálẹ̀. Tẹ fi wà nílé àjòjì. Àìní rí òní jẹ́pin ẹnì kọ̀ọ̀kan yín. Mo kí gbogbo ọmọ Nàìjíríà. Mo kí wa mo yìn wá. Ẹ̀ka àbọ̀ sórí ètò. Ẹ má wàá jẹ́ ń tàn yín. Ìkànnì tọmọlúàbí rèé. Splash 105.2 FM The Integrity Station Promoting Right Values. Lórúkọ àwọn lọ́gàlọ́gà níkànnì yìí. Pàápàá jùlọ àwọn àrùn mẹ́ta tí kìí dọbẹ̀ nù. Àwọn tó jó lóòótọ́ ètò yìí. Bẹ̀rẹ̀ lórí ọmọọba Túndé Ọláwọ̀. Ọmọọba Ṣẹ̀wọ̀n Màkìọ́lá. Àtọmọọba Kúnlé Ọmọ ní fowó ṣe. Lórúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìlèmí Lúpọ̀nà Ọmọtìjàní kì í káàbọ̀ sórí ètò fún ta lẹ́yìn. Dr. Lúpọ̀nà Ọmọtìjàní. Ìjẹ́ lórúkọ Dọlápọ̀ Akíndàpọ̀. Ìjẹ́ àmójú ẹ̀rọ. Mo kì í mo kì í. Yóò máa jùṣe fẹ́nì kọ̀ọ̀kan wa. A wà lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Ìyẹn ti iléeṣẹ́ yìí. Facebook page ti lè ṣe ilé-igi Splash FM. Ẹ láǹfààní àti máa wà live and direct. Bákan náà lẹ́ láǹfààní àti máa wà lórí ìkànnì TikTok. Ìyẹn ti Mr. Talent. Mò ń bọ̀ mi ò tí ì dé. Ẹ jẹ́ àṣẹ báyìí kó lè bá àyá. Ìránṣẹ́ Ọlọ́run aláìwòlé ọ̀gíní mo kì í káàbọ̀ sórí ètò fún ta lẹ́yìn. Àti gbogbo àwọn tó ti ń wọlé ẹ̀kọ̀ọ̀kan ìjejì. Ẹ bá mi ṣe àprógrámù náà. Ẹ pin kó kálé kó kákó. Ká tún jọ jàǹfààní ìtàlẹ̀
0: yìí.
1: Ẹ jẹ́ ìyọ̀ǹda fáwọn èèyàn mi tá a jọ wá sódò tò ní kọ́ kí ogun ilé ẹ̀kọ̀ọ̀kan ìjejì. Lẹ́yìn ìgbà tán bá kìí tẹ́ka wá gbára kà sí dà. A tẹ̀ síwájú. Ọyá ẹ bẹ̀rẹ̀ sí kí àwọn ará ilé ẹ̀kọ̀ọ̀kan.
2: Ẹ̀bẹ̀ lè tọkalẹ̀ sílé fún Bọ́lá Fẹ́lẹ́ Lẹ́m̀bàdàn. Ẹ káàbọ̀ sórí ètò yìí ètò ẹ̀yìn àjọ ìdákùnrin ọba Lúpọ̀n ọmọ Tìjáni mo tádọ̀ lóko tí mò ń jẹ́ ṣé ìlú ọkọ̀ ọba mi tẹ̀ máa sí àlùmádání. Mo ní àbùkù onídìí ọkọ̀ kó tó lè kàyàn bẹ́ẹ̀ ni ọ̀ nídìí eyín kó tó lè jẹ̀yà. Àtẹ̀yìn àtàwá à ní káàbùkù àbùkù ò ní kàn wá à ní jìyà ìyà ò ní jẹ wá. Ẹ ṣeun tẹ́ǹtẹ́ ti sí wa.

0: láì fọ́rọ́.
1: Ǹjẹ́ Túnkú Ajálẹ̀ jákèjádò àgbà ńlá ayé gbogbo ibi tọ́wọ́ já ti oyin tó wà ìrìn àjò ẹ̀dá tó bá tún fẹ́ dé lálẹ́ tòní a tún ti dé bá ṣe dé àti wá bá ṣe wá àwa láàmọ̀ wá ẹ̀yin náà láàmọ̀ bá àwọn àgbàlagbà ti wà níkàlẹ̀ wọ́n tún ti mú tuntun wá kódà tọ̀sẹ̀ yìí yóò tún húwẹ́ nítorí pé yóò tún la.

0: to mo ki eyin yen wa leyin igba ta won yan mi ti ki ogbo ara ile ti won ti ki wa nile yi ti won ki wa loke okun won ki awa ta gbe ede yoruba ati awon ede miran na to je alamulegbe wa ton nife si to yi dabi nkan gbogbo yin la ki kaabo sori eto te nife si eto ere itada ni waye ma ngbera ase re pelu anu re ma ngbera kuro lati inu kulu ikani tomolu abinile badan ni ayin yo si rin kaakiri gugu agba laye lati so mara yi lore iyen lojo kejo kejo bi ile oluwa o se o
1: ija pa ologbon ewe bi ija wara ile le riwa
0: koda mo ki gugu awon yen wa to tin wole soju opo olarin waju mi ki omo ibile latapata ganga nle badan omo ba mola lara pe Princess Afeji soro oye kasola bakari bolanle imafu ji e peter aye gba mi ayodele o ma dupe gan ma ni ba mi lo si ose le mu a oso aworan ayo ile ite wo si omo tija ni lorun iyen no platform lohun aye gba mi ayodele baye ba nje aye bi igba ba nje igba eyin ati gbogbo wa latoke dele a ni ba won wo so fonu aye oro ti jade ase si tele be lawo lesun gbogbo abi amo to bo wa sami eyin na oni mo sare omo o dupe o o si mo lore tara be la ma sun si waju were de were awon yen tin wole soju opo mo dupe lowo yin amusa amusa olufemi olaiwola mujidat seriki ogundepe seriki olopolo oye kasola bakare ile awo lupona mo tijani ki gbogbo yin e seun te wa nbe olore tijani fati kaabo sori eto adani waye ko ba mi duro te niko kan yin na adewale adeleke se Bola le ti la yo akindeyin o dupe o wa si u busare olayi wala mujidat mo ndupe lo gba won to ti wole ni baba gbe elesi meta mo ri nbe do dada oje ta yo top messi se ba mi
1: aroye ni wo se la aroye
0: kaabo soja toni gbogbo awon ti won sire lose to koja to si muse o ma dupe lowo yin eni olorun mo kan mo mo pe sori eto yi won si mo mo fe gbon ranse sawon awon agbagba won ti mu leri yen se o alaja fola alaja kodija fola ke adediran o ki yin o alaja mu ibata adedoyin eh abi ero olorun Lamid Lukman lati orilede France awon ni good morning oba onisi ara iyen tumo si pe owo daji kutu ila won wa lodo ti won aro ina wa bayi Kamoru Adeyemo lati ilu Oyo to kamo pe wa lale jumo
1: alaye ni o se wo
0: oluwa o se
1: aye wu mi e si ma gbo
0: Ogunmu Iwa Ademola Nurudeen Akinkunmi
1: o
0: imole mi re o sanwai na de lo ara to ba ri be ngba na eja gbera tose to koja lo le ri te nwi a tun ni course lose yi lati gbara yile ka tun ki eledumare fun awon ise ara to n tara eto yi to n gbe kale sinu aye bami mo ki yin o omo ba adetunji alaafi ara yin oni di fiafia mi ni fi n sawati inu aye omi ara eje ara o bere si gba akotun bee ni kori fe nikankan wa naa isan ara ateje ara wa ati gbogbo eya to n be lara kaluku kristiana abeni ya wa niyen o fasiko ibi eledumare gbogbo ẹ̀yà ara wa pátá ò ní kọjú ìjà sí wa kò sì ní re léde wa mo ń kíyìn ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ má bínú alright tó bá rí bẹ́ẹ̀
1: alright.
0: ẹ já ṣe báyìí kó lè yá torí pé ká lè bá fi àwọn fà nílẹ̀ fáwọn yẹn wa tó wà lé kó lè ti darapọ̀ mẹ́tò mú bọ̀.
2: olóṣòwò gbogbo ẹ̀dá kan lè máa tiraka.
0: statement of fan. níkì tó máa dọwọ́ yìí láàárọ̀ lálẹ́ yìí. statement of fact. tàbí ṣùgbọ́n ò sí. lórúkọ gbogbo àwọn àgbààgbà àwọn admin tó dúró dáadáa ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá nílé lóko àtàwọn tí ń bẹ lẹ́yìn odi a tún declare ẹ̀ lálẹ́ yìí tàbí láàkò yìí iye méjì ò sí mbẹ̀ ìyẹ̀jú lásán ni tọmọ èèyàn bó ti jẹ́ pé ìyẹ̀jú ni tàgbé adániwáyé ní mukishu ó ta kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ ò sí fọwọ́ ọmọ èdè èèyàn kan bí tí òkó kéré mọ́ ká wi bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kó jẹ́ bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ lẹ́sìn ọlọ́ọ̀ nìkan ló nìyẹn lọ́dọ̀ ṣùgbọ́n adániwáyé ò kì í ra ìgbìyànjú ẹ̀dá láre gbogbo tá a bá gbìyànjú lórí ètò ìrìn àjò ẹ̀dá ìyẹ̀jú ni má gbàgbé o àṣẹ ń bẹ lọ́wọ́ adániwáyé nìkan ṣoṣo ẹnìkan ò sì lè ṣe tán nínú ayé kálukú ṣe wọn bá ta bá yọ̀ǹda fún kó ṣe láàkó tí ẹni ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ elédùmarè pẹ̀lú ìtàn ayọ̀ tó ń fi wá kọ yìí kò mọ́ra lálẹ́ yìí tàbí láàkó ìmọ̀rọ̀ àsìkò tó wà lọ́dọ̀ tiẹ̀ karim taoyi mo sọ bọ́lájé tàbí kasim taori mo sọ bọ́lájé ẹ má bínú kí ni yẹn ń yára lọ pápákọ ni mo dẹ̀ nílò kọ́mẹ̀ntì tó pọ̀ yẹn tara mo kí àwọn èèyàn mi tó wà lójú òpó àbí ohun tí mò ń sọ òye yín. ìyẹ̀jú ni tọmọ ẹ̀dẹ́ yàn ṣùgbọ́n ààyè tó níyẹ̀jú bá ti bára rẹ̀ ẹni tí ò bá gbìyànjú lè má kú olójú kan náà má jẹ́ atanra wa jẹ́ o moshood mk o má fọwọ́ lẹ́rán nú ayé gbìyànjú kó o má sùn kó lè ba láǹfààní àti sún princess sharon tolulọpẹ samson kábíyèsí rẹ elédùmarè oníyànjú ò rọ́nà lọ ṣùgbọ́n tó o bá dákẹ́ tara rẹ ó bá ẹ dákẹ́ ayé ò ṣe é dúró wà àkókò ń lọ fún kálukú àyígbàmí ayọ̀dẹ́lẹ́ àní wáyé asán tọmọtọmọ sàmí kò bá kò gbé tó àmì mi inspiration tó jáde wá lónìí lágbára pọ̀ àwọn àgbà ń gbìyànjú ni àwọn kọ́ lọ lọ́rùn it's a statement of fact wà á sì kíyè sọ́rọ̀ wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà sẹ́yìn bá pè wọlé tẹ́ ń sọ pé ẹ̀yin àgbà ẹ dákun ẹ gbà mí o ẹsẹ̀kẹsẹ̀ lọmọ tìjà ni ó máa sọ pọ́lọ́ ni máa gbà yàn táwọn náà bá wá pè tán bẹ̀rẹ̀ sí dáhùn sáwọn béèrè tẹ́ ti béèrè inú wọn ó sọ pé ẹ já lọ gbìyànjú ẹ̀ wò ọlọ́run ó lòún sábà bí hárí inú wọn tó sọ wípé ọlọ́run a máa lò ó ní sábàbí ń gbà mí ó tún bẹnu wọn tí máa sọ wípé ó dájú o ṣùgbọ́n ọlọ́run dájú jù ú lọ oró níṣẹ́ àrà lọ́lọ́run ọlápàdé ahmed túndé abdullahi adéwálé adéwálé abiola akínwálé abọ́sẹ̀dé ṣùgbọ́n sọ pé tèmi ò ní ìṣòro ṣe lágbára elédùmarè sórí wọn bá tókùn tọdún yóò fi parí yìí aisha ọpẹyẹmí ọmọ mi yóò dára fún ẹ tó pọ̀ níwọ̀n bá tókùn tọdún yóò fi parí yìí àdúrà tiẹ̀ ó gbà tèmi náà ó gbà mi mọ ohun tó ń béèrè o ṣùgbọ́n má jókòó tẹtẹrẹ o inú àdúrà lẹbi ikọ̀ á sì nǹkan aisha ó ní dr lukman ti yantori ó wọ thank you so much abídèmí àríyọ àfa wa mò ń bọ̀ mi ò tí ì dé mo tún ṣe ládùúgbò lẹ́ẹ̀kan sí lálẹ́ yìí gbogbo ẹ̀yin aládùúgbò tì ẹ̀yin alábàárìn re ẹ̀yin adùnbárìn má tòṣì inú ayé gbogbo ohun tẹ́ ẹ fi ń ṣe fújà pátá adániwáyé ò ní gbà lọ́wọ́ kálukú yín ayé ò sì ní bayọ ẹnì kọ̀ọ̀kan wa jẹ́. Sami ko gbe to ami yen mi. Mo mi ni la aro yi abi lale yi ni tara. And the banks. Lori akoko ati asiko teyin ba wa.
2: Tori pe bi ta gba ba yi wa o lo mo
0: ke.
2: Baba no ma ba gba re mo deje mo.
0: Mi mo to ni lade okan lale yi. Mi mo to jero okan tabi ibanuje okan fun e lasiko yi. Mi mo to je ipenija to nba ye re finra la ko ta wa yi. Ko sile pelu gbagbo. Ni won ba to kun todun 2026 o fi pari. Ohun ayo temi o temi lowo. Koda ore ti mi o ni le fowo bo to ma ra yari.

Addis Abiola. Addis Abiola. Femi Foley lati America. Àwọn ìmùlẹ̀ lúpọ̀nà mo ti já lérè. Mo tún sọ sínú ayé yín lásìkò yìí. Ẹ kò rí òkò délé. Ẹpọn àgbo kan ń fi lásán ni kò ní já. Bẹ́ẹ̀ ni rí ti ń ṣe inú ayé. Tú dànù. Gbogbo wa la máa rí tiwa ṣe. Ààyè tá a wà lénìí. Adániwáyé ó gba ààyè yẹn fún kálukú wa. Ààyè á gbà wá. Ó gbàgbé ẹ̀. Honorable Yomi láti local government àti council. Ààyè tó wà yẹn. Adániwáyé ó gba ààyè yẹn fún ẹ. Adébọ̀wálé Àmàlà ló pọ̀ ni. Alájà Kúmbùrà Ọláòyè. Pẹ̀lú gbogbo àwọn tó wà lókè òkun pátá. Tẹ́ filẹ̀ bàbá tiyín sílẹ̀. Tẹ́ wà nílé àjòjì lórí pẹ́ fẹ́ wá àti jẹ àti mú lọ. Níwọ̀n bá tókun tọdún yìí ó fi parí. Mi mọ ohun tọ́lọ́run ti ṣe fún inú ayé o. Oore tí ó kọjá ohun tẹ́ lè fọwọ́ bò. Tẹ́ fi rí nǹkan ayọ̀ gbéṣe sórílẹ̀-èdè bàbá tiyín. Tẹ́ tún gbé nǹkan ayọ̀ ṣe sáàyè tẹ́ wà. Oore yẹn á tẹ̀yìn lọ́wọ́ lọ́dún yìí. Àdániwá yóò sì dá wa náà lọ. Torí pójú ọ̀run tó ń wò yẹn ó tẹ́ yẹn fò láì fara kanra. Ó dẹ́yin lóhùn láàyè tẹ́ wà. Kó dá wa náà lóhùn níbi táwa náà wà. Kò ní Ọlọ́run lára. Ìyẹ̀jú kan lè dá ọkàn gbà. Ṣé bá láàánú kan la nílò péré? Tó ju gba láàánú lọ. Òkè ọlà òrọ̀rùn àti igun lóòótọ́. Ṣùgbọ́n ẹ̀dá kan péré ẹnìkan ṣoṣo. Olúwa lè lò fáyé tiẹ̀. Ó lò fáyé tèmi náà. Kójú ọjọ́ dẹ̀ yí padà sí rere. Ìwọ́n tó ń bèèrè káàdì 2000. Ìbá jẹ̀ sí dátà 1000 fún mi. Tíwọ́ náà ó dẹ̀ máa ka million. Láàrin káàdì jù káyà. Adénẹ́yẹ̀ta ìwà sáà.

0: gbàdúrà tí kálukú ṣe ni mo rí mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣeun gan. Bàbá àgbà Olóyè Adédokun láti ìlú Ẹdẹ. Bàmí mo rí yín bẹ́ẹ̀ má bínú. Inspiration rẹ kàn wá lálẹ́ iná ni. Lásùnkàn mi Bíọ́lá. Kódà wọn kàn bẹ nínú ìpayà gbèsè lásìkò yìí. Gbèsè tó jẹ́ pé yín kan ni Yorùbá gbàgbọ́ pé gbèsè ni. Ohun tó gbóòórùn lójú yín tó jẹ́ kẹ́ máa mí àmì kan yẹn láàrin èdè. Olúwa lè ràn yín lọ́wọ́ kẹ́ ẹ san gbogbo gbèsè ayé yín. Èmi náà ní lọ́rùn bíi tiẹ̀ o. Kó lọ, ó dẹ̀ ràn wá lọ́ka san gbèsè tó wà lọ́rùn wa. Káwá wà nú ẹni tí ò ní ànító àti àníṣẹ́kùn. Kódà táà tún bu ọmọ làkejì tí ò ní ni wá lára. Pro Olúwa pẹ̀lú mi. Tó bá ti wọ lọ ní Ṣọlá. All right. Kókó ọ̀rọ̀ mi láàkò yìí ni pé má jókòó tẹ́tẹ́rẹ́. Níbi sẹ́ni tó jókòó kalẹ̀ bá ti ń wòran, Olúwa máa ń tijú oníyànjú. Ṣọ́ra àwọn tó jí láta aago kan aago méje aago mẹ́ta tí wọ́n ń ṣèṣọ́ òru. Tàbá aago kan aago méje aago mẹ́ta tó fi ń ṣe àdúrà tó ti wà lórí nẹ́fìlà tó nàró. Ìyẹnjú ló ń gbà o. Kò rọrùn láti yan ibùsùn láàyò ká ti yan ibùsùn lódì. Kò sẹ́ni tí ò kó òun náà sùn láago mẹ́jọ alẹ́ kó jí láago mẹ́fà àárọ̀ la. Ṣùgbọ́n àwọn kankan bẹ tí ò jẹ́ kọ́mọ èèyàn rórun sùn mọ́nú ayé. Ìwọ náà tó jí kalẹ̀ lákòókò yìí lọ́jọ́ kẹjọ kẹjọ tàjọ ń pàdé lórí ètò yìí kò lè jẹ́ lásán. Ìyẹnjú ni gbogbo ohunkóhun tó bá wá pè fún wa bẹ́ẹ̀ tó bá ti bá lànà tiẹ̀ mú. Bákan jẹ́ pé ń kọ́ kalẹ̀ lásán. O kàn ń rìkọ́ọ̀dù ẹ̀. Ọmọ tìjà níjọ ti bẹ̀rẹ̀ tó yẹ gbogbo ẹni mo nílọ ẹ̀. Mélòó nú àwọn ìyẹ̀jú yẹn ló ti wá gbà. Èyí àìsàn àdúrà ẹ̀ lè ṣe. Ìṣọ́òru àlè lọ. Nẹ́fìlà àlè ṣe. Àwẹ̀ àlè gbàmọ́. Kò lé ẹ̀rí Jésù èèyàn mi. Ilẹ̀ bá ti mọ ká sọ̀rọ̀ dáadáa. Ẹ̀foríjì mi. Ṣẹ̀yẹn pọ̀ ò lágbà. Bákan kọ́ kalẹ̀ lásán. Mo ti ràwé. Èmi náà lákàntì fúnra mi. Àǹfààní bíi mẹ́ta la fẹ́ kó ṣe. Owó lò fún wọ. Owó lò fọmọ rẹ. Owó lò fara àdúgbò ẹ. Ṣùgbọ́n tiẹ̀ jẹ́ wọn kọ́kọ́ jàǹfààní ẹ̀ lára tiẹ̀ náà. Torí ẹni tí ò daṣọ fún tọrùn rẹ̀ gan làáwò. Òun ni mo fi sọ pé mi náà. Àbí torí pé kálukú rí lọ́fẹ̀ẹ́ ni ò jẹ́ káàkà kún. Oníṣẹ́ àárín tó ṣe fún ìyanu ni. Ìpọ́n náà jí Bọ́lá Lámì. Kálájú kalẹ̀ fàjúdé. Mo lájú mo ṣáàrí pé mo wà lámẹ́. Ọmọọba Adétúnjì ẹkún ò sí lọ́rọ̀ yín. Gbogbo ohun tó kùn láyé tẹ́ ṣe ẹ̀rín lẹ máa fi rin. Ẹ̀rín ayọ̀ sí ní pẹ̀lú. Tó bá tún kùn tómi ó bá bọ́ lójú yín òun jẹ́ ayọ̀ ni. Orí kí gbogbo àwọn èso yẹn ni ó ya dáadáa. Èmi náà jẹ́ kan nù wọn o. Àtàwọn tó kùn mi pàápàá yín lẹ́ẹ̀rín tí ó fi dọjọ́ alẹ́ lẹ́ẹ̀rín ayọ̀. Àti gbogbo àwa bí amọ tó ń bẹ lójú òpó láàkó yìí. Ẹ ṣé mo dúpẹ́. Ẹja lọ. Ẹja kọjá lọ kalọ̀ kẹ́kọ̀ọ́ lálẹ́. Ẹja tún kọjá lọ sọ́dọ̀ àwọn àgbà. Ẹja lọ sábala tó kàn lórí ètò yìí. Èyí tí ṣe abala alákọ̀ọ́kọ́ tí mo ti fi àsìkò rẹ̀ tí mo ti lò ó dáadáa. Bó ti wùn mí torí ká lè bá àjọ sùn síwájú. Ọyá. Ẹ jẹ́ máa kí wa káàbọ̀ sí abala eléyìí tí a pè ní abala àròjinlẹ̀. Lórí ètò fún àyájọ́ ọjọ́ tòní tí ṣe ojú àlàmísí ọjọ́ 27 oṣù kẹjọ ọdún 2026. Lórí ètò yìí lálẹ́ yìí láti máa ṣe àgbéyẹ̀wò ọ̀kan nínú àwọn ẹ̀dá mi ìtàdánì wáyé dá. Ẹ má gbàgbé pé lábala yìí láti máa ń gbìyànjú láti ṣe ìwádìí tó yakin. Èyí tó gàgàrá tàbí iṣẹ́ ìwádìí tó gá yàtà lori awon eda miran yala eweko ni egbo ni eso ni tabi awon eda to nbe ninu omi bi eja ati so nipa kanri koda isawuru ati bebe lo tabi ka so nipa ti awon eye to nbe loju orun bawo ni won se ngbe bawo ni won se rin ifani wo ni won de le si fo ma dare orun yato fun bi awon ereko to nbe ninu igbo tabi ereko to nbe ninu ile koda ati gbeju ati so nipa ayan cockroach tawon eyan de ajanfani olowo yi bi ye nipa re ṣugbọn ohun tọpọlọpọ eyan mọ ni pe ayan ma ba so je toro lokanju adie ni won ba o si baje ko ma je ke eyan ro orun sun ṣugbọn ase ba yan se baje to yi na ase ohun na lo anfani ta da ni waye fe ko ma ṣe fo ma dare orun princess ruth emas e kaabo lale yi laako ti won ma mu wa rin ajo to lagbara lo sodo awon agba lati lo sagbeye igbese kan to lagbara po okan ninu awon ereku kan to ngbenu igbo to tun gbe ninu ile ehn kini kan ton pe ni ose iyayo kasa mo ti wo ko awon yen woju ara pe wo na npe be oh my good god wa gbo lale yi ki sise bi nikan na fi nse asa anfani olowo ye bi ye po lara re to be eni kini nkan na mu gege re ko ko awon anfani to nbe npa ran ko ti mo fe so yi o wo po daada o fe ma se ni ti o mo koda to fi de lu oyinbo won da mo dabi alara eni kini mo nso nipa re mo kiyin kaabo nibi ti won ti si oju opo sile fun awon agba mi to nbe nu ile lati ma ba wa salaye soro yanana tabi soro yanana oro lati salaye tuwe tuko lori eran ko kan tabi eran ile eleyi ti won npe ni olongbo tabi elegbo ye barike pe lodo ti yin o awon oloyinbo a ma pe ni cat elomi ati dile mu lo wa leyi olongbo bawo ose yayo anfani kilo fe wa nbe anfani to nbe nbe pokoja be ṣugbọn ba ti sere e dakun gbogbo eyin te wa ninu ile gba ile ti e gbogbo eyin te wa ninu ile e dakun e siran lowo kan fun wa lale fonu eleyi tawon agbalagba ma nlo eyin agba e ni binu fonu yen o si nle lale o ti jabo si ti fo a si rogbon dasi lati role ṣugbọn gbogbo line meteta to kun le line temi lupona mo ti ja ni wa nle fun ta le ti studio mejeji ta ma n tẹ si oun naa wa nle 070-6949-3000 tabi 070-144-75-770 awon number meteta te lanfani lati pe si leleyi oya pe ya bere si gbe ipe ni paapaa hello
1: no
0: e ma kale
1: ase
0: dupe iyawo e kaabo soja toni
1: ase no
0: ase idumare
1: oja
0: to mi dire
1: ana pepe
0: oni na si ti wa dire o
1: olongbo
0: olongbo ehe ese re mere rin
1: didi atare kan la jo
0: kon jo pelu didi atare kan
1: orun ese mejeji
0: orun ese eyan mejeji ehe
1: babara ma wa ki n gba bọọlu
0: eyi ti n gba bọọlu tabi eyi ti n sare kasa
1: ebe ko sin o
0: ko sin ko wa fe bu yen ra
1: ebe
0: ey
1: nise to sin lẹẹkan naa ọpa ti
0: ọdọ
1: naa se lẹẹkan
0: loṣu ẹẹkan loṣu
1: bẹẹ
0: kasa eoro n yaju ni o da kalẹ
1: awa alajọjọ ẹjọ
0: ọjà aṣẹ idumare okun ya wa kai
1: ologbo
0: ẹlẹ́ẹ̀kejì rẹ̀ kí lẹ pé irun tó wà lẹ́yìn rẹ̀
1: ẹ̀rọ fi bíléèdì ha
0: kan fi bíléèdì ha kọ́ lọ kó kúnlẹ̀ dáadáa
1: bẹ́ẹ̀ni ó fò òrìṣọ́ ó fò síbì kan kí bàbá ńlá gbé ńlá
0: kó fi orí yẹn kó fi ra ìdodo àjàgbá yìí ń tẹkùn kábíyèsí ẹni tí wọn ò ní mọ̀ pó kọjá káì kò sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣe fẹ́ wojú agbótayé ò ní rọ́lẹ̀ fún àgbà ò ní tán lórí ilẹ̀ to irun di rẹ báwo la ṣe ṣohun.
1: wọn kò kó fún náà wọn fẹsẹ kó.
0: àlè
1: dáwọ ẹrọ lè dáwọ àlè.
0: ami eledumare
1: eno si wa e ja ma si we o wa lo lo koja be
0: koma
1: ja ma le to
0: mo dupe iya wa o se mo dupe iyen lori olongbo ta nso yin na o ipe lotun lo se ipe o se da hello e ma gbe ipe papa eh baba re
2: olo ya de la de do
0: ti yin o ni baje ba mi e ka bo si pade toni
2: lati
0: e seun
2: a dupe o e ma te so ayi
0: a se idumare
2: ile nla ni yen ni wo
0: a se o a se o a se o a se o
2: e ya je da ile nla ni ko ni wo
0: a se ile idumare
2: a ti no ni mi
0: ai no a se ile idumare be ni
2: e ma te so ayi
0: a mi ile idumare mo dupe baba mi e seun
2: ẹgbẹ́ nǹkan kan wọ̀ lálẹ́ yìí ẹ dákọ̀ ẹ má pàtì
0: kí ni nǹkan náà
2: inspirational
0: talk
2: word yẹn
0: bó
2: ṣe yí kan ìtẹ́lómi yẹn nílò inú ayé ẹni méjì bẹ́ẹ̀ pokùnso
0: táyé ti su
2: ẹ dákọ̀ ẹ ọ̀rọ̀ yẹn gan fẹ́ wúlò ní ìtẹ́lómi yẹn fẹ́ gbọ́ lọ ẹ dákọ̀ ìdíkọ́lọ̀ bẹ̀rẹ̀ ọ̀nà ló gbé wá
0: òdúpẹ́
2: ẹ máa bá a lo ẹ máa bá a tún wọlé
0: ó tún ti di ṣíṣe nu bàbá mi bó jẹ́ pé ṣe ìlédùn wà ní ìrìn àjò ẹ̀dá di ìdùnnú ẹ̀dá wòlíẹ̀ rí jésù mo rí kọ́mẹ̀ntì yín o tó olóńgbò
2: mùsù
0: ẹ̀ ṣeun ẹ̀mùtẹ̀ tó máa pè nù mùsù olóńgì ní ọ̀ṣẹ́ ọmọ ìyáyọ̀
2: ẹwà
0: àdìtú kan bẹ. àdìtú kan bẹ lára amúsù kí làdùtú náà.
2: sáré yín ọba yá.
0: ee.
2: ṣé ọba kú.
0: bí
2: a bá gbé olóògbò tí lẹgbẹ yóò máa sá lọ olóògbò máa sá fún ni.
0: ọ̀sẹ̀
2: bá rí olóògbò tó ń fara rò.
0: tó ń fara nu ẹni tára rẹ̀ ò yá.
2: kò lè kú.
0: kò lè kú mọ́ kábíyèsí elédùnmọ̀rẹ́.
2: olóògbò tí wọ́n ń gba àìsàn ara èèyàn ni.
0: adániwáyò kì í ṣe pé yóò tún kó àìsàn báyàn.
2: ìkà àìsàn báyàn tó bá ti ń fara nìyàn báyìí
0: ń
2: gba àìsàn ara èèyàn.
0: kábíyèsí elédùmarè.
2: àwọn àgbà yẹn sọ bẹẹ ẹgbẹ wáìtì.
0: ẹ ṣeun.
2: ẹ wá wo olóògbò iṣẹ́ táwọn àgbà ara mi fi ń rè o. orí olóògbò. tó ní ọrùn dáadáa. Ìwé ọyọ. Táńkì ìwé ìdú. Àádùn.
0: Àádùn.
2: Àádùn. Odidi atare kan.
0: Odidi atare kan.
2: A wà fi yòó díẹ̀ sí. Bẹ́ẹ̀ tá a bá jù tán tàbí ọ̀fẹ́ ìdú tán. Orí olóògbò. Ìwé ìdú. Ìwé ìdú ni tá a bá ti tú. Tabadi gbin àìsàn rẹ̀ lára sínú wa tẹ́gbótẹ́gbó rẹ̀ láàjò. Ewé ejú orí olóògbò. Tó ní irun dáadáa.
0: Tó ní irun dáadáa.
2: Ojú atari kan. Àádùn.
0: Àádùn.
2: Àti ewé ọ̀mùsí ni sí. Ewé ọ̀mùsí ni sí. Ewé ọ̀mùsí ni sí onítàkùn.
0: Onítàkùn.
2: Gbogbo sẹ́hun àwọn àgbà ń tako sínú afẹ́ tàbí nǹkan. Àwọn àjò dáadáa. Tabajo tán ká tún mú ajọ ká kù.
0: Ká tún jọ ọ́.
2: Bàbá wa kò tán ọ̀dọ̀ bí nìyẹn àwọn àgbà ní ká máa fi lò ó. Wọ́n ń tahun díẹ̀ kájà sí omi ayé. Ẹni tí wà nù gòngò mẹ́rin nígbà míì.
0: Oye.
2: Kájà díẹ̀ síbẹ̀ ájà méjì ájà díẹ̀ síbẹ̀. Ìlàjì tó kù. A máa fẹ́ ẹ̀kọ́ tútù mu.
0: Káfí fún ẹ̀kọ́ tútù mu.
2: Wọ́n lọ fẹ́kọ̀ọ́ tuntun mi. Ti èké ajá sí omi ayé yẹn. Wọ́n jí láàárọ̀ wọ́n sọ ajá tó wọ̀n. Káàmù kọ́ọ̀kì tó lẹ̀.
0: Káàmù
2: lọ. Dókítà.
0: Oúnjẹ yín o.
2: Káàlọ́ dán wò kán fún lábọ̀.
0: Kán dán wò kán fún wa lábọ̀ ńjọ́ mẹ́jọ.
2: Ìyá náà àwọn àgbà yìí.
0: Kábíyèsí elédùmarè.
2: Ẹ máa tẹ̀sí ẹjẹ́ tọ̀.
0: Ojú òní tì yín bà mí. Mo dúpẹ́ o. Ẹ ṣeun ẹ kóhun. Mo dúpẹ́ bàbá.
3: Ọ̀rọ̀ àgbà bí
0: ó ṣe.
3: Mo fẹ́ jíjí, àjẹ́ lọ́jọ́ alẹ́.
0: Hello, Ambe. Yeah.
3: Hello.
0: Hello, sir.
3: Makala.
0: Kale.
3: Hello.
0: Tinye unyibaje, eshiyon.
3: Unyibaje, eshiyon. Unyibaje,
0: eshiyon. Ashe ilidu, Mari.
3: Ami, anon, ni fiyon.
0: Ami, ati ami.
3: Ni shiyon, anon, ni dabiri fiyon.
0: Ami, ati ayina, eshiyon.
3: Ni turi, turi. Iti, ni shiyon, anon. Eni kone, biti, ni kale.
0: Uluwa ni yo.
3: Ni ba, tose, biri, turi. Iko, tini, biri, turi, kori.
0: Beni.
3: Oba tu wa so do kan tin se mo yin lowo. Ko wa ni yin sa bi ko na.
0: Ami Eledumare atayin agba te wa nbe
3: na. Ati gba omo te ko je.
0: Ase o, ase o.
3: Ata wa na ta wa ni.
0: Ami Eledumare ese o.
3: Ha wala wala mota.
0: Ila bilal yulasim. Ese o.
3: E wa tu mi yawo mi ba mi ki wala.
0: E yo ma gbo bi to wa. Won lo tun ti wale. O tun ti lo
4: ni. Eh?
0: Awo
4: muta ya
0: nde wo muta eh awon to ranse ni yen
4: won
0: lo de muta wa lodo yin abi
3: baba tapa
0: baba tapa
4: olowo muta ni
3: abi awon gba
0: ami Eledumare e ti brave baba tapa
3: olugbo le mu wa
0: be ni olungin
3: ni olugbo ni ba ta pa ja
0: oju atole oju atoko
3: ese Adu awon gba pelu gbo wa
0: ami Eledumare
3: Oun lata ni soro lori eto ni.
0: Eja
3: wo to ni asiri to po lara ni.
0: Eja wo die nu e ti o sanfani fun mo araye.
3: Ah. Ora. Iyagbe olugbo.
0: Ga to ba se sile.
3: Oje ni.
0: Ki le pe?
3: Oje ni.
0: Eh, asiri lo na.
3: Owo ese. Owo ese olugbo.
0: Oje ni. Ah.
3: Sugbe de gba ni bawo lale.
0: Oya.
3: Ta ba yin ni gbo to bi dada. Ko lo ti jani.
0: Mun je yin o.
3: Ma fi bi o ju le la nbe yi. Ni tori gbogbo o se da. Ki wa ni gori ta ko yin ni lo. I se da to ti o n pe o se na do n fe gba won ti re pe.
0: Ti gbogbo e ti su.
3: Mo fi oba to mi o ni mi bora. Se o ba le gbe oju yi. Se o ba do ojo ojo mejo. Nkan kan sa kankan lere.
0: Nkan o yi pada si rere.
3: Pelu oku ata anu olo.
0: Oya, e sa wo.
3: Eke kan ba ni wa olugbo.
0: Olugbo.
3: Igba olomo ri.
0: Igba to ba lomo ri.
3: To tobi ni oba. Lord.
0: O di meta.
3: Tabi sinab. O si ti o jere lo ni mejeji.
0: Aya.
3: Ta ba ti wa ra won kan ba ti se re. A bo ti si le igba. Yo po le won ba. O bi mi ti wa ba wa ti olugbo yi mu. A fi kan gbogbo e. A wa du. Ẹ̀jẹ̀ olúgbò yóò gbọ́dọ̀ kan lẹ̀. Inú igbá tàbí ti sí lágbè ẹ̀jẹ̀ olúgbò yìí. Ta bá ti gbogbo ẹ̀jẹ̀ sílẹ̀. A wà lọ bá mi wá àwọn kan tí mo fẹ́ dárúkọ yìí.
0: Ọ̀yà.
3: À ń bèrè. Orin mẹ́fà péré. Ìtú. Ìfà. Aba mi lo awon kan ti mo daruko yi. Se ijoji. Aba mi lo pe kuna dada. Taba ti lo pe kuna dada. A wa ja oju ewu oju olugbo. Iye onisi mi si pelebe. Oloke. Oun lo ma n so oju olugbo. A ja iwonba. A ja oriji. Inú oríjì wọn bá. A wá fi gbó ẹ̀jẹ̀ olúgbò dáadáa sínú ọtí. A fi rí ìgbó, a fi gbó dáadáa. Ta bá ti gbó dáadáa, a wá fẹ̀. A wá káṣí white. A fi fẹ̀. Ta bá ti fẹ̀, nítorí àwọn ọ̀dọ̀ tó wà ń bẹ̀ àti kó ṣe ti pọ́tì
0: bọ̀ fún wọn
3: torí wọn olóògùn èèyàn gbọdọ̀ mú mọ́tì èèyàn gbọdọ̀ ikọ̀ tí ó lágbára ni ikọ̀ ayé ò ní mú wa.
0: Àmì Elédèmarè.
3: Ta bá ti wá fi gbé kọ́ àwọ̀ àwọ̀ tí mo padà sínú yìí tó kù nínú ògbò àwọn nǹkan tí mo náà ti lọ tẹ́lẹ̀ yìí àwọn àbámi dá sínú ìtó ìfà àǹbèrè láti lọ tẹ́lẹ̀ àbámi dá sínú àwọn àṣẹ kẹ papọ̀ ọmọ ti dání.
0: Ǹjẹ́ o?
3: Ìgbìyànjú mi ṣiṣẹ́ mẹ́ta.
0: Ẹ ṣáà wò
3: ó. Ó ṣiṣẹ́ àdẹ̀rabàṣe.
0: Ìyẹn já kọ̀kọ́.
3: Ó ṣiṣẹ́ àtúndì.
0: Ó di méjì.
3: Ó yẹ ṣiṣẹ́ ìgbọ́nú àwọn àgbàlagbà tó ní agbára.
0: Ó di mẹ́ta.
3: Gbogbo ìṣẹ̀dá tó bá lò yóò bá wọn lára mu.
0: Àmì Elédèmarè.
3: Olóògbé yìí tí olóògbé yìí náà wá wí. Orí olóògbé tó ní ẹ dáadáa. Orí òkété tó ní ẹ dáadáa.
0: Ó di méjì.
3: Iṣu ògiri ṣakọ.
0: Òun ni kẹta.
3: Pẹ̀lú atare ìdíje kan. Àwa jò. Bàbá tí ń jẹ́ ìgbìyànjú. Ká máa gbìyànjú ká máa dẹ́kun bí ká tó lọ. Tó bá ti dé irú iṣẹ́ ẹ máa ń dínkù ni. Bàbá tí wá gbé e tán bá a lọ tó kuná. Inú ògùn làwọn ṣe yìí. Àwa máa lò ó ní ìdajì. A sì lè ló láago kan ló dáa jù.
0: Ọ̀sán àbóru.
3: Aago kan òru ló dáa jù. Ṣùgbọ́n àwa tá a bá lè ṣàìsàn a lè ló láago mẹ́rin àbáko márùn-ún. Pẹ̀lú ọtí tàbí omi ayé. Ìkan náà ni méjèèjì. Pẹ̀lú ògùn lọ́dọ̀ ọlọ́run tí wọ́n gbílẹ̀ yìí ọmọọba ti já ni.
0: Mo dúpẹ́ o.
3: Mo ṣe tó gbéra ni. Yóò bá wa lára mu.
0: Àmì Elédèmarè.
3: Àṣírí ogun àmì tó pẹ̀lú ògbọ̀n náà.
0: Àmì Olúwa Mudukọ.
3: Wọ́n káwọn làwọn àpò wọn pa.
0: Ìlàbìláìlàsì.
3: Ìlàbìláìlàsì.
0: Ẹ̀sùn ẹ̀kú làákàyè. Ẹ̀kú òun látàárọ̀. Ó yé mi dáadáa. Mudukọ o.
3: Ó ń kọ́ mi. Ayé ẹ̀kọ́ sí. A bá ṣe ń pẹ́pẹ́ ní ọ̀rọ̀ láti Masai. Ní wa náà ti kò sí.
0: Ẹ ṣeun. Àmì Elédèmarè. Thank you. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń pè wọlé Mudukọ ẹ má bínú mo ti rólógo ara lójú òpó Alhaji Ramona Olóyè Ọlọ́run Ṣògo wọn wà ń bẹ̀ mí kí ọmọ ìbílẹ̀ òkè wọn ti wà báyìí a máa ṣe pápọ̀ ẹ má bínú ohun tó fa gbogbo ẹ̀ ojú. Hello. Kò ní bàjẹ́ fún yín bà mí. Àmì Elédèmarè. Àmì Elédèmarè àtẹ̀yìn náà. Àmì ò àtàwọn tó ń bẹ lábẹ́ ọ̀dẹ̀ káàkiri náà.
4: Àjà gbọ́dọ̀ jì mólógbò lẹ́sẹ̀. Àjà ayé kò ní jì mẹ́ni kankan.
0: Àmì ò àtàmí àmì àmì.
4: Ọlárewájú plus Ọlárewájú. Míkì
0: ọmọ ìbílẹ̀
4: láti àpáta gàǹgà àpáta tó burú tó lóko dá sí.
0: Ẹ ṣeun.
4: Olóko bá dá sí kò sẹ́dọ̀ lọ́ fi ṣe.
0: Ẹ ṣeun jèrè.
4: Ológbò ológìní mo kí gbogbo àwọn àgbààgbà tí wọ́n ti sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọ wọn ní dàrú.
0: Àmì àti àmì.
4: Eléyìí tí mo fẹ́ mú wá ní àṣálẹ́. Kí Ọlọ́run bá láàánú kó lò ní sábàbí dáadáa fún gbogbo olùṣe.
0: Àmì Olúmọ.
4: Kòkòrò tí a bá pa lórí ẹ̀ kádà níwáyé kó bá sọ́dọ̀ títọ́.
0: Wọ́n sọ ọ́dọ̀ títọ́ mọ́ wa lọ́wọ́.
4: Ilé tí mo kọ́kọ́ fẹ́ẹ́ fi sílẹ̀ ó dúró fún Àtúndì. Ọwọ́ òsìn olóògbò.
0: Ọwọ́ àlàáfíà olóògbò.
4: Bẹ́ẹ̀ni ọwọ́ òsìn ẹ̀. Ewé Túndì.
0: Ewé
4: Túndì. Pẹ̀lú ìdí àtàrẹ ẹyọ kan. Gbogbo àwọn nǹkan wọ̀nyí a kò sínú apẹ̀ ìjógun. Àjò ìkó kuná. Tó bá ti wá kuná gbogbo ẹni tó bá fẹ́ lo ẹ̀bù yìí. Ọrùn ọwọ́ wa méjèèjì. Àtọ ọrùn ẹsẹ̀ méjèèjì. Ká sí gbẹ́rẹ́ sí ká wá fẹ́ bù yìí ká wá fi kùránì. Ẹlẹ́ẹ̀kejì ilé aṣínà ni. Orí olóògbò tó bá ní irun dáadáa. Pẹ̀lú irúworo onídàtàrí kan.
0: Irúworo.
4: Pẹ̀lú tàgìrì tó bá káwó dáadáa tó ní ajé lára. Ló jẹ́ bẹ̀ kọ́ máa dẹ́kun ìgbà tó wá dọ̀dọ̀ lọ́wọ́ sọ pé lè tó káwó dáadáa. Kọ́ máa lọ́wọ́ wò.
0: Ṣùgbọ́n tó ní ajé lára.
4: A gé sí méjì a pa nípa iṣẹ́ agbègbè kíní inú ẹ̀ a kò kúrò. A wà á mú orí ibò yìí a wà á kìbọnú tàgìrì. Irúworo a fi gbogbo gbori ologbo yi mole a wa ta ta re yo kan a fi silegbe a wa mu ko fa tagiri a to
0: a fi bo pada
4: owo mule ta mo si owo dudu ati funfun a wa fi yo gba tagiri ti bi kokon ni han lara leyin na a wa gbe sinu ape ijogun ta ba ti jo tan en ti ba fe lo ogun ogun yi de dago kan oro a le fo ti lo a le fi mi kilo a le fi eko lo a le fi omi lo ele ti aba ti nife sinbe e kan na la wa lo ebu yi asina owo ni
0: tara
4: ele to ti wa tele ori ologbo ba kan na ewe ila ewe ewuro pelu ni datare kan a ko gbo ebu gbogbo yi a ko sina pe ijogun a jo to ma kuna to ba ti kuna ebu yi a ma lo ni ara aro n to ba wa o la la fi ale fi lo ni ipari
0: e seun
4: osu tutun la fe bo si
0: be ni
4: osu kesan
0: be ni
4: ko so ni le la ko so sowo
0: ami o
4: ko so alejo ko so ra sowo
0: ami o
4: ele ti mo fe ka lo fi se ikona osu kesan ka lo we jaro gbigbe meji
0: e jaro gbigbe
4: ororo meji
0: eyin ororo meji
4: be ni ka lo wa ewe tenere ko mi ati ewe emi le àwọn ewé méjèèjì yìí pẹ̀lú àtara ìyèrè díẹ̀ ká wá lọ wọn papọ̀ tábà ti lọ papọ̀ tán ká dà sínú apẹtàlẹ fi ṣe àṣejẹ ẹja méjèèjì ká kó sí ká fi yọ sí ká fèfo sí ká gbé sórí náà tó bá ti wá kú díẹ̀ tí àṣejẹ ìmá jiná ẹyin òróró yìí ká wá fọ́ méjèèjì sí tó bá ti wá jiná tán ká wá máṣọ white ká ṣùlóṣùká ká gbé àṣejẹ sórí ẹ ká wá dá àníyàn sí oṣù kẹsàn tí mo fẹ wọ yìí kó sọ mi sówó kó sọ mi sọmọ ògbọn tábà níláàníyàn ká dà sí i ètí máa fi ṣe parí ẹ ó dá lórí àwọn ìyá wa a fẹ kí ìrìn àjò ẹdá kán máa bá kọ kán máa bá bó kán máa bíbi jì
0: àṣẹ o
4: gbogbo
0: omi
4: tó bá tínú ẹ bá ń gbóná ó máa ń ṣe ìdènà oyún níní tínú bá ń gbóná ó máa ń jẹ kóyún tètè wálẹ bí oyún oṣù mẹta mẹrin méjì kan sọ pé ó wálẹ tínú bá ń gbóná náà òun náà tún máa ń ṣe ìdènà ẹ nǹkan oríṣi mẹta láwàá wá fún ìgbìyànjú
0: yìí
4: ewé rínrin àti atare kan pẹ̀lú ẹ̀yin òróró ẹyọ kan
0: tó báwo la ti ṣe
4: nǹkan mẹtẹẹta yìí a kò sínú apẹ ìjọgùn àjò tó máa kuná dáadáa a wà á lọ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ yóò máa fi fọ ẹ̀kọ́ gbígbóná mu láàárọ̀ àti alẹ́ ọlọ́run bàbá yóò lóyún sábàbí ọkọ̀ nua onírìnàjò ẹ̀dá ọkọ̀ nua ti dé báyìí o ẹni tó bá fẹ́ ká lọ kó tètè wọ inú ọkọ̀ àwọn pé ìwọ yóò ìgbà wàá tún fi dago bẹ́ẹ̀ wọ ọ̀la ọjà gbòde yóò tún gbàlejò
0: yóò ti dọ́rin
4: so ìrìnàjò ẹ̀dá ni bàjẹ́ ìrìnàjò ẹ̀dá ni.
0: àṣẹ o àmì o hello. ẹ ti jápè mọ́ra yín lọ́wọ́ ó ti da ẹlẹ́bà mi o ẹ̀kalẹ́ o olóyè mo dúpẹ́ wòlíì ọmọ adélékè mo dúpẹ́ àṣẹ ìdùmàrè àṣẹ ìdùmàrè o ọjà tèmi jíre.
5: ìdágìrì òní mólógbò kan máa ṣọdẹ kú ọ̀fà ayé ìdààmú ayé òní mú wa.
0: àmì tọmọtọmọ.
5: Àjà ìjì múlógbò lẹ́sẹ̀ àjáde wọlé òní bá wa.
0: Àmì táyà tọmọ o tẹbi tara o.
5: Tàánú tàánú ló gbòórùn igi gbogbo ní ìṣàánú àfùmọ́. Àrẹ̀ ni ṣàánú wa.
0: Àmì àti àmì. Ṣeun.
5: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun. Ká máa bẹ́tò bọ̀ ni. Hello. Ẹ má bínú. Fóònù kan náà ló fún gbogbo ẹ kaalẹ ìyá wa ìyàló di àṣà ẹ káàbọ sórí ètò ẹ ṣeun mo dúpẹ ìyá mi
6: adúpẹ
0: ẹ ṣeun.
6: ìyá ègò ń kọ àgbóhùn ìyá ègò.
0: wọn ní wọn lọ ilé wọn lọ máṣá yìí ó yà ojú ó ti dá àṣẹ ìdùmarè.
6: àpètò
0: ọlọ́run bá wa tó. mọ́tò náà àmì àṣẹ
6: ìdùmarè. ọlọ́run bá wa tó
0: àṣẹ ìdùmarè. àṣẹ ìdùmarè.
6: Olóńgbò tá a ṣàyẹ̀wò rẹ̀. Tá a bá rí orí olóńgbò. Orí olóńgbò tó pé. Tí òyìn jẹ tí kan kò kúrò lára rẹ̀. Pẹ̀lú atare gidi kan. Àwọn àjò. Tába ti jò. Pẹ̀lú atare gidi kan tátàrí ẹ̀ náà ṣe pè dáadáa. Bàbá wa jò tán. Àwọn àdà. Sínú abọ́ kan. awa lo sokun na dada awa ro sinu kekan lara ro iyo awon fi mu boya o ti iyo mu iyo da bi ese nu iyo fi o ti mu iyo sa do ati
0: pa
6: se mo dada asina to da to laye yo
0: asina ni tara ìyàwó ẹ wá jẹ́ ká wà wọ́n tán máa ń sọ pé àwọn òkè mu tí wọ́n lè lo nǹkan mí.
6: Ẹ tí ò bá mu tí ó lè fi oyin ó lè mu oyin kó lá oyin
0: kó lá oyin tẹ̀lé
6: ó lè fomi lo
0: ẹ̀kú
6: lè fomi ta sẹ́nu
0: ẹ̀kú làákàyè. Ẹ ṣeun
6: ẹ wá rí olóńgbò ikàn náà
0: ṣe
6: iná ẹni sì tá a bá wa mu olóńgbò tá a mú oyin olóńgbò àti ẹsẹ rẹ àbárí tó pé dáadáa ni ẹsẹ rẹ mẹrẹẹrin àbárí tí yẹn bá rà yóò wá kí orí olóògbé yẹn àtẹsẹ mẹrẹẹrin yóò wá kí bọbí ẹnu rẹ yẹn pẹlú atari odidi kan náà àwa tí wá kí bọ àwa wá ewé oníṣukùtì ewé oníṣukùtì àwa mú òun láti tẹlẹ àwa kó gbogbo kínní àkùnlé lórí ṣe pẹlú atari odidi kan àwa wá ewé àbámọdá bámọdá kan fi kúkú dá ti ẹkú mọ sí àwa kólé lórí àwa tí wàá kólé lórí àwa lè yóò jò sínú apò dáadáa bó bá wá jó tarikó ti jó tán àwa pè sí ọ̀nà mi jì ọ̀nà yìí sábà pè sí àwa pò kan mọ ọṣẹ àwa dá ìkan sí inú oyin àwa mọ lára àrùn àrà tí mo jáde a sì náà ta ara náà tọ ni
0: mo dúpẹ́ mo dúpẹ́ ìyá wa ojú òní tí ìyẹn ṣeun o ẹ kú òun látàárọ̀ yìí ò ní já ṣe mọ́ o ẹ ṣe o àdúpẹ́ o hello. Olóyè ẹyì kàṣà wọ ẹyin àgbà ẹ má bínú ẹ dákun fóònù mi nìkan ló kọ ya pé tìbẹ̀ ẹ náà ẹ dákun mo rí pé olóyè sí hello. O jàre. Aṣẹ́ Ìdùmarè.
7: Aṣẹ́ Ìdùmarè. Olóògbé.
0: Sáwọ́ pé olóògbé.
7: Ẹsẹ̀ olóògbé mẹ́rẹ̀ẹ̀rin.
0: Ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin.
7: Ìfun rẹ̀.
0: Ìfunnú ẹ̀.
7: Ìfunnú ẹ̀. Ìfunnú ẹ̀. Àwọn akúlẹ̀ ọ̀gbẹ́ yọ ọ̀rọ̀ ìwé kù mbẹ. Àwọn ètò ọmọ díẹ̀ àgbẹ̀wé akọ̀ọ̀sí. Àwọn ètò ọmọ díẹ̀ akọ̀ọ̀sí àwọn ètò ìdíná díẹ̀ náà àfìsí. Àwọn akọ̀ọ̀sí kan sí. Àkọ̀ọ̀sí àjọba ìsopọ̀ àkọ̀ọ̀sí lórí. Àjò lílo rẹ̀. Oyin láàárọ̀.
0: Àpò lálẹ́. À fòyin lò ó láàárọ̀ à fi po lò ó lálẹ́.
7: Bẹ́ẹ̀ni. Ẹ̀tẹ̀lógún mẹ́rin. Ìfun ẹ̀.
0: Ìfunnú ẹ̀.
7: Ayọ̀ òróró kúrò.
0: Ayọ̀ òróró rẹ̀ kúrò.
7: Àkóyọ ipò ọ̀bọ̀díẹ̀.
0: Ipò ọ̀bọ̀díẹ̀. Ipò ogi ńlá díẹ̀.
7: Atari kan.
0: Atari olùdí.
7: Ìwà tí ó fi bù àjò oyin láàárọ̀. Ipò lálẹ́.
0: Kí ni iṣẹ́ rẹ̀?
7: Oyin àárọ̀ ni ó máa ń ṣe ẹ̀yọ́nú.
0: Ẹ̀yọ́nú ni tààrọ̀.
7: Ẹni tó lọ́wọ́ lálẹ́ àṣìṣe iṣẹ́ ìmùlẹ̀.
0: Tí yóò ní bàjẹ́. Mo dúpẹ́ o.
7: Olóògbò ìlú náà. Orí olóògbò mẹ́sàn-án.
0: Oníyan.
7: Fún ẹni tó bá ní owó tó bá ní náwó sí òògùn láti ṣe. Ẹnìyàn wà fún ẹni tó bá ní náwó sí òògùn láti ṣe ni. Orí olóògbò tó ní mẹ́sàn-án. Orí ìdí àtàrí mẹ́sàn-án.
0: Ó di méjì.
7: Orí igun kan.
0: O di mẹ́ta.
7: Àádùn jíjẹ tó pọ̀.
0: Òun lẹ lẹ́ẹ̀kẹrin.
7: Ewé ìdú òjọ́ ta wí tètè tó pọ̀. Àwa gbé orí ìdú ìṣe àárín apẹ. Àwa mú olóńgbò olórúkọ mẹ́ta tó ní ìrìn. Àwa tó yíká orí ìdú yẹn. àti wọn tàbí mẹsàn án tútù yíká yíká rẹ. Àwọn mú àdù. Àdù yìí jẹ tó pọ̀. Àwọn àdàbò lórí. Àti wàá mú ewé bí òjò táa ṣègùn sí gbò. Àwọn akòbò lójú òní hàn.
0: A kò lè lórí.
7: Nísàlẹ̀ mọ́. Àwọn àjò. Nílò rẹ̀ ọtí láàárọ̀ láàárọ̀. Ẹni tí ò bá mu
0: tí ò bá lè mu tí lógi gbóná.
7: Ògì eré gbóná kó ju òrí díẹ̀ sí. Ó ṣe wá buṣẹ́ yẹn ti kọ́ fi kọ́ fi gbóná.
0: Kó fògì yẹn lò ó káì.
7: Iṣẹ́ tí mo sọ̀rọ̀ ń pa
0: rẹ̀.
7: Ṣé ìmọ̀ á níṣẹ́ gidi lọ́tọ́ ń ṣe? Táyà tó bá ń lò ó. Wọ́n máa sọ̀rọ̀ ń pa ni pé ó ṣògbọ́n owó ni. Bẹ́ẹ̀ ni. Ó dá ọlọ́run lójú. Ẹ̀dùn àlùfáà ẹ̀dùn sí láti ìlú ìjẹ̀bú.
0: Láti ìjẹ̀bú ló ń sọ̀rọ̀. Yọ ètò ìlọ lórí ìjókòó nǹkan ṣe.
7: Àlùfáà ẹ̀dùn
0: sí láti ìlú ìjẹ̀bú. Ẹ ṣe wọn dúpẹ́ gan. Ojú òní ti yín sà. Ẹ ṣe o. Èyí ò ní já ṣe wọn lágbára Elédùmarè. Ìyá e. Olúwa ló yé o.
8: Ọ̀gá mi ẹ̀kú ẹ̀pá ẹ̀sán.
0: A ó lágbára Aláàjì. Àṣẹ Ìdùmarè. Àmì olúwa o.
8: Ọkàn yín ọba lẹ̀lẹ́ lẹ̀ ni.
0: Àmì àtẹ̀yìn náà o. Ẹ ṣeun.
8: Ayé ni mo di àwọn tí wọ́n mú ẹran gbogbo kò tọ́mọ ara Ìbàdàn ní kọ̀rọ̀ nígbà bá ẹ̀ka kan.
0: Àmì àtẹ̀yìn náà tọmọtọmọ. Ẹ ṣeun.
8: Ẹ̀rọ ni tójú lẹ̀ mọ́ lẹ̀.
0: Àmì o àmì àṣẹ Ìdùmarè.
8: Wọ́n ní kẹsàsà kẹsoso kẹsoso wọ́n tó kùbá kú ọmọdé ilé akẹsàsà. Wọ́n tó kùbá kú àgbàlagbà ilé akẹsoso àtọmọdé àtàgbà nípa ọpọ àtọmọdé àtàgbà ti mẹ́lòdì sàlàyé orí ìdùnnú tẹ̀ fọkàn sí wọn ò ṣe fún yín.
0: Àṣẹ Elédùmarè mo dúpẹ́ o. Ẹ ṣeun.
8: Olú ni mo máa fi ńlá sùn yìí bọ̀ o. Olú ni àṣẹ gùn.
0: Ẹṣẹ o.
8: Àwọn iyá rè kàn ìwé tí ọkọ mọ́sẹ̀.
0: Ẹṣẹ o.
8: Mọ́nàmọ́nà kàkì síju ẹni tí ọ̀pá tẹ mẹ́lẹ̀ kọ̀ọ̀kẹ́ síju ojú Olúdùmarè. Ẹran tó kábà sọ̀nà ọ̀ka ni máa kù sí tí mo wí lálẹ́ àṣẹ gùn.
0: Ẹṣẹ o. Ẹṣẹ o.
8: Ìyá mi mọ rẹ̀ kẹ́ mo kí yín o. Ìyá mi tọ́ da. Bàbá mi Ayọ̀dẹ́lẹ́ Isaac mo kí yín o.
0: Adédokun.
8: Ọ̀gá mi rúkọ̀ mọ́mọ́ ti jà ni.
0: Ọ̀rọ̀ mo kí yín. Gbogbo àwọn àgbà ni wọ́n ń kí ẹ̀yìn náà. Ẹ ṣeun.
8: Mo
0: tún
8: gbogbo
0: yín
8: o. Ẹ ṣeun. Lórí olóńgbò lẹ́sọ.
0: Ọ̀yà.
8: Mi ò ní ìdí fara. Lúgbò kí wọ́n inú agbára ni ọ àwọn tí lọ́gbọ́n fi nǹkan fọ́ òfin yìí tí wọ́n bá fọ́ láti ìlú ní sísẹ́ o.
0: Ẹni.
8: Bí inú agbára ti ń fọ.
0: Kí ni ìkànnà.
8: Fọ́ ẹlẹ́kùn ní orí olóńgbò.
0: Ẹ̀hẹ́n.
8: Tí wọ́n bá fọ́ lẹ́lẹ́kùn ní sísẹ́.
0: Ẹ̀hẹ́n.
8: Bí inú agbára ni wọ́n á fi kan jí pẹ́pẹ́pẹ́pẹ́ yóò fọ́.
0: Ẹ̀hẹ́n.
8: Wọ́n á ti dìyìn tó kó pé dáadáa ni o. Wọ́n á kó wéré ìjẹ́jẹ́ sí i.
0: Ẹ̀hẹ́n.
8: Pẹ̀lú kí nítan máa máa mọ̀. Tìmọ̀sẹ̀ lójú fíàfíà.
0: Ewé ọ̀la.
8: Ewé ọ̀la. Wọ́n kò sí. Bàbá rí láwùjọ wọn fi kún. Bàbá rí táàmù àdó ọ̀hún fi kún. Kò sí ìyàn kan ló ṣe. Tẹ́mbà ti kó ilé bá ń tan. Wọ́n wà kéwé wọ́n wà foríri àtàrí lé. Wọ́n wà fi irú bò ó.
0: Ìyẹn irú.
8: Irú tà ń jẹ.
0: Òkè ti yé o.
8: Báyìí yọ ẹ̀ bá a máa ń yọ wọn fi bò díẹ̀. Bá ti ti bò.
0: Ẹ̀dákun ẹ̀ tún wá pè padà ká lè gbádùn yín dáadáa jù báyìí lọ. Kódà àwọn èèyàn mi ti ń bẹ lókè òkun ṣe ni wọ́n ń tẹ̀lé wa ní bọ́ḿbà tó bọ́ḿbà. Gbogbo ohun tẹ̀ ń wí dà wọ́n gan kọ́ lẹ̀. Chief Mrs. ẹ sì gbọ́ Yorùbá. Olúwa ò mú bọ̀. Ẹ̀lú òjàre bàmí ẹ̀dákun ogun olú yẹn ló ń tì mí díẹ̀ yèrè báyìí. Olóyè Síkírù Ajíboyè látàpátá gàǹgà ńlẹ̀ Ìbàdàn.
9: Ẹ kàlẹ́ o.
0: Ẹ káàárọ̀ bá mi ẹ̀yin lẹ́pẹ́ láago méjìlá gèrègè. Kábíyèsí Ẹlẹ́dùnmá. Ẹ káàárọ̀.
9: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ bá mi.
9: Àkwá ìsùn.
0: Àdúpẹ́.
9: Àìníṣe lásán.
0: Àṣẹ Ẹlẹ́dùnmá rè.
9: Àwọn Yorùbá ní gbogbo ẹni tí ò bá ti sùn ni mo ń sún.
0: Ẹyin àgbà ti wí inú.
9: Gbogbo wa la sùn pátápátá.
0: Àṣẹ o àṣẹ o àṣẹ o.
9: Torí ìjọba àkókò.
0: Ẹ ṣeun.
9: A lọ wa òdìjì orógbó kan tó bá gbó dáadáa.
0: Orógbó tó bá gbó dáadáa.
9: Bẹ́ẹ̀ni, a wá lọ wa irun olóbó. A wá di orógbó yẹn sí méjì dọ́gbadọ́gba. a wa mu obe a ra mo fi erun ta fi gbe koto sinu orugbo yen a gbe koto sinu kije na ti o jinada a wa mu eyo atari to ba je pe okunrin ni yo lo eyo atari marun lona kan
0: merin lona keji
9: bẹẹni
0: to ba jo
9: bi ko eyo atari to ba je obirin yo lo meta kan
0: mẹrin kan yo pada je meje
9: bẹẹni a wa mu irun ologbo a si de atari yen mole a wa mu kini ta rin ni ara wa
0: orugbo yen
9: a wa fi bo pada a se keji na be a fi irun ologbo si a fi bo pada a wa pin a pa orugbo yen mejeji a pa pa arin po dada ti o pa ni de mora won a wa fi owu tutu a fi we a wa mu owu mule owu white black and white a fi dibi tira ti o do dada ti o gbara mu dada.
0: Ah, ki lo sele la ro yi. Bẹ́ẹ̀ ni mo rí pé àkókò yẹn ti ń tó bọ̀. Iṣẹ́ méjì ló wà nílẹ̀ táwọn àgbà ń sọ lọ́wọ́ tí wọn ò tí ì parí. Ìkẹta tún rèé. Ẹ̀lò.
10: Ẹ
0: kaalẹ̀ bá mi. Ẹ jẹ́ àgbà tí a tó lọ
10: ṣàdúrà.
0: Ẹ kaarọ̀ sá.
10: Màfà ṣèlú tí láti kọ́ náà tàbí ọjọ́ ní eléwó.
0: Tí yóò ní bàjẹ́ gbà kọ̀ọ̀kan.
10: Ìtẹ̀bọ́ alẹ́ àárọ̀ yìí olóńgbò.
0: Bẹ́ẹ̀ ni.
10: Ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ mẹ́rẹ̀ ẹ̀rí. Ọkọ̀ atari kan.
0: Ọkọ̀ atari kan.
10: Bẹ́ẹ̀ ni. Páwà gun fọkọ̀ àpòmọ́sẹ̀. Ẹni ọba ṣiṣẹ́ ìjókòó ló ní kó fi kó wẹ̀ láàárọ̀. Ó mọ̀ jáde lọ́bìnrin kan. Ẹ̀mí ògùn ọlọ́run yóò rí ìkú máa jí wá fún.
0: Aṣẹ́ ìdùmarè kábíyèsí.
10: Ìtumọ̀ títà sílẹ̀ odidi olóògbò kan. Èyí ni jáwó dáadáa tó pọ̀ lọ́pọ̀lọpọ̀.
0: Ó mú wọlé.
10: Àkókò aṣá àkókò òkùnkùn. Orí ọ̀ká orí ìrírí mánámáná. Ewé àánú ewé orí dùn. Ewé làmọ́kànlélógún. Làbájọ gbogbo iṣẹ́ ìpapọ̀. Àbọ̀dọ̀ ti ní orúkọ kan lẹ̀. Tábà máa fi ní mọ́ ọṣẹ. Ẹ̀jẹ̀ orúkọ yẹn láàfin fún ọṣẹ yẹn á kó sínú àwo funfun. Á gbé síbi tí obìnrin ò lè dé. Tábà bẹ̀rẹ̀ sí ìlú ní ẹ̀yìn ọjọ́ kejì. Wọ́n máa bí léèrè pé mo ló ti rówó ni.
0: Wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀ kí mo ló ti rówó.
10: Mo fi ọlọ́run bá múra.
0: Torí pé àṣírí yẹn ó bò tààrà. Mo ń torí pé àṣírí rẹ̀ ó bò tààrà.
10: Àṣírí ó bò tààrà owó ọ̀hún máa wà ní ogún ọ̀dún tí kò ní mọ̀nà tó ń bà wá.
0: Iṣẹ́ kékeré báyìí ó kàn máa dowó lámọ lọ́wọ́ ni.
10: Ṣùgbọ́n iṣẹ́ òṣèlè ni pé ẹni tí ó gbowó ìwà fún. Mo ti gbọ́dọ̀ ní ìka àlejò.

0: tin yo ni baje ba e seun oye mi o oju oni ogun ona ni won du kon ki pada e se a se lede mare mo duke ba mi ma duro fun iseju kan pe la fun oloye ajiboye latapata bi baba wa alaji ramon olosogun okan na awon mi kon le pari ise ti ahan kori ka to wa lo fun abala ajo hello ni papapa o
1: hello
0: eh yes a ti pada wole oloye ajiboye
1: beeni ta ba ti wa bi ni owo fufun ato odudu yen
0: eh eh
1: ti do dada a wa lo fun awon ti mo rin awo
0: eh eh
1: ti won ba wa rin ni awo fufun
0: eh eh
1: baba ki eyan ba n ju se isapo olomo jari ki accident ba sele deyin o se jade nbe oni yeyan
0: eh
1: si bi accident yen se le ko si bi accident yen se le
0: mo se le po to
1: ko si bi accident yen se le po to
0: kabi se le dimare
1: ni kan le
0: eyan o jade nu accident ohun fin
1: ni oni mo gbe gbe
0: kai
1: iṣẹ́ tó kọ́nfàmù ni ọlọ́run kọ́nfàmù jùlọ kò sí bí
0: a ṣe rí àwọn àgbà rè é
1: èèyàn lọ
0: awúrúkan ò ní ṣe mo dúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun àkókò àdúrà wá sí ti tó ọmọọba musa ẹ ọlágẹyìn ẹ lè rúkú
2: wọn
0: ẹnu o
2: ọdẹjẹ tí náà ti bá kó lò ọjà gbogbo ọ̀ràn aláburú tó fa burú ọwọ́ wọn jà wá.
0: ṣé ìdùmàrè.
2: Baba
0: kí yín o ṣé ìdùmàrè.
2: ẹ kò sí ọlọ́run.
0: ẹ ṣeun.
2: Ológbò.

0: tọmọdé gbọ́ tí ń ṣèbà àgbàlagbà ètò àwọn àgbààgbà tí wọ́n ń pamọ́ kéékèèké jòkóó wá gbọ́ òní wá tẹlẹ́yìn ní pòǹgbẹ̀rẹ̀ bá bá pé tó dé adariwo.
1: Mo dúpẹ́ owó kó ohun látàárọ̀ ẹ ṣe gbogbo ẹ̀yin àgbà aago méjìlá ti kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀jẹ̀ agbèrà ká kó kọjá lọ àbí ìgbà àbádóko náà làárọ̀ ẹ̀ ni ẹ̀jẹ̀ agbèrà ká lọ bẹ̀ẹ́ ilédùmarè ká tún fún gbogbo ẹ̀ adániwáyé lọ́wọ́ gẹ́gẹ́ báwọn àgbà wa ti fi kọ́ wa mò ń bọ̀.

사고 꾼이었죠. 아누 아다니 와이 시탄 티오 브라코 노 클로 스플래시 FM 카키로 리 구메리 아니 아글라예. 와카티 예 티 토타 시오미 예 로고. 아야조 조 오니 간니 티 와지레 누 아예. 모 tuntun so le kan se siwaju adani waye asikan mate alagbara oga ogo to gaju gbugbu aye ati un tin be ninu re lo afa gba ipin ti wa ninu aye kaluku wa lati mu ayan mo to da wa soke ipe sugbon fun awon idi kan abi omiran akoko ti wa to ta fe gba ipin ti wa na ani ni wakati ati akoko ta wa yi gan tara laye ajo ojo toni ojo kejidinlogbon ninu osu kejo odun 2026 laye ajo ojo jima toni tara orire ti kan nu awon iran ti wa ati ran diran wa oseru re rinu aye oni la gba leta re ayajo ojo oni gan la gba iwe orire ti wa tori pe oni ni ti wa dire tu so le kan si se yori ti ran wa kan oseri eri nu aye awa gan o baru re pade njo ta tin lodun niyan bo oni gangan ni o gangan ona bayi la la keso adani waye o to ba je pe looto le nilo lati fi oro lo enikeni ke to se ohunkohun aisun te ni o gbodo gbe igbagbo duro a tun fi iyanju ti la ko topolopo awon eyan ti sun ti won harun awon kan be loke okun lenu si oba sibe sibe na won tun gbo radio won tele eto yi awon kan be ninu moto lori irin ajo si ilu kan si keji won tun gbe fone won dani yẹn ló wà lórí ibùsùn tiẹ̀ àwọn ti rìn àjò ẹ̀dá ń bẹ lórí ìjókòó wọ́n tún la ojú kalẹ̀ pẹ̀lú ìrètí pé aláwọn náà rí tàwọn ṣẹ́nu ayé àyájọ́ ọjọ́ òní ni kógun burúkú ṣẹ́nu ayé tiwa gbọ́mi dáadáa kódà tó edógun tó ń jẹ àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ṣiṣẹ́ ọmọ wa tó ìdàárọ̀ yìí wọ́n ti tó àkókò tó yẹ kí wọ́n máa jẹ wọn mọ́ ṣùgbọ́n fún ogun kan àbó mi yálà èyí tó bá ìran wọn wá èyí tí wọ́n jogún nú ẹbí ogun tó dìde láti inú ìran tiwọn tàbá wọn kan ló tiẹ̀ sọ pé ó ṣe wàhálà ni òní dúró jẹ́ irú ogun bẹ́ẹ̀ ọba tó ní ìkápá ayé àti ọ̀run ẹ fàwé rẹ̀ ya. Ń bẹ nínú wa tó ti bá ìmọye èèyàn kí wọn kú oríire ẹkú ewu ọmọnú ayé ayé ò tí kí òun ẹni gan ni kò ní dọ̀la ẹ jẹ́ kóṣù ayò lẹ́fọ̀ náà irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ kọ́lẹ̀ ayò sọ nínú wọn ẹ̀dá ọjọ́ ayò fáwọn náà fọmọ aráyé ó ta tẹ́ǹtì ayò síwájú ilé wọn ìyá ọlọ́mọ gbọ́mọ jáde bàbá ọlọ́mọ ẹgbọ́mọ wá wọ́n ti bá àwọn èèyàn yọnú ayé jáyé ó bá wọn náà ò yọ tiwọn má jẹ tiwọn ó ṣòro ṣe ní ń bẹ nínú wa tó di wọ́n disẹ̀ sínú ẹlòmíín ṣẹ̀sùn lórí péyàwó rẹ̀ ń bẹ nínú kó di wọ́n disẹ̀ sínú obìnrin mi ń bẹ lójú fòtò rí kó ń bẹ lójú ọ̀kúlẹ̀ ń bà á lẹ́rù nígbà tẹ́ ń ṣiṣẹ́ yín kò sẹ́ni tó mọ̀ tó bá dọjọ́ tí wọ́n sọ̀kalẹ̀ ìsọ̀kalẹ̀ ayọ̀ ni kó jẹ́ ẹ má fi wọ́n da ẹbí láàmú kó má da ara láàmú kódà kó má da àwọn ọkọ wọn láàmú. wẹ́rẹ́ báyìí tẹ́wé bọ́ lára igi tí kì í nigi lára àtàlàbọyún tó jìnnà àti èyí tó súnmọ́ bẹ́ẹ̀ ni kọ́rọ̀ wọn ó rí táwọn náà ó sọ̀kalẹ̀ ayọ̀ kọ́rọ̀ wọn ó já sọpẹ́
ka ba won yo ka ba won ki won ku orire oro wa po nle la aro yi ai moye ninu wa to nsise bi erin awon kan jije eliri to mo elomi iburu de ko to njije ira be ri pe yen to wa buru ja ije eliri ni won ti en so nipa re tele la ya jo ojo oni eje se won to wa je se telomi se to ti fi kole lana to fi ran omo leko ise yen ni die mo se wa koda ni o mo se se mo oja ti won ta ti won ti fi nse nkan yo nu aye oja yen ni won wa gbe kale ni won o re nikan die mo opin de ba yen lata aro yi lo be ni ori la se lowo Eledumare awon kan dira kanu aye bi kada ni wa yo ti lana fo won na won na fe ni se kan ta won fe ma se jeun ai moye bi telomi ti ko we lo ohun ko awon ore ba ko awon egbon ba ko awon aburo ba ko sibe sibe won o ti pe ko ni se kan lowo elomi fe taja oro aje o ti sarajo je olohun o gbogbo awon ayen fe re nbe kaakiri agba nla aye ti kaluku ra wora se lasiko yi pelu ireti pe yi ta nso ya ase sin gun be latinu kulu splash fm ni aye ase olohun si jade si gbogbo agba nla aye oro ta sibe lati gbo odun yi ti bere awon kan be nu pe won o lo alaafia lataaro daleri mori o fo won eyin o dun won bitan oro won ojugun osan won ojugun osan won inu o daru olohun lo mo ito mo elomi na sile iwosan lori alaafia nibe la won kan si nla okuta won be nkwari won gbe kanga awon kan fo okuta bile ejo keji ba si mo awon na letun ba lenu se awon kan wa trailer lati ile hausa le lo yoruba yo tun gbera ile ibo njo keji to wa tun deliver tun pada lo ile hausa olohun ma ku se ola o awon kan lo alaafia ofe ara o si ni won nu aye be si ni to mo elomi o ba logun koro orusun njo kan ani alaafia ti o ba wahala tan alaafia ofe gbogbo awon tara ni pata ni e ba wa tu won le kawa na o si ma wonu nira tomo taya tebi toko toko pelu awon kan ti wa lori pe won ni won ran kan won ti raka won ti e fe ku lorilede Nigeria o wu won ki won lo sile okere won ti deny elomi lai moye igba gbogbo orufe awon eyan be to darapo mo irin ajo eda odun ta wa nbe yi ni ko ni dodun to mo la se Eledumare ti o ba di wo ye ayajo ojo toni ti se ojo kejidilogbon ninu osu kejo odun 2026 ti o ba di odun 2027 ayajo ojo toni gantara ojo kejidilogbon ninu osu kejo odun 2027 orilede to hun kaluku yin le wa lagbare Eledumare o da te ba pese ori eto ilakoko gba na opele mada wo claim re fi gbagbo gba ase kan so kale latoke lasiko ta waye awon agbagba na so pe be ni ori adani waye na nfa ase si lori ite awon kekeke ti o lese lorun awon na nsami pele awon to bi won gba pe ti e ti sese layajo ojo toni ni ko ni dola oni nti wa jire emi dayo loni oja temi jire mo nba won na ma si na kale ma ne dojo ogbo aya tomo tebi tara ti ede gbogbo omo egbe latoke nile sori ajodun rin ajo eda odun keta to nbo lona omi ni farasinogu Eledua oni yomi laujo won a jo peju pese a jo se ni awo wa rowo se tara gbabe koda ko je pa gira se meji to koja lo ni sore le to nbo yi a peju jo se lagbare Eledumare ara o si de wa ara o tu wa ara o ro wa ara o ifokanbalẹ o je ti wa iran inira pata oni je ti wa tebi tara tomo tojulumo ati gbogbo awon to nife wa bi kaluku wa ti n sise se wa oni dise o ikani omoluabi ati lagelu oni jona o Westmiland Communication lapapọ to wa won ni won fun wa lanfani ta fi n kora bajo ojo lọsọọsẹ
ko ni baje ko ni jona o ni daru ko ni fe baje ile ise ti na o ni baje o temi na o ni baje asegun owa la jere omo la hawla wala quwwata illa billahi alazim gbogbo ita so ase si gun be lagbara lowo ile do ma ko da gbogbo esan to nbe lara ka lu ko esan ka bo mi alaafia te wa lowo latoni a tun nawo sori esan mo a nawo lori pa nwo mo kaakiri mo a damu mo nse olorun kan gbo to ngbo mi lasiko yi omi to njade loju e na ni pa lohun na fe leso ayonu aye eyin ti mo nwo lo kan yi oye odun to bo egbe ti yin lowo ni iku ni pa towo eni kokan wa na be ni ori lagbaro na alright pata isaeli alaji lati kotonu lati lede Cote d'Ivoire alaji amu ibata dido yin olori ti jani fatima abela akinwale abosede princess afiji soro adeun mi

0: ẹ̀ṣẹ̀ mọ̀dúpẹ́ gan ẹ já ṣe báyìí wòlíẹ̀ rí jésù ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀yẹn ìrìnàṣẹ́ ọlọ́run tẹ wà lójú òpó pátá àtàwọn bàbá mi tó ń bẹnu ilé náà gbogbo wa pátá àdúrà wa ó sì gba ọkàn wa ó sì balẹ̀ nu ayé óyá ẹja gbéra tọ́ra àròjọ ọjọ́ mùsùlókùn ẹja lọ bọ́lọ́pẹ́ yọ ẹja lọ báláyọ ẹja lọ báwọn yẹn dúpẹ́ fún tọ́lọ́run ṣe nínú ayé wọn óyá o. Gbèrè tá a bọ̀ sí sàn yìí àwọn tọ́lọ́run ti ṣíjú àánú wò látara ètò yìí sẹ́ríkì ògúndípẹ̀ máa yọ̀ torí inú olóríire làwa náà wà àléwà blẹ̀tí fàdémọ́lá lọ́hùn ẹ̀ ṣe é adédáyò yíbọ̀dé àdìsá abiola sẹ́ríkì ògúndípẹ̀ alhaji amu ibata adédọyìn olúwa ò ṣe é ọmọ tìjà ni mo dúpẹ́ lọ́wọ́ elédùmarè mo tún ní ìròyìn ayọ̀ mi fún yín lónìí ọlọ́run ni kì í ṣe èèyàn àràdá ẹkùn bí ò bá jọjú ẹ sọ fọlọ́ngì ni pé kó dá tiẹ̀ wò káwòrán mo kan sára fẹ́lẹ́dùmarè mo gbé fún yín o olúwa ò ṣe é ẹ̀yin ni kì í ṣe èèyàn. Ẹbẹ ni mo bẹ̀kẹ̀ jẹ́ anájà ìdálẹ́ orí òní bọ́lẹ̀ kó má yí nǹkan ìrìn àjò ẹ̀dá ohun ayọ̀ ni kó yí sínú ayé kálukú tiwa ọmọ tìjà ni mi jíṣẹ́ ẹkún fọ́mọ ará ayé wọn ò ní jíṣẹ́ ẹkún fèmí ọ̀pọ̀lọpọ̀ lé ni wọ́n wà ní ìbànújẹ́ kan tó mọ ìrìn àjò ẹ̀dá ṣùgbọ́n lónìí nínú ayọ̀ ni wọ́n wà pẹ̀lú ìdùnnú ìyẹn fi hàn pé mi àtàwọn àgbà àti gbogbo àwọn tá a jọ ń ṣiṣẹ́ yìí ìdùnnú ayérayé gbọ́dọ̀ ti àwa náà lọ́wọ́ níwọ̀n ọ̀gbà tá a tajà ayé rúpẹ́ èèwọ̀ ni àníbáyín gbowó òkúta bí èèyàn nagan ànígbà lọ́wọ́ ẹ̀ tèmi dúpẹ́ olédùmarè tèmi tọ́pẹ́ mo dúpẹ́ lọ́wọ́ dán ọpẹ́ yẹmi ọmọ mi aisha yóò dára fún ose kò ní bàjẹ́ ọmọ alálùbáríkà ọ̀kárẹ́ bo wà ń bẹ̀ pẹ̀lú mi ose gan ó ní rísìn tó jẹ́ kórí bẹ́ẹ̀ ayọ̀ ní tiwa bàbá mi ọmọọba adétúnjì olóhùn gbọ́ ayọ̀ ní tiwa ẹ gbọ́ nígbà tí mo bá tún mú ìròyìn mi wá láàárọ̀ yìí ṣe mọ̀ pé wòyí ìjẹ́jọ́ rèé tí mò ń sọ tẹni tó bímọ lẹ́yìn ọdún mẹ́tàdínlógún ìgbéyàwó tí wọ́n darapọ̀ mọ́rin àjò ẹ̀dá tó olúwa dẹ̀ dá wọn lóhùn olúwa lẹ ṣe é olúwa ẹ ṣe é mo tún sọ olúwa ò ṣe é my god. Ẹ má bínú o. Gbọ̀n ní tó bá fẹ́ pẹ̀ ní tó fẹ́ dúpẹ́ ni mo fẹ́ kó pè o. Ṣé mọ̀ pa àwọn fóònù wa ò pé lálẹ́ ìtúrúpọ̀ kan ti bàjẹ́ ní o ti jábódẹ̀ ti fọ́dànù. Ẹ̀yin àgbà ẹ̀sìn mẹ̀dọ̀ lásìkò yìí. Ẹ kàn máa dúpẹ́ láàyè tí kálukú yín wà. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ wìnrin wìnrin lọ́wọ́ ọ̀nà tó gbé àwọn tí ó máa dúpẹ́ lórí ohun tó ti ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ tó kọjá sáàkò yìí. Ẹ bá ń fáwọn èèyàn mi lójú òpó. Ẹni tó bá wá pè wọlé náà kó òun náà ṣe pàápàá. Ẹ̀yin ọmọ ìbẹ̀rẹ̀ sí gbé kọ̀ lọ́dọ̀ yìí mẹ́. Hello sir. Hello.
1: Orúkọ Dúpẹ́ ló ń kọ́ mi, Adúpẹ́ Wádé.
0: Láti.
1: Láti ìwúrò.
0: À ń gbọ́ yín o.
1: Mi náà bẹ dúpẹ́ lórí ewé tútè àti epo ọbọ.
0: Àti epo ọbọ. Kí ló ṣẹlẹ̀?
1: Njẹ́ tí mo lò.
0: Yes sir.
1: Mo lọ mo gún gbogbo papọ̀.
0: Mo
1: kó pọ̀. Njẹ́ tí mo lò. Ẹni tí kí ni a fẹ́ jọ kan tó ti bí ọdún mẹ́rin. Ó dẹ̀ sẹ́yìn lówó sí i.
0: Ẹni tẹ́ ẹ ti jọ sọ̀rọ̀ bí ọdún mẹ́rin sẹ́yìn tẹ́ ẹ gbóhùn ara yín mọ́. Ló bá ṣe ẹ lo ṣe yẹn tán ló bá ṣàdédé pè yín.
1: Kò pè mí gan kan sẹ́ndì
0: ẹ̀. Ó kàn sẹ́ndì owó. Ó kàn sẹ́ndì owó sí yín ni.
1: Ó kàn sẹ́ndì owó sí yín ni. Ẹni ẹjọ́ ti ra mọ́tò rì tó sẹ́ndì ẹ̀fọ́ olóòrò ẹ̀mí fẹ́ fún.
0: Ó kẹ́ ẹni ẹ̀ ò sí Nàìjíríà.
1: Kò sí Nàìjíríà. Ẹni ẹ̀ ti fún ẹni tó ti fẹ́ dùn mọ́tò ẹ̀kọ́ ti di òkìtì Èkó. Ṣé pé èmi àti ẹnì kan la jàjà ẹni wọn sọ pé ó máa fọgbà ó máa sùn bí òfin tí ó máa lè mú mi lórí ó dẹ ta mọ́tò ẹ̀dẹ́kùtò lówó tó fi gbà.
0: Kábíyèsí Elédùmarè ẹni yẹn ló wá padà tó wá sẹ́ndì owó sí yín yìí. Kò tí ẹ pé yín wò ráwọ́ kàn sákà sẹ́ndì owó sí yín ni ẹ̀yin bá rówó tolóńtolón àkáǹtì kan ró tolóńtolón náà ni káì. Ẹ ṣàlàyé iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ti gun bẹ́ẹ̀ ti ṣe é torí àwọn míì tó bá ń gbọ̀ fúngbà àkọ́kọ́.
1: Mo kàn gun papọ̀.
0: Ewé wo àtewé wo?
1: Ewé Túdè.
0: Egbò Túdè.
1: Àti epo ọ̀bọ̀.
0: Àti epo ọ̀bọ̀. Ẹ bá fọṣẹ́ ko.
1: Wọ́n á fọṣẹ́ ko, wọ́n á gbò pamọ́ fọjọ́ mẹ́rin. Ọjọ́ mẹ́rin gan mo pamọ́.
0: Lẹ́yìn ọjọ́ kẹrin lẹ́bẹ̀rẹ̀ sí wẹ̀ntì yín. Yóò sì máa jẹ́ fún yín lágbára Elédùmarè. Mo kì yín kú oríire o.
1: Ẹ wá mọ nǹkan tí mo fẹ́ ṣe. Ẹ mọ nǹkan tí mo fẹ́ ṣe.
0: Yes sir.
1: Nọ́mbà àfàmọ̀ ṣáì.
0: Mbọ̀.
1: Ìjọba mo ní ìdí ẹ̀ àti nọ́mbà àlọ́bí ọjọ́.
0: Ok, ẹ ní ìdí nọ́mbà wọn ni ẹ pè láàrọ̀ la nígbà lẹ̀ bá mọ orí ẹ fẹ́ kọ́
1: ìjẹ́
0: tí mo ń ṣe mo ti wà ń bẹ̀ fún 30 years. Ẹ má wọ́rí sà ẹ pè mí láàárọ̀ nígbà tílẹ̀ bá mọ torí mi fún yàn nọ́mbà lórí afẹ́fẹ́ tó ti yẹyí sà mo ti jẹ́ nìyẹn ojú òní tiwa ok o congratulations ní òun ta retí wọ́n lè máa wò pé 30,000 kéré fa àlàákò yìí lásìkò tá a wà ńbẹ̀ yìí láì gbé láì fà láì tọrọ kẹ́nìkan sì máa ń mọ̀ kó fi 30,000 ránṣẹ́ sọ́mọ ti jáde ní máa dúpẹ́. Hello? Oh my God. Hello? Oh yeah. Ah, nsun si waju were de were. Hello, ta lo wa nbe?
2: Oruko mi Ahmed Mosu lati Babakuta. Okay, eka re so.
0: Ẹ̀kaàrọ̀.
2: Wọ́n kí àwọn àgbà.
0: Àwọn àgbà náà kì.
2: Èmi ni mo pè ní ọ̀sẹ̀ tó kọjá pé tí èèyàn bá ní àtọ̀sọ lọ́jọ́ tó pẹ́. Tí ẹnìkan wá sọ pé kí ẹ lo ẹmu àti làpálàpà.
0: Bẹ́ẹ̀ni.
2: Ó lo kọjá. Mo sì tún pọ̀ yẹn náà. Ẹ̀jẹ̀ kò pọ̀ bí tẹ́lẹ̀ mọ̀.
0: Ẹ ṣe tún kíní ọyún yẹn àbí.
2: Irọ́ omi kò yìí
0: fún. Kò tú.
2: Ọ̀gbọ́n sì tún tọ̀.
0: Ok, ìtọ̀ yín ló pọ̀.
2: Ẹ ìtọ̀ mi sì pọ̀.
0: Ìtọ̀ yín sì pọ̀.
2: Ìtọ̀ yín sì pọ̀. Àwọn àgbà tó ń gbọ́ náà tó bá lè fún bóyá tó bá tún lè fún mi bí méjì àti mẹ́ta kan. Ẹgbẹ́ sì ni mo máa ń lo mọ́ra wọn. Ṣé mo fẹ́ bèèrè ni pé ìgbà ó ní ìwọ máa ti mọ̀ pé ó tọ́ àbí
0: ṣé bó ní àpẹẹrẹ tẹ́ ń rí tẹ́ fi mọ̀ wípé àtọ̀sí wà lára yín.
2: Bí ẹ bá ń tọ̀ mo ń tọ̀ yẹn.
0: Bẹ̀ ṣe ń tọ̀ yẹn òun ló jẹ́ kẹ́ ń pa àtọ̀sí wà lára yín.
2: Mo tẹ̀ ti ṣe test. Bí ara mo ti ṣe test.
0: Ẹ ti ṣe test ni. Ok náà wàhálà mo ti gbọ́ yín kò sí wàhálà sà ẹ̀yẹ́ má wọ́ọ̀rì àwọn àgbà ó da yín lóò láìpẹ́ lórí ẹ̀. À ń sún síwájú. Hello, ta ló wà ń bẹ ẹ̀kaàrọ̀.
3: Ẹ̀kaàrọ̀
0: ma. Yes ma.
3: Dr. Tijani ẹ ṣeun wa sa ọ ṣe wo ni
0: o. Olúwa ṣeun ya wa.
3: Mo fẹ́ kí gbogbo àwọn àgbààgbà tó wà ní ìjókòó wọn ṣe gan ni
0: o. Àwọn àgbà ń kì í yín o.
3: Mo dúpẹ́ gan ni o.
0: Kí ló ṣẹlẹ̀ ẹ jágbọ̀?
3: Ní àwọn ọ̀sẹ̀ tó.
0: Àwọn ọ̀sẹ̀ tó ti kọjá sẹ́yìn.
3: Bẹ́ẹ̀ni àwọn ọ̀sẹ̀ tó ti kọjá sẹ́yìn. Ìjìdí ara mi ò yá. Ara mi ò yá mi.
0: Ok.
3: Ṣùgbọ́n mo pè yín, mo wá sọ fún yín. Mo wá ní kẹ́ fún mi ní nọ́mbà àwọn àgbà. Ẹ dẹ̀ fún
0: mi. Wọ́n á fún yín nọ́mbà kan náà àwọn àgbà ẹ ṣeun.
3: Bẹ́ẹ̀ mo dẹ̀ pè wọ́n. Mo ti jìdí báyìí o. Ara mi ti yá o.
0: Ara yín ti yá. Mo ń bọ̀ ẹ ṣeun. Mo ń bọ̀ ọ̀rọ̀ ti yí gan tó ohun tí mo fẹ́ torí ẹ̀ sọ̀rọ̀ ní àárọ̀ yìí mo ń bọ̀ ẹ jẹ́ kí n yára. Má ti gbé kọ́ọ̀lù o. Olúwa ẹ ṣe. Ẹ la lọ̀rọ̀ tá a bá là á kì í yé. Ìyá wa tó pè ń sàn yìí. Òun lórí ọpẹ tí mo fẹ́ da láàárọ̀ ṣùgbọ́n mò ń bọ̀ lórí ẹ̀ kí n má bàa dáhùn yẹn lágara mò ń bọ̀ o. Hello. Ẹ káàárọ̀ sà. Olúwa ṣeun.
4: Bàbá lọ lọ́ba fún iṣẹ́ o.
0: Àmì sà.
4: Mo ti sẹ́ni mẹ́sìn àjẹ́ WhatsApp reply ma.
0: Ẹ sẹ́ni mẹ́sẹ́jì sí WhatsApp mi, wà á reply yín.
4: Bẹ́ẹ̀ni sà, fọ́ọ̀tì mo ti sẹ́ni bẹ́ẹ̀ni jí báyìí.
0: Ẹ kúkú wá sọ ohun tẹ bá fẹ́ ń sẹ́yìn. Ẹ fọ̀rọ̀ ẹ̀rọ WhatsApp lẹ̀.
4: Ọ̀rẹ́ gbọ́n wa kan ni mo fẹ́ bèrè ọ̀dọ́ fún wọn. Mo ní ẹsẹ̀ mi méjì báyìí, máa ń dun àwọn àti àtẹlẹwọ́ náà. Sọ táwọn àti nígbà yìí máa ń rí àwọn ni. Ọ̀pẹ tí náà dáwọ́dáwọ́ wà lé wọn lé rárá.
0: Àtidá, ṣé ẹ ti délẹ̀?
4: Ẹ̀rọ kejì náà ni pé iná fẹ́ wá ní fún ara mi.
0: Àtidá, kò sí wàhálà. Ẹ ṣeun.
4: Má ní kí wọ́n bá yín.
0: Máa sọ nsìn.
5: Tó bá ti lórí ìgbìmọ̀ ẹni kan.
0: Hello, gbogbo ẹni màá fèsì lé lórí. Hello, kàsà. Ẹ mà káàárọ̀. Hello.
6: Hello, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
6: Ẹ kú ṣe olúwa.
0: Olúwa ṣeun sà.
6: Ó ń pè yín ti pẹ́ tí ìwé wọlé láti gbo olóyin ní ọ̀nà lẹ́yìn báràkì mo ti ń pè.
0: Ok, nílẹ̀ Ìbàdàn ní àyín.
6: Ẹ̀bẹ̀ Ìbàdàn ni tí ẹ bá lọ ọ̀nà gbé ilé mi.
0: Ó ti yé mi.
6: Ẹ dákun mo mọ̀ láṣẹ́ǹtì láti di ọdún méjì lè gbìyànjú ọmọ àṣán mọ́ ló mọ̀ kú bí ẹ̀kọ́ sa. Ẹ lọ lé ojú rẹ̀ dín o. Mo ti mọ try lọ́lọ́ ní kí n wọlé lálẹ́ láàárọ̀ yìí o.
0: Níbo lè gbò náà wà?
6: Níbi ọrùn níbi ẹgbẹ́ kókósẹ́ ni sálẹ̀ ẹsẹ̀ ni.
0: Kò wá jiná.
6: Bẹ́ẹ̀ni.
0: Ó ti dà, mo ti gbọ́ sà, kò sí wàhálà. Ẹjẹ́ á ṣe báyìí torí kí n tó gba ìpè mí. Ẹni tó bá ti pè wọlé ń sàn tí kì í bá ṣe kó fẹ́ dúkẹ́ máa kọ̀tẹ́ straight forward ni. Ẹjẹ́ á tẹ̀lé òfin àti ìlànà kó lè bá rèé bó ti yẹ kó rí. Ẹni tó lóun ti send message voice note. Láàárọ̀ Jimá Akílẹ̀ ó tó mọ́ ń gbà mí ìta bá parí ètò báyìí. Mo máa ní message tó máa lé 400 ní irínwó. Kódà ìgbà tó bá sún àwọn èèyàn mi náà máa ń gba fóònù lọ́wọ́ mi. Orí mi kì í fojú rìnà mẹ́sẹ̀jì ẹnikẹ́ni láì dá wọn lóhùn. Gbogbo ẹni tó bá ń pè wọ́n lẹ́sìn koríko òun fẹ́ tí ò bá ti dúkẹ́ máa kọ̀ tẹ̀ immediately nítorí pé òun tó wà wájú wa láàárọ̀ ó pọ̀ gan-an ni kò lu àkóràn wa lọ́wọ́. Hello. Hello. Ìyá ẹ̀tọ́wọ́kì ò tún dá ń bí o. Hello. Ẹ ti dà ká tún síwájú mọ́. Hello, ta ló wà ń bẹ̀?
7: Orúkọ mi ni Alábí.
0: Yes, sir.
7: Bẹ́ẹ̀ yẹ́ dákun, olókàdá ni mí.
0: Kí lẹ pé?
7: Mo ní olókàdá ni mí.
0: Kí ló wá ṣẹlẹ̀?
7: Ẹ̀hán tó ṣẹlẹ̀ ni pé ṣe ibi ìgbésẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀ ìgbàlẹ̀.
0: Bóyá kẹ́ ẹ tún wà pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ò dá omi ògbọ́n tẹ̀ ń sọ. Hello. Hello. Ìyá. Arúgbó pẹ̀lú network. Hello. Ẹ káàárọ̀. Yes, sir. Kò jùmọ̀. Hello. Ta ló wà ń bẹ̀ ẹ káàárọ̀? Yes, sir. Àmì Elédùmarè. Àmì o. Ṣé ẹ fẹ́ dúpẹ́ ni? Ẹ ṣáwó àwọn bá yín yọ ohun táwa ń retí nìyẹn. Ẹ ṣe kí ni? Ẹ ń tọ̀ lé.
8: Mo ti pẹ́. Mo wá lo kíní irun ọ̀yà. Irun ọ̀yà. Mo wá ṣe tátárí.
0: Mo ń bọ̀ ẹni tó sọ̀rọ̀ yóò ṣọmọ kékeré fa. ẹ ká sọ pé bí ọmọ ọgọ́ta ọdún sókè àbí ṣe bẹ́ẹ̀ ni. Ah, ẹ dẹ̀ ní tó ọgọ́ta ọdún báyìí.
9: Mo ná pẹlẹ mi owó tí mo àwọn ìyá mi ná bàbá lo owó tí mo ṣe ni àgbà olóòtú gbà
0: fún. Ọmọ ìlúwo lè yín àbí ìlúwo lè ti ń sọ̀rọ̀ yìí. Ìbàdàn ni ẹ jẹ́ ká sọ pé secondary school ẹ wà bí ọmọ ogún ọdún ká sọ pé bí ogún ọdún lẹ ti ń tọ̀ lé di ọmọ ọgọ́ta ọdún yìí. Ẹ ti wá káàkiri tí ẹ ti náwó nára tí ò gbé káì.
9: Wọ́n gbá mi lójú ẹ̀.
0: Ẹ wọn ò gbá yín kò mú ni ẹjọ́ àwọn náà kọ kò mú ni máa yà òwe bàbá mi kan ní ajá ológun má sì àgbére ara lògùn kan mà ṣe o ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìtọ́ ti lọ. Bàbá mi ò rúdò mọ́ olúwa ṣeun ẹ rúdò mọ́ a ṣàjọ ìwé lè lọ́tọ̀.
10: Ẹni bá mo dùn.
0: Mo bá yíyàwó ìyá ẹ̀.
10: Mo tún ti fòye
0: ipa. Ogun tó ṣẹ́nu ayé yín ò tún gorí mọ́ kò dẹ̀ ní padà sórí ẹni kankan wa náà.
10: Àìmọ̀ ìṣàn. Mo tún ti fòye ipa.
0: Mo mọ omi ò tí ì dẹ ṣáà ní sùúrù fún mi ẹ ló ẹ káàárọ̀ ta ló wà ń bẹ̀. Ẹ
11: káàárọ̀.
0: Yẹ sà. Ẹ ṣeun ogójì ọdún. Kí ẹ fi tọ́ lé ẹ ló sà mọ́ ń gbọ́ yín o. Kásẹ̀ máa dúpẹ́ tún rèé. Ìfọ́ àti àti ń dúpẹ́ tààrà.
11: Ẹ tó sọ pé ṣe ìbọ́dà àti iná níbi ẹsẹ̀ kókó ṣe ọ̀tún lásìdẹ́ǹtì
0: yẹn. Yẹ sà. Ó padà lọ ra ìwé ẹ ti ṣeun ẹ kò lákàyè. Wọ́n má dà wá. Wọ́n kọjá síbẹ̀ wọ́n yanjú ọ̀rọ̀ yẹn tí ò ní le rárá. Ọ̀pẹ́ lókùn tá a máa retí lórí ètò ẹ ṣeun. Àbí o kò jù bá ń lọ. Kásá máa dúpẹ́. Tí yín ò ní bàjẹ́ wà mí. Ẹ ṣeun. Hello.
12: Mo nínú ọ̀yà
0: yẹn.
12: Ọba wa tún.
0: Kan ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́. Àwọn àgbọ̀ ṣàlàyé. Èmi náà rí pé ó nídìí àlàyé. Ṣùgbọ́n àwọn tọrọ kan ti gbọ́. Ẹ ṣeun mo dúpẹ́ tí yín ò ní bàjẹ́. Ok.
10: Iṣu parada ó díyan.
0: Alright.
10: Parada ó dẹ̀ kọ.
0: Kódà nínú ọ̀yà yẹn gan bẹ nínú ìwé.
10: Bẹ̀rẹ̀ bá parada á dá para
0: rí. Ṣùgbọ́n máa fàǹfààní lẹ̀ fún àwọn àgbà láti tún àlàyé ẹ̀ ṣe láàárọ̀ yìí.
10: Bí káàrí bá parada á dẹ̀ bá
0: o. Káfíjọ dúpẹ́ wájú Elédùmarè ọba tó ní kọ́ tó fàṣẹ rẹ̀ lé lórí. Ẹlóòta ló wà ń bẹ̀.
13: Ẹ
0: káàárọ̀.
13: Ẹ
0: káàárọ̀
13: sà.
0: Aláàjì ẹni.
13: Ọ̀fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá ni bẹ́ẹ̀.
0: Wọ́n tún ti ṣẹ̀yìn lórí mẹ́yẹn.
13: Mo dúpẹ́ lọ́wọ́ bíbí kan ọmọ ìbílẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Máṣáyí.
0: Ẹ pé dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn lápapọ̀.
13: Gbogbo wọn pátá náà mo dúpẹ́ lọ́wọ́ wọn.
0: Ẹ ṣeun kí ló ṣẹlẹ̀.
13: Mo ṣe pè wọ́n lórí àbúrò mi tára rẹ̀ ọ̀yá. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ti ń sọ gbogbo nǹkan tá a ṣe fún wọn.
0: Kíkálukú tẹ́ lò.
13: Tá a lò ni wọ́n ti ń ṣàlàyé fún wa. Ṣùgbọ́n lágbà tá a ti ń tra yẹn náà, Ọlọ́run ò tí ì pé kó ṣe déédé.
0: Má
13: fẹ́ tún fẹ́ sọ lórí ètò fún gbogbo àwọn àgbààgbà yókùn tó kùn náà àtàwọn ọ̀bá mi náà tí wọ́n ti ṣọwọ́ sí wa náà. Wọ́n dẹ́kun torí Ọlọ́run gbogbo ẹ̀ tó mọ̀yán gbà sọ̀rọ̀ torí pé ṣóòkù ló ṣe. Ṣóòkù yẹn ti wá ó ti kó ń bẹ̀. Lágbà tí ṣóòkù wá kó ń bẹ̀ ni ò ti lè wá lè sọ̀rọ̀
0: mọ́. Wà á sọ̀rọ̀ jáde.
13: Ìyáálé
0: ilé sì ni. Nǹkan ṣe. Ẹyin àgbà iṣẹ́ dé. Olúwa tó sì ń bá wa ṣe ó tún bá wa ṣe yìí náà láṣeyọrí. Ẹ lọ ta ló wà mí ẹ káàárọ̀. Ẹ ṣe láàrin.
14: Àfáà Mùtàlá ló ń sọ̀rọ̀.
0: Ẹ mà káàárọ̀ bà mí.
14: Ẹ káàárọ̀ o.
0: Ẹ ṣeun sà.
14: Ẹ ṣé òní ọmọ dúpẹ́ o, èmi náà ń bọ́ àdúpẹ́ o.
0: Ẹyin ni.
14: Lágbára lọ, èmi náà ń bọ́ àdúpẹ́
0: o. Ẹ dúpẹ́ ayọ̀ láìpẹ́ lágbára Ọlọ́run. Ẹnu ọpẹ́ wa ò ní kàn.
14: Àmì èèyàn bá ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bó ṣe kúrò lọ́dọ̀ ni mo gbèrò méjì lójú ọ̀nà wà láì díẹ̀ lókùnkùn gba máa ṣe lọ́wọ́ mi wà láì tẹ̀lé sọ́mọ́ fi láì láì láwà.
0: Wọ́n fẹ́ gba kẹ̀kẹ́ lọ́wọ́ yín tán.
14: Wà láì kágbọ́ ìfura ni wọ́n gbàtà lọ́wọ́ mi.
0: Àdániwáyé o ṣáwọn tẹ gbé ni àbáwọn míì. Ọ̀kan tó rẹ̀ inú mẹ́tàdínlọ́gọ́jọ́ ẹ̀ lóòótá ló wà ń bẹ̀.
15: Aláàjì ìyàgbà mọ́ tún ń gbé kan yọ.
0: Wọ́n yá ọ̀rá dáadó bẹ̀ yẹn ná.
15: Dimension of Fuji ti mo gbede.
0: Ẹ jẹ́ ń padà sórí ìyá wa kan tó pè láìpẹ́ yìí.
15: Ẹni bá mo dùkọ́ bá mi kálọ̀.
0: Ṣé mi ò tiẹ̀ túmọ̀ pọ̀ lọ́run tó ti dáhùn ara mi ìtọ́ lágbára?
15: Mo tún ti fòye padà.
0: Ní nǹkan bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn. Láàárọ̀ kùtù àárọ̀ ọjọ́ Mọ́ndé ọjọ́ kan. Bí mo ṣe débi iṣẹ́ tí mo dọ́fì. Àwọn ìpè láàárọ̀ ọjọ́ náà bí ìgbà tó ṣe pé wọ́n kàn ṣíjú wọn sí mi ni. Láàárọ̀ Mọ́ndé kùtù àárọ̀. Mo sì jókòó like bíi 3 hours tí mo fi ń gba kọ́ọ̀lù. Ti sú èmi náà ti kálára mi. Mo máa dọ̀wẹ́ àmàgbàṣẹ́ ńlá o. Dédé ìgbà tí ó tún wáá jẹ́ ọjọ́ tèmi náà wà nù séra inú. Ó ṣàǹfàrà mú gbogbo ẹ̀. A gbọ́dọ̀ kanra mọ́ èèyàn. A gbọ́dọ̀ jágbe mọ́ wọn. Ó kàn náà egbé fóun jùlẹ̀ jẹ́. Kí ló dé gan wàhálà wọn ti. Tó jẹ́ dúpẹ́ ti wá fọ́lọ́run. Ṣé bí nǹkan kan ló ṣe wọ́n tí wọ́n fi ń lé wa káàkiri. Tó bá jẹ́ pé àwa lọ́lọ́run bá lé lọ bọ́ ọmọ Ádámọ̀ ẹgbẹ́ wa rà kí láàdá. Àfi ká ṣe sùúrù Ọlọ́run ló lé wọn wá àfi ká fi sùúrù gbé. Àtàwọn tó wà àtàwọn àdánwò làwa méjèèjì wájú Ọlọ́run. Àfi ká ṣọ́ra. Pẹ̀lú bó ṣe ń ṣe mí tó. Dédé ìgbà táwọn ọ̀pẹ yẹn délẹ̀ díẹ̀. Kí n sì kọjú mọ́ṣẹ́ òjò tèmi gan. Ní wọ́n bá tún mú fóun wá pé àkọ́ fóun yìí màá tún ti rìn lẹ́gbẹ̀. Bẹ́ẹ̀ni ìbá pẹ̀. Bádìí ẹ̀ ló. Aláàjì ẹ̀jọ́ múra. Ẹ sọ̀rọ̀. Wọ́n ti kọ́kọ́ pè tí ó ti kọ́kọ́ rí ìdìbí 30 seconds tí wọn ò tiẹ̀ ta àárẹ̀ nìkan sọ̀rọ̀ jáde. Mo tún wá ń ṣe ẹ̀lú ẹ̀ lóhùn rẹ ni dá. Ẹyin lẹ pé ẹ sọ̀rọ̀ ẹ dákun. Ẹ dákun mò ń ṣe nǹkan. Ọmọdé ẹ bá bínú. Tó gbèmí ṣé kò sí. Dákun Aláàjì ara ni ọ̀tá àwọn ni.
15: Gbogbo ọ̀nà tó mi bá wà.
0: Ẹ dákun ẹ fún un ní nọ́mbà ọ̀kan náà àwọn àgbà. Kí ló ṣe yín? Ọmọ Nàìjíríà má jẹ ń tàn yìí. Mo fẹ́ kí lè yóò jẹ́ ẹ̀kọ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa. Ọjọ́ tí mò ń sọ yẹn ló di ọjọ́ 15. Ohun tó ṣẹlẹ̀ sárábìnrin yẹn ni pé wọ́n ń tajà ládùúgbò kan tó ló kọ́ nílẹ̀ Ìbàdàn. Àárọ̀ Mọ́ndé tí wọ́n ó jí dé ṣọ́ọ̀bù wọn. Wọ́n bá rí i pé ẹnìkan ti ṣe igá ńláńlá síwájú ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù tiwọn. Aláìmọ̀kan bíi tiwọn báyìí lèmi náà jẹ́. Sọ́ọ̀rì tàbí ká sọ pé aláìmọ̀kan bíi èmi báyìí lẹni tí mò ń sọ yìí. Òun bá bẹ̀rẹ̀ sí pòṣe ẹsìn àwọn ìyá wa. Ṣé ń pòṣe ní lọ nímọ̀? Lọ bá wá pákà bí kò lẹ̀ lẹ̀ ń pè. Ló bá kówó ni dànù. Wọ́n kó kinní yẹn kúrò láàárọ̀ Mọ́ndé. Nígbà tó di ọjọ́ Wẹ́ẹ̀sì ìjọ kẹta rẹ̀, ọ̀kan nú àwọn àgbààgbà ládùúgbò. Ìyẹn bó wá sọ fún un pé arábìnrin lọ dira o. Ńlá ti múra o, dira gidi gan o. Ohun tó kó yẹn jù ẹ lọ o. Ẹ wọ ẹ kúrò ńbẹ màmá. Tí mo sọ pé aláìmọ̀ kan bí èmi báyìí lòun náà. Ẹ má jẹ ń tàn yín. Ìyẹn lọ́jọ́ Wednesday. Nígbà tí ó lọ́jọ́ Saturday. Tó di ọjọ́ kẹfà tí wọ́n kó nǹkan yìí. Igbá ò gbá tagbọ̀n mọ́. Ẹni tí mò ń sọ yìí. Nígbà tí ó fi di Mọ́ndé pódì ìjẹjọ tó kó ohun tó kó. Tí wọ́n ti bá wọn tààrà. Ó ti dẹni tí ò lè dádìde ńlẹ̀ mọ́. Kò lè sọ̀rọ̀ mọ́. Kò lè jẹun mọ́. Bí bá ń sọ̀rọ̀ àwọn èèyàn gbọ́ ohun tí ń wí mọ́. Ìnira ti dé tààrà. Olúwa mo dúpẹ́. Gbogbo ohun tẹ́nì yìí fẹ́ sọ ni pé ara òun ọ̀yá nǹkan báyìí ń ṣe wẹ́ fóun nọ́mbà àwọn àgbà. Yóò fẹ́ tó ìṣẹ́jú mẹ́jọ tá a fi sọ gbólóhùn bíi mẹ́ta tí mo sọ yẹn. Olúwa o. Màá tún pààrọ̀ fóun sétí mi. Màá tún gbé sí spíkà wo mi ò gbóhun. Ẹ dákun ẹ tún sọ. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ tó bá dọ̀la ọjọ́ ìṣe ẹ̀ lè tírábù ṣe ẹ̀ lè débi tí mo wà yìí tó bá dọ̀la ọjọ́ ìṣe pé ọlákẹ́ òní gan làwọn fẹ́ ọmọ nàìjíríà yóò kú ni wọ́n ṣe gbé arábìnrin kò lé ìbàdàn sọ́ọ̀rì ni wọ́n ṣe gbé arábìnrin jáde kò nu lé wọn kàbàkàbàkàbàkàbà ó dọ̀dọ̀ kan náà àwọn àgbà olúwa mo dúpẹ́ olúwa ò ṣe é mo lẹ́ẹ̀ lọ ilé ìwòsàn ni àwọn àgbà ti ń bẹ ládùúgbò sọ pé eléyìí sọ̀rọ̀ ilé ìwòsàn ó kàn kú tú ẹ̀ wọ́n gbé arábìnrin tó ọ̀dọ̀ ọba tí jí ọlọ́run lọ ọba tó lágbára lórí àwọn alágbára yé ọba tó ju ọba lọ olúwa gbà á là olúwa wò ó sàn ohun ẹ̀nìyàn lẹ́gbọ́ ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ elédùmarè ọba tó sòkò dalàyè níjọ́ tí wọ́n ń gbé wọn jáde mo gbọ́ nínú ìwádìí pé ọ̀kan nínú àwọn èèyàn wọn rò pé ẹni yìí lọ ni kò lè padà dé mọ́ ẹnìyẹn padà sọ́ngbà tó dé pé báwọn ṣe gbé ẹyẹ wọn ò mọ̀ pé ó padà yé o ọlọ́run ò ṣe o ṣe wá rí i pé ìrìnàjò ẹ̀dá to the whole world ìrìnàjò ẹ̀dá wà wonderful. Ọlọ́run ẹ ṣe é. Okay.

ẹ̀rí kó tọ́pẹ́. Ẹni wọ́n gbé ní tòkúta yìí, alàyè pọ́nbélé ni lónìí. Ọkùnrin tó ṣẹ́nu ayé yẹn ò tún gbórí mọ́ o. Kò ní dà sórí ẹnì kankan àwa náà o. Àlàáfíà là máa fi lògbà. Ẹni yẹn sọ fún mi lé ni pé aláàjì ìnira ọ̀dà. Ọlọ́run dákunjọ mọ́ fara ni wá tọmọtọmọ o. Mo gàrí lò mo jẹ́ kó ń bẹ̀. Ìnira tó mi ara àtẹ̀jára tó bá ṣọwọ́ òdì sẹ́dá. Èyí ó sì máa fira rẹ̀ rí. Ọlọ́run wọn dọwọ́ ẹ o. Gbogbo ẹ̀yà ara tí wọ́n má jò ṣọwọ́ òdì sí wa. Àárọ̀ kùtù àyọ̀gànjọ́ òru la wà yìí. Èyí táwa wí ya àṣẹ tẹ̀lé. Bá a lọ ọgọ́rùn-ún ọdún láyé ànímọ̀ nira ọjọ́ kan. Bẹ́ẹ̀ ni yóò jẹ́ tọmọtọmọ taya tẹbi tara. Ẹ má bínú inú mi dùn tó bẹ́ẹ̀ gẹ́. Iṣẹ́ tó lágbára ni. Kí ẹ̀yin àgbà o. Mo fọlọ́run kí yín o. Àtàwọn tó farasin. Ẹ̀yin náà ò ní mọ̀nira lórí ọmọ. Àtara ẹnì kọ̀ọ̀kan yín náà. Kábíyèsí Elédùmarè. Láṣẹ kóra wa sábẹ́ ìkọ̀kọ̀ ọ̀gá ògo. Níbi táburú ayé kankan ò lédè.

0: Ọlọ́run ẹ ṣe. Inú ẹ ni òkè ń dùn ká pa mọ́ra.
1: Òhun ni ilé ayé. Tọ́lì kátígórì yàn. Báyì kátígórì yàn. Òhun ni ilé ayé.
0: Ayọ̀ la máa bára wa yọ̀ lórí ètò yìí. Ẹ má bínú. Ilé àyà. Àti kò yẹn ti síwájú
1: ọlọ́run.
0: Ẹni àjọ ẹ̀dá ti fẹjú tó bẹ́ẹ̀ tààrà. To be sincere with you. Iṣẹ́ ìrìn àjò ẹ̀dá ju iṣẹ́ tí wọ́n gbà mí mú iléeṣẹ́ yìí fún lọ. Stress yẹn pa. Ọ̀la jẹ́ fún yín lápẹẹrẹ gan. Orí ìpè kan ni mo wà lọ́wọ́. Ní fóònù kejì náà bá tún bẹ̀rẹ̀ sí í dún. Wà ń pààrọ̀ fóònù síra wọn. Gbé kan sétí ọ̀tún gbé kan sósì àlàáfíà. Ọ̀wọ́ wa ń romu wá da padà fún pé ẹjẹ́ ń gbádùn ọ̀kan náà. Ọpọlọ kan náà la fi ń dáhùn méjèèjì. Ìyẹn ti wá mú fóònù yẹn lọ. Kó tó wá mú padà wá fún mi. Ó ṣe nà kí n gbà á lọ́wọ́ ẹ̀ báyìí. Bàbá tó wá tí wọ́n sọ̀rọ̀ ara wọn lẹ́ẹ̀kan yẹn náà ni. Mo ti sìn wọ́n jáde kó nà ọ́fíìsì ẹgbẹ́ títa àjọ ọdún wájú ọ̀dọ̀ wa bẹ̀ náà. Pẹ̀lú ọmọ yẹn ti wá mú fóònù fún mi. Wájú ilé iṣẹ́ wa. Fóònù náà já bọ́dà ni. Kódà ọ̀kadà kan kọjọ́ dẹ̀ gorí ẹ̀ kọjá fún ẹ̀. Ẹ sábà ń yọ sí ìmú náà. Mi ò járí fóònù tá a fi pe àwọn àgbà tàbí àwọn àgbà ó fi pe wọlé láàárọ̀. Kí la wàá ṣe? Ọlọ́run ṣe o. Àwọn pípa tí ó bá ẹdíjọ́ mẹ́jọ ọlọ́run ó ṣèyanu. Ẹ̀yin àgbẹ̀ má bínú àṣírí mú sọ yóò. Ọlọ́run ó ṣèyanu tá a fi ra fóònù mi fún
1: yín.
0: Gbé kan sí ń bẹ̀ yẹn ká wá. Ọ̀dà ẹ̀jẹ̀ ká fàsìkò yìí ká gba bí ìpè méjì fáwọn tó bá ní ìpèníjà kan àbómi ká lè sùn sí wa. Ẹ ló ta ló wà ń bẹ̀. Ẹ kà àrọ̀ sàní pápá ẹ má bínú. Ẹ ṣeun bàbá mi. Àmì olúwa. Ẹ fẹ́ ta lé.
2: Àti pé gbogbo nígbà bàbá ìṣòwò olóńgbò fún ẹgbẹ́
0: nù mí. Ẹ́.
2: Èmi tá a sọ lálẹ́ yìí fún bẹ́ nù mí.
0: Èwo nínú ẹ̀.
2: Tó wà ní ìwé.
0: Ó wà ń bẹ̀. Ṣé ti.
2: Àwọn adéṣèlú já ojú.
0: Ojú.
2: Agbára ò.
0: Ká
2: lè rí
0: ìdájọ́ fún
2: mẹ́mórì. Ká ra mẹ́mórì yẹn. Wà ní ìpèníjà já ojú.
0: Ok.
2: Bá a fẹ́ kàwé yẹn.
0: Ok, ọ fẹ́ kàwé. Mélòó lẹ omi tó bá mọ níwọ̀n ni wọ́n máa ń rí lásì mélòó lá rìkọ́ọ̀dù nu tó ń bẹ lẹ́yìn. Lẹ́yìn àwọn tó ti kọjá lọ tí kálukú ò bá máa lọ padà tí ó máa lọ ló fi jẹ́ pé ìwé la ẹ pa àwọn ọmọ tí ó máa kà á sí yín létí náà ni àbáwọn tó bá mọ̀ ń parẹ́. Ẹ ló ta ló wà mẹ́ ẹ má bínú. Ní pápá ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀
0: sà. Ẹ sà. Ọ̀pẹ lẹ. Ọ̀yà. Tẹ sọ pé.
3: Mo sọ pé mo ní kóòtù láti
0: fi
3: ẹ̀fà mi. Mo sọ fún yín pé mo lo iṣẹ́ àwọn àgbàmí fún bàbá wa tó ti tẹ̀yẹ́lẹ̀.
0: Ok.
3: Omi àgbọn àti ipò ológun.
0: Ká
3: máa ha
0: tí
3: mo ká máa da omi àgbọn
0: sí.
3: Àlájì kò ní bàjẹ́ fún mi láéláé.
0: Àmì Elédùmarè.
3: Ọjọ́
0: tí
3: mo
0: fi ń
3: yẹn. Mo ti ń dìde kò lórí bẹ́ẹ̀dì omi tó fọwọ́ sí
0: omi. Ti gànà.
3: Mo fọwọ́ sí gànà káàkiri. Láti ṣe bá rí tí mo fi ń tó lọ́jọ́ tí mo fi ẹ̀yìn
0: yẹn.
3: Mo iṣan ìbàdí fún ẹ̀yìn ẹ̀jẹ̀ àti ìyọwó ìyọwó sì ni ó ti kákò kí n pè yàn ti gẹ̀gẹ́.
0: O ti ń nà díẹ̀ díẹ̀.
3: Bẹ́ẹ̀ni o ti ń nà dáadáa. Àwọn iṣan yẹn ó máa ń ṣe fi ń gbé ẹ̀jẹ̀ ráyè kọjá ń bẹ̀. Bí ẹ̀jẹ̀ bá fẹ́ kọjá èmi fúnra mi máa ń mọ̀ lára.
0: Wọ́n
3: máa ṣe ti ń gbé ẹyẹ di block. Ó ṣe máa ń gbé ẹ̀jẹ̀ ẹ bá mi gbà wọn àgbà. Àti pé mo bí a fi pè yín láàárọ̀ la mo fẹ́ ṣàlàyé àwọn kankan.
0: Ẹ̀jẹ̀ kó dojú mọ́mọ́ ẹ̀jẹ̀ káfí yókùn sí orí afẹ káfíkò lórí afẹfẹ èyí tó ti ṣẹnu ogunnú ayé yín kò tún gbórí mọ lágbára ìlédùmarè àwọn àgbà ti gbọ ibi tẹ bá ti bí yẹn dé òun ó sì dá yín lò ẹ ló yẹ káàárọ o. Ìyá ẹ ẹ kú lẹgbẹ rédíò yẹn ká lè gbádùn yín ọkọ sásìkò yẹsà.
4: Ọ̀rọ̀ ẹjọ́ mo máa fẹ́ bẹ̀rẹ̀ nǹkan mọ̀ ní ẹ̀ ká bá pé tí wọ́n ti rọ ó ti jà ká wọ̀ ni ká pé tí wọ́n ti kà máa lọ kó jẹ́ mi wà lẹ́yìn pàápàá ta èmi nìkan ni
0: jà ká wọ̀ wá yín kan.
4: Ẹlẹ́yìn kì í dín ẹ̀bùn bẹ́ẹ̀ ni sà ẹlẹ́yìn kò sí iṣẹ́ tí wọ́n lè fún mi báyìí káwọn tí wọ́n ti lò nǹkan náà káwọn tó kù máa dúpẹ́ báyìí pé iṣẹ́ lára wọn kò ní iṣẹ́ lára tèmi.
0: Ìtẹ̀fẹ́ bèrè nìyẹn. Àbí àti jàǹkàwọ̀ àti pé iṣẹ́ ò dáhùn lára èèyàn méjèèjì ń bẹ ní òwe lọ́dọ̀ wa àbí ohun tí mò ń sọ yẹn àwọn àgbà ti ṣiṣẹ́ rẹ̀ sílẹ̀ ìyẹn máa jẹ́ òrọ̀ yín lọ́rùn so ìyẹn ò ní wàhálà kankan nínú ẹ̀kan yọjú sí iléeṣẹ́ wa ni báàrin ìyẹn ti pò owó jẹ́ ní ẹ̀wọ̀n ń bọ̀. Ẹ̀lú ta ló wà ń bẹ̀ ẹ káàárọ̀ tipá pàápàá.
5: Ṣáàkùn
0: àǹtí nìkan ni ó ní